ẹgbẹ́ wa Matthew èmi kọ́ wọn wá celebrate lánàá Jésù àti ẹlẹ́dà mi na wá celebrate orí rẹ̀ máa pàdé eré orí rẹ̀ máa pàdé àánú ìnà wọn máa dìde fún ọ ojú orí ò ní rí bi ò ní rí wàhálà ó rọ àánú gbà bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń sàmì Matthew orí mọ̀kú mẹ́ta tó bá di láàárọ̀ ọ̀la wọ́n mọ ṣàlàyé mẹ́ta tó kù ẹgbẹ́ o ọ̀run sí fún yín láàárọ̀ Thursday gbogbo èèyàn tó ní ẹlẹ́dàá rere ẹ̀yin tẹ́ ẹ fẹ́ oríire àtẹ̀yin tẹ́ ẹ ti soríire ẹ já pàdé nílùú challenge ní Ìbàdàn wọ́n ń bọ̀ wá anointing ẹlẹ́dàá yín kọ̀ọ̀kan bólúwá ti ń bẹ àti bẹ́ẹ̀ mi ẹ ti wà orí ò ní takò ọ́ orí ò ní takò ọ́ ní àárọ̀ Friday gbogbo ẹni tó wà ní ìlú Èkó ní ẹgbẹ́ dá mo máa wà ní water bus stop ní chọ́ọ̀chì wa tó wà ní water bus stop ní ẹgbẹ́ dá nílùú Èkó wà á ti rí signboard wa gàdàgbà gàdàgbà níbẹ̀ lágbára ọlọ́run ìlérí ó ṣe fún ọ ó sàmì mo ní ìlérí ó ṣe fún ọ màá wà níbẹ̀ láàárọ̀ aago méje sí aago mẹ́wàá tí n bá ti wá pò ń bẹ̀ ní alẹ́ ọjọ́ Friday yẹn lágbára ọlọ́run yóò dára fún wa ó ra ànúgbà ọ̀run sí fún yín gbogbo ẹ̀yin ará ìjẹ̀bú òde ìpàdé ń lọ every Friday ní CPTech ní ìjàre bó bá ti ń bọ̀ gbé kẹ́ẹ̀gì lọ́wọ́ tó fi máa bu omi wọ́n ní òsomi street ṣùgbọ́n lórí ilẹ̀ tiwa omi jáde torí àṣẹ wòlí tó pe omi jáde máa bọ̀ sí CPTech wá bu omi àánú omi ìyanu Jésù tó ń yà ọ́ lẹ́nu ìlérí ó ṣe fún ọ gbogbo ohun tó bá dáwọ́lé ẹ̀rí ló máa tẹ̀lé wá má gbàgbé o ìrìn àjò rẹ má jẹ́ ọ́ dàpọ̀ mẹ́ṣẹ̀ ẹni tó bá ti ń dẹ́sẹ̀ ti tẹ̀sùn ni torí èyí lọmọ ọlọ́run fi farahàn láti pa iṣẹ́ ìsùn gbogbo iṣẹ́ ìsùn lórí rẹ ó yá kó máa bàjẹ́ bẹ́ẹ̀ ló máa rí lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọ lọ bó o bá ti dé tọ̀run rí yá àjọ lọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ní ìdálé yín lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ní ìdálé yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rí ọ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ àbẹ́nìkan tó ti ṣe ọ́ lórí kò ràn lọ sí Jerusalemu oore rẹ̀ wà ńbẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ́wọ́ yóò dára fún ọ fóònù nọmba yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ Jerusalemu wọ́n jọ èmi mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ó ríran lọ́wọ́ o oore rẹ̀ o ṣe bẹ́ẹ̀ Jésù olúwa wa fóònù nọmba ẹ lo fóònù nọmba 08 66 48 14 55 08 66 48 14 55 ó rí tí ẹ ṣe ọ̀rọ̀ ẹ dayọ̀ ìrànlọ́wọ́ dìde fún jésù

bàṣẹ bí ọba pé ọdún mẹ́sàn-án tó ti bẹ̀rẹ̀ lórí rédíò lóhùn ọ̀rọ̀ kùtùkùtù lójoojúmọ́. Alleluia, alleluia, alleluia. Apọ́sù Dr. Solomon Moses Oni Mustapha jẹ́ bí ọba bàṣẹ bí ọba ni Ọlọ́run fi ìran yìí hàn tí gbogbo ènìyàn wá ń tọ̀. A dúpẹ́ pé ó pé ọdún mẹ́sàn-án báyìí tó ti bẹ̀rẹ̀. Bàbá ṣe bí ọba ń dúpẹ́. Gbogbo oṣù kẹfà lọ́dọọdún báyìí la máa ń ṣèdúpẹ́ gbàdúrà ìyáyọ̀ lọ́lọ́kan òjọ̀kan. A dúpẹ́ pé láàrin ọdún mẹ́sàn-án yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí àṣeyọrí ìgbé dìde ayọ̀ ìdùnnú ló wà níbẹ̀. A dá gbogbo ògo padà sọ́dọ̀ Olúwa tó ń lo His Eminence Apostle Dr. SM Ògúnṣàfà JP bàbá ṣe bí ọba nínú ayé onípòtipò káàkiri àgbáyé. Ọlọ́run àwọn àgbà wòlíì tó mú wa tẹ̀síwájú yóò máa gbàgbọ́.

0: Sun King àwọn tèmi nìyẹn.
1: Sola ti ra lọ́dọ̀ wọn ṣé kò tíì tó ni.
0: Kì í ṣe Sola nìkan ni wọ́n ṣe o. Wọ́n ń ta àwọn smartphone gidi ṣùgbọ́n ohun tó dùn mọ́ mi ni wípé o lè sanwó díẹ̀ díẹ̀. Bí ejiro ṣe ra Samsung rẹ nìyẹn o, bí Emeka ṣe ra Techno rẹ nìyẹn, bí Tọ́pẹ́ náà ṣe ra tiẹ̀ nìyẹn, èmi fúnra ra mi náà. Sori Samsung gidi tí mò ń lò yìí ni mi ò tiẹ̀ tíì sanwó tán.
2: Bẹ́ẹ̀ni o, bóyá owó rẹ pẹ́ tàbí kò pé pẹ̀lú Sun King, ìwọ náà lè ra smartphone tí ojú rẹ rí báyìí kí o sì máa sanwó díẹ̀ díẹ̀. Wọlé sí ilé iṣẹ́ Sun King èyíkéyìí káàkiri orílẹ̀-èdè yìí tàbí kí o bá Ava sọ̀rọ̀ lórí WhatsApp nípa títẹ nọ́mbà yìí 0817-946-6478. Má gbàgbé o, òfin àti májẹ̀mú wà. Sun King, jẹ̀gbádùn náà gbàlódé.

pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹyìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn kòkòrò ti ń fa àìsàn

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́, àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tì sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ó di kí ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport.
2: Mid-Year Cashport.
1: Inú oṣù kẹfà yìí, owó tó lé ní 1,150,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tó máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta, tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM, tẹ *347*1004#. Lórí Ládélú FM, tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mídíẹ́ Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti kàṣẹ́, ọmọ mo ti kàṣẹ́.
3: Iṣẹ́ kékeré ò ń lá lọ.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
6: Offer valid while stocks last.
4: Me and Maggi, so good together.
7: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ àti iyọ̀.
8: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
7: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
8: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

0: ajana si opele
1: nam
0: o ti o tan
1: alejo lo
0: alejo re bi kankan ni o
1: alejo mo
0: ti nbe le yi ajo wa nbe ni
1: olodun se
0: lagbara lowo olodun iroyin ayo ngbogbo wo kede gbo ni gbeyin gbeyin ayo ni o pada ba de
1: ami
0: day 19 o di ojo kokan din ni ogun bayi
1: logun bayi o
0: 19 days ti awon omo ni joba bile orire awon akeko wa
1: ati awon oluko wa
0: atawon oluko
1: awon yawo awon enikan
0: awon bale enikan
1: bale enikan
0: awon omo enikan ninu won are nbe nbe ninu won senator nbe nbe ninu won honorable nbe nbe commissioner nbe nbe ori ade gan to le wa nbe
1: beni
0: ṣugbọn amori olola lola ta ba wa fi ori olola ola ta wa bere si ni fa jabajaba bana bana nitori nti o to nkan bawo ni o ti se ri opele indomi o okan mi kere to baje si ni ana ṣugbọn sibe sibe didun lo san o pada so
1: ijoba
0: loke
1: ko si so lasiko ti enu o mu dipo pe ye ni o fi je
0: be iyen to ni o iyen to ni o ko ma wa je pe nkan baje jina
1: foro rora re wo oyo nsojojo
0: be ni oyo nbo mi loju toruto edumari yo no mi oju wa o e tu awon akeko isile atawon oluko won gbogbo igbese te ba le gbe ijoba e gbe ke fi gba won mo ipada leyin e ki gbese akin o wa bere lori re
1: awa
0: o ni dake o nikan ni omo lu abi a ni dake afigba ta won omo iba de
1: o di igba na
0: ba ti ma wi lojoju mari day 19 leleyi olorun ba wa da won pada layo atalafia
1: ami
0: kuli omo ri fo se na loruko temi ojulo wa ni kai presenter yin na ni iliasu mo nje ni suna mi if you wanna try it if you wanna know it me opele sweet me here me
1: emi mo bi on
0: ipo
1: anjo
0: mo so mo so candy lana kini si ola
1: ni
0: si candy lana candy lana so candy lana mo like candy ni
1: ah
0: aga do ba je je candy re ti mo
1: candy o sini wo you know
0: abi kan so ta ma form lo legbe kini se
1: o sini wo for it
0: abi kan so te le na ni
1: gba mi tori oru mo ran ta ori mo ma ran ori mo ma ran
0: ah
1: nikini se de rese o kreta ti jo tandi
0: bilukulere
1: luku
0: tijani
1: ah
0: ngba jo lojo ni mo ti ni ni tasiri re awa na ki ka to se anga awe de ga asa lo ka ge a to se ga
1: ayo lo
0: se ga
1: ki se
0: le osi
1: ki se le omi wo ni
0: osi omi ni osi
1: omi wa jati jati
0: nibo
1: koda koda de lo wa pelu
0: olubileri olubileri
1: ara mi onu eleri se ba se bi mo ni ile nbe
0: iro
1: ile o kan ki se meji ki se meta pelu
0: ah eleruwa re omo eruwa
1: ile ara eleruwa
0: omo eleruwa re
1: omo bale la n kola wa a n kola le omo ape gabo eru ku omo po te bo de a n ko ti osogo ka mo to sanu olomo befa to ku
0: ko lesu se de
1: ọpẹ ẹmí ọlọwọ kámẹrà
0: ọtọ
1: ṣàlàfíà ni
0: ọtọ ẹmí
1: ọtọ ni mo ti fún lórúkọ torí pé àwa náà la lè fún lórúkọ gidi orúkọ tó yẹ tó bá dọ̀ la ń ṣe tó bá fi open page ọmọ jẹ lọ́ntì ẹ̀ ni
0: ẹ rẹ lọ́hún ètí ń bẹ̀lẹ̀ mi yín ni ẹ wí ètí ń bẹ̀lẹ̀ mi
1: rẹ
0: ẹmí rẹ jalè
1: ojú ìbí tó ń bẹ̀jẹ̀ mo ní kò ní pẹ́ kò ní dínà agbáwa bí mi sọ
0: pé
1: mo ní láìpẹ́ bí wọ́n máa ṣe lọ yẹn
0: ẹ̀pẹ́
1: nígbà tó bá dé
0: kó lè mọ̀ ń jẹ́ o àdéhìká yẹn ló
1: kọ́ omi bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan
0: ṣé mo ti sọ
1: ni ẹ̀ ríṣẹ́
0: ní ilé rẹ̀
1: ẹ̀ ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn
0: o
1: ẹ kú ojúmọ́ ẹ kú ọ̀yẹ̀ tó dẹ̀ tún là pérengede lóòrọ̀ tòní ẹ káàbọ̀ sí àkọ́tún ti fún tẹ̀dọ̀ ìròyìn ọjọ́ kọkàndínlógún náà ló dà lọ́jọ́ tòní
0: bẹ́ẹ̀ni
1: àwọn ọmọ kéékèèké tí wọ́n ń bẹ ní ibùba àwọn ajínigbé yìí ẹ jọ̀wọ́ a rọ̀ yín ẹyin tẹ́ ẹ jẹ́ aláṣẹ ẹ̀yìn alágbára ẹ tètè yára pápápá kẹ gbé ìgbésẹ̀ tó tọ́ ìgbà mí èèyàn mẹ́rin tí máa ń sanwó nù bóyá tó bá jẹ́ tówó tí wọ́n ń béèrè lẹ́yìn wò pé owó yẹn
0: pàpọ̀ ni wọ́n sanwó ṣùgbọ́n owó ṣe ń tó tọ́
1: kò sí ń tó tọ́ ju pé kí wọ́n sanwó lọ
0: ẹ̀rọ aláàsọ pé wọ́n tún sanwó ṣùgbọ́n kan ṣàṣe ń tó tọ́
1: àbá
0: ẹ́
1: Baba mi, e ja so toro. E ma o le ja won pe so. Ni bi oro de duro yi.
0: Owo lo
1: fe, owo la gbe sumo mi fe gba.
0: E sugbon kan so wo oto, kan sa se nto to.
1: Ki won so wo ko to.
0: E sugbon kan se nto to.
1: Sugbon ki won fa eto so nto to.
0: Kare.
1: Tori na e dakun. Awa na mo pe ko to. Tori won ti e leto si.
0: Be ni.
1: Won leto si. Sugbon ti won ko la wo tori iru won Yoruba ma so wi pe bebi npo le joku to ba ni pe kin la de ebere to le ba ni tori kini ebi pe kini nje kini se kini ogle nse ole onise ko labo ole daji ni gbe ise to le lo le se eyin re e yato si ina kinu gbo e to
0: so won e yo ba da gan o
1: e to ko won da sinu gbo
0: won ni se to le lo le o se je
1: ise to le ni o se
0: won paro
1: se to le ni se emi re nsin a le ni kan yan fanda
0: ko si bi a le lo
1: ko se pe kini abi ka tun mo so la pe awon mo le ti won so da lo na jagiri jagan ka kiri gbo
0: that is god
1: ola ma so wa tori na e dakun e se nti o ye ki awon ti won leto ati gba ominira won ki won le gba ominira leyin igba na agboko wa tadi meyin
0: kagbara o tele bompa to bompa
1: bo se ye ko je ni e
0: taku fataku
1: ola iwaju opele oro adewusi loruko mi elephant solo yin re okan soso ajanoku te gba agboje efo papojo G Square Arco Sky Giran Global Radio King of Skoro
0: Iba.
1: Continental and Intercontinental oni lojo keji ninu osu kefa osu to je okudu nanu akiwa ope ako amojuba osu tutun a se nbo nu re na ni ayo san wa si owo ile ayo ata eku bale oro won ni awon re lo ma segi laje
0: beni
1: iwori lo ma la pola soro ogbugbe kan to gori roko
0: baba o
1: ni palaje tantan tun
0: baba o baba o
1: baba
0: de o toro toro
1: e ku kale
0: e se o e je wa bujo lati e je bujo lo si
1: ope
0: yemi olowo odere omo to duro ore tanyanya
1: olowo camera
0: te yan fi toro omo na we get it. If you don't get it, let's read this.
1: Yeah, this is to show lale.
0: Ah, this is me me. Ko la o pe mi lana.
1: Eh,
0: o pe mi lana.
1: Ogun wala.
0: Ah, e se ni theater ni. Oyo e je wonu akori royin to jade to je gbaju gbaja. Ore o. She tin ri.
1: Won ri.
0: Gege bi o ti wa ni waju we royin ti The Punch photo ni. Wi pe iwode waye o ni pili Oyo, ni pili Ogun. Gege bi egbe awon oluko UT. Bi won ti bere wi pe ati o ta alejo lo ni awon akeko ati awon oluko won ti ajigbe yi won gbodo ori won gba pada layo ati alaafia loro ba di to iseda o gba o yo si ba ni funtelu be
1: other donation na lo gbe royin yi to nti akole to ka so de nibi ti kwankwaso ti o ti se lori oro kan ti won ni o bode wi pe ohun ati awon kan won pe birikoto won soyin soso lati fe gunle ife honu kan nipa ti eto abo to mehe ni asiko yi lorile ede wa Nigeria kwankwa so ni ibi te ba ti gbo iran di oro ni ko si un to jo o iran la gba ni to jina pupo so oto we are in the nation lo gbe iroyin na jade
0: alakoso fun olulu ile wa Nigeria Abuja Iyensan Wike Asidependem ide sweet us aside sweet us omo Idependem o ti soro wipe my brother Amechi my brother
1: o ti the brother bhai
0: yo ba ti so fun mi ko to gbegbeze adigun oleji ora na lo ninu egbe oselu ti ADC bomode bagogi roko Intagba ri lori ijoko omode o le ri o Samechi wa lo domode ni sugba jura wa lo ti jakadi ko
1: owe ni
0: wike o wi nkan o lori oro ti Amechi lana wi pe my brother ba ti gba mi ko ti wa ba mi kin gba eni moro ma ti gba eni moro lese kese wa mo bi ti wa lo
1: bo mu re si se mo
0: kenan no abi you no know
1: advice baba yen kan mo mu ti igbona
0: won ma mu ti igbona be ito ma mu yen na ni
1: ewo tun ni o
0: pure water yen na ni pure water dala
1: pure water tutu
0: o get
1: tutu re o kan na o to
0: wi ta wi ta ntiti
1: wọ́n yí ta tutu.
0: Wọ́n yí ta ní títì.
1: Ṣé fi ọ̀tà?
0: Irú àwọn títì inú ọ̀rọ̀ àbọ̀.
1: Ṣé omi
0: ìdẹ́sọ̀rọ̀? Ṣé ẹ̀rẹ́
1: yìí fífú
0: ìṣá? Ẹ
1: ti rìn jìnnà nú ayé.
0: Yóò dé di ẹ.
1: Lọ́jọ́ òwe karùn-ún ìwé ìròyìn The Nation, ìròyìn kan léléyìí o, gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa gbé àwọn ayédèrú àti ìrandé ìròyìn. Wípé wọ́n tún ti dé o, àwọn olùkọlù, wọ́n tún ti dé o. Nígbà míì wà tó jẹ́ pé
0: kì í rí bẹ́ẹ̀. Ẹlòmíì ò tiẹ̀ ní kú ònú yàrá rẹ̀.
1: Tó jẹ́ wípé ìrọ̀ ni.
0: Yóò sì gbéròyìn dá Amẹ́ríkà.
1: Tẹ́lọ̀ kan ní ìpínlẹ̀ Ògùn lọ́rùn, aṣọ ló yẹ kára kọrin rẹ̀ ọmọ rán.
0: Iṣẹ́ òdùn ńlá ni.
1: Ìwọ̀n rán fake news kiri, ọ̀gbà tó ráwọn ọlọ́pàá lọ bá bẹ̀rẹ̀ sí ní ṣòjòjò.
0: Imagine.
1: Pẹ̀rí nǹkan bá, ó ní òun wá tráfíkì ni.
0: Òun
1: ọ̀dà tó ní agbègbè kan ní ìpínlẹ̀ Enugu ó náà ni wọ́n ti ṣẹ́ o àti wọ́n sì ti dẹ ọ̀rọ̀ kanu tó mi ti kí ẹ̀ wípé kò sí tó jọ o àwọn ò rí ìkọlù ọ̀tún kankan látọ̀dọ̀ àwọn darandaran o gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ ọ́ kódà ohun tí wọ́n sọ ni wípé gbogbo àwọn tí wọ́n ń bẹ ní agbègbè ọ̀hún láyọ̀ àti àlàáfíà ni wọ́n wà. Ìwé ìròyìn The Nation náà ló gbé ìròyìn níbi tí gómìnà ti ìpínlẹ̀ Bauchi tí ó ti ṣẹ́ lórí ọ̀rọ̀ kan wípé pẹ́pẹ́sẹ́ o òun fẹ́ padà sínú ẹgbẹ́ òṣèlú ti PDP àti wípé láti díje dupò gẹ́gẹ́ bí igbákejì olùdíje dupò ààrẹ fún tọdún 2027 pé òun ti wọ́gilé òní irọ́ ni. Ibi tí ẹ bá ti ń gbọ́ àwọn ìròyìn yìí ayédèrú ni o kì í ṣòwòtọ́ o gbàárọ̀ gudu ìròyìn
0: okay.
1: The Nation ló gbé.
0: Àkòrí eléyìí àkòrí taari ni o látọ̀dọ̀ òṣòkò òṣòkò mọ́lẹ̀ irun mọ́lẹ̀ ẹ̀bọra tí ń jẹ̀rẹ̀ sí láìlọ́bẹ̀ síbi ní a fi mọ̀ jẹ́
1: àti pé fried rice ni.
0: Ẹyí wọ́n tiẹ̀ tó láìkí fried rice gan gbogbo àgàgà tó bá ní spaghetti.
1: Ẹ̀mí wíkẹ́ ti padà wẹ̀.
0: Ẹ̀mí wíkẹ́ kì í jáde lára bọ̀rọ̀
1: kì í jáde lára bọ̀rọ̀ ẹ̀mí ìpátá ni ó sì rí wọ̀
0: wọ́n ní Fayose ti sọ̀rọ̀ o wípé mi ò tí ì rí ẹni náà tí ó ta kàǹgbà àbí tó ń ta kàǹgbà pẹ̀lú ààrẹ Bọ́lá Tinúbù torí gbogbo àwọn tó kù tẹ́ ń rí yẹn ìrìn àjò wọn ti rè ní káfà wọn ti bù ní nǹkan. Fayose sọ̀rọ̀ ilẹ̀kùn o Daily Post ló gbé àmọ́ tí mo bá fi lè kun lápá bí ọpẹlẹ iléeṣẹ́ ààrẹ ń dá àwọn alátẹ̀lé Peter Obi ní ohun ọ̀rọ̀ torí ìsọ̀rọ̀ nìgbèsì ìsunkusí tí a rí yẹn nìgbètè gangan tí a bá pè èèyàn lájà náà wé ó yẹ kéèyàn ó dọwọ́ bojú ni o sọmọ pọ́n lè ayérayé tán yányá iná wọn pè lájà náà wé ṣùgbọ́n pírẹsidẹ́ǹsì wọn ní sẹ́rẹ́ àwọn tí ń tẹ̀lé Peter Obi tẹ̀ rí yẹn wọ́n dàbí ajá náà wé tọ́jà wípé orí àti ayélujára nìkan lẹ́yìn tí máa rí wọn tí wọ́n máa rẹ́ fata dabari atan lójú koronjú báyìí àbí tó bá dojú dán ibẹ̀ lẹ́yìn ti mọ̀ pé wọn àjámọ̀ wọn fúyẹ́ ju tákàdá lọ
1: presidency
0: lọ sọ̀rọ̀ lápá abẹ yẹn.
1: Okay now èmi náà tún wo ìròyìn kan bí báyìí lóòrọ̀ tòní Babachir ló sọ̀rọ̀
0: kí lọ sọ
1: ó ní pé Atiku tẹ rí yẹn kò yẹ lẹ́ni tí a máa pè àbí tí ó lè jẹ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà.
0: Ṣé kìí sọ ọmọ nàìjíríà ni.
1: Ó ní kò tó bẹ́ẹ̀ sì ni ọ̀yẹ́ kò sí nípò ẹni tó lè jẹ ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà.
0: Ìṣe.
1: Babachir David Lawal olóòmà sọ̀rọ̀ ìjáde igbákejì alága fún ti ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tí ó ń ṣojú ti apá ti ìlà oòrùn àríwá ilẹ̀ nàìjíríà north east nìyẹn o The Nation ló gbé ìròyìn yẹn jáde ààrẹ tinubu sọ̀rọ̀ ó ní kò sí bá a ti fẹ́ ṣe a ò lè fọwọ́ rọ́ ipa ribiribi àti àǹfààní fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà a ò lè fọwọ́ rọ́ ipa nì eléyìí tí iléeṣẹ́ ajagun erémi tá a mọ̀ sí navy tí wọ́n ń kó ní orílẹ̀-èdè yìí torí pé ipa ńlá ribiribi ni tinubu ló sọ̀rọ̀ ibu omi ní ń jẹ́ bẹ́ẹ̀ ṣe é sì mọ̀ pé ajagun erémi náà orí omi ìbú náà ni. Ìwé The Nation ló tún wá gbé
0: e.
1: Ṣèbẹ́ mọ ibi tó ti ń bọ̀.
0: Ibi tó dé.
1: Àkọlé yẹn náà lẹ ti gbọ́ yẹn o. Ìròyìn pọ̀ ń bẹ̀.
0: Fọlọ́nà ló ti ń ro ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinúbú wípé bàbá ẹgbà àwọn aṣọ́gbó bí ẹgbẹ̀rún kan níye sí ìpínlẹ̀ Bọ̀nà. Ìgbésẹ̀ máa wáyé lápábẹ̀ náà.
1: Ẹ̀mí jàǹdùkú ìṣá láàárọ̀ kùtùkùtù ọjọ́ ṣẹ́gun.
0: Kábíyèsí
1: olódùn máa rí.
0: Ọlọ́mọlẹ́mọ̀lẹ́rẹ̀ wà láti wọ́n láì. O sì lè rún mi lọ́kàfà. Péré bó ti wùkọ́
1: mọ́. Mo kí Ọlọ́run o.
0: That is God.
1: OK now, The Nation ló gbé eléyìí náà ìròyìn tí mi rẹ̀ ń kà ń bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká pè ní ìròyìn ayọ̀.
0: Ọlọ́run ṣeun.
1: Bẹ́ẹ̀ ni nítorí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ti DSS wa. Wọ́n ṣe dẹ̀ǹdẹ̀ iṣẹ́. Bẹ́ẹ̀ ni ọwọ́ wọn tẹ àwọn ẹni afurasí kan tó jẹ́ pé wọ́n ní wọn ò ṣàìlọ́pàpọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Niger ńgbà kan tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ní agbègbè ti Papiri lọ́hùn-ún ní ìpínlẹ̀ Niger tẹ́ ẹ bá rántí. Àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Kristi ní apá àríwá ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti wá gbé òṣùbà kárí láì fún àjọ elétò ààbò ti DSS wípé ẹ ṣe wọn o. Bẹ́ẹ̀ ti gbé wọn hùn ẹ ṣe gan ni ẹ sì kú iṣẹ́ takuntakun. Ọ̀kọ̀ọ̀kan báyìí lọmọ ọwọ́ yọ bí wọ́n ti máa mú wọn lọ́kọ̀ọ̀kan náà nù títí tí ohun tí ó ń rùn lára wọn tí
0: yóò
1: fi tán lẹ̀ pátápátá. Èyí tó bá kọ̀ jálẹ̀ tó lóhun ò ní gbà.
0: Ìṣẹ̀dá bá wọn wí.
1: Tó bá sá lọ ìṣẹ̀dá bá wí. Ìgbẹ́ ni wọ́n ó sì sùn. Wọn ò ní mórí délé.
0: Olúwadé sí gbéra tó dáàbòlẹ̀ fún wa já polówó ọjà àbí á kébù lọ ni. Tí a máa kébù nìso.

0: nourishing goodness for every side of you.
1: Àkókò bí èyí àdúrà ló gbà bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò àṣẹ ọgbọ́n kígbe tọ̀tàn kẹ́pẹ̀ mí èmi ó sì dá ní olúwawí bí bàtà ọ̀tá ìgbẹ́yẹgbẹ́dùn àti àbò ẹni bá ń ro pọ̀lápọ̀lá àtakú ti àdúrà gbogbo abiyamọ tó bí àlàyé ènìyàn gbogbo ẹ̀yin abiyamọ bíi Esther, Abigail àti Deborah ó yẹ dìde nítorí pé ohun ìjà wa kì í ṣe ti ara ṣùgbọ́n ní agbára nínú Olúwa láti wú ebi gíga palẹ̀ gbogbo obìnrin ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi dé tòkè tilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà àkókò tó ẹ jẹ́ ká kórajọ pọ̀ níbi àkànṣe àdúrà àti àwẹ̀ wákàtí mẹ́ta pẹ̀lú àkòrí tí àwọn ènìyàn mi èyí tí ó máa wáyé ní Sátidé ọjọ́ kẹfà oṣù kẹfà bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ti aago mẹ́ta. Màmá Dr. Bọ́lá rẹ yóò máa forí fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Women Intercessory Network WIN ń pe gbogbo obìnrin lápapọ̀ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà láti kórajọ pọ̀ ní gbọ̀ngàn ńlá Amphi Theatre ní pápá ìṣeré ńlá Lẹ́kọ̀ọ́ Sàlámì Adámọ̀sìgbà Ìbàdàn wákàtí mẹ́ta ìgbésẹ̀ ìgbàgbọ́ àdúrà ló gbà.
2: Ẹ kú ilé o, ebi ń pa ká sí nǹkan sí mi la.
3: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
2: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹn. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá ṣe lè ṣe sà.
3: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
4: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
2: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
3: Ìyá tó yáyì tó sì mọ̀tọ́jú ọmọ ni.
4: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
5: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó ń gbìyànjú láti tẹ̀síwájú nínú ètò ẹ̀kọ́ rẹ̀. Ilé ẹ̀kọ́ gíga Precious Cornerstone University pẹ̀lú àjọṣepọ̀ The American University àti ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ gíga University káàkiri àgbáyé ni wọ́n gbé àǹfààní aláìlẹ́gbẹ́ kalẹ̀ níbi tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ti lè kàwé ní èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tó bá wù ú nílùú America tàbí nílẹ̀ Europe lábẹ́ ètò kan tí wọ́n pè ní Joint University Degree and Partnership for Bachelor's, Master's and Doctorate Degree Program. Ètò yìí ni yóò fún akẹ́kọ̀ọ́ láǹfààní láti ṣe Bachelor's Degree nílẹ̀ yìí tàbí lókè òkun láì jókòó ṣe ìdánwò JAMB rárá ní èyíkéyìí ètò ìkẹ́kọ̀ọ́ bíi Medicine, Nursing, Pharmacy, Engineering, Law, IT and Business Study. Olùforúkọsílẹ̀ gbọ́dọ̀ ní ó kéré tán 5 credits nínú ètò ìdánwò WAEC tàbí NECO. Ẹ wá gbọ́ o, ètò ìkẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ nínú oṣù kejì, oṣù kẹfà àti oṣù kọkànlá ọdún yìí. Láti forúkọsílẹ̀ ẹ kàn sí www.judap.org tàbí kí ẹ pè sí 09060006652 tàbí 08059124217.
6: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
7: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
6: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
7: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
6: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
8: Offer valid while stocks last.
9: Me and Maggi, so good together.

0: Kúnlé ọmọ Nàìjíríà. À ń tẹ̀síwájú pẹ̀lú ìròyìn ti fún tẹ̀dọ̀. Lẹ́yìn tí Olúwadẹ́sí ti gbé apadà wá lé báyìí. Ọmọ Anko. Ṣé à ń tẹ̀síwájú báyìí?
1: À ń tẹ̀síwájú.
0: We keep on. Ẹ já lọ o sí olúlu lẹ Nàìjíríà Abuja. Bàbá Wike. Ọlọ́run orí yẹn ò lè tán kò lè tí. Aside pain them. He de sweet us. Aside sweet us. Ọmọ he de pain them. Wike ló láńtẹ̀ mọ̀ yẹn wọ̀ Ìbàdàn. Kò sígbà tí orúkọ rẹ̀ bá jáde nù wé ìròyìn orin wo wà ní sáà ni.
1: Kó wá fún Wike Karoyin náà ló
0: tó wá. Aside pain them.
1: Kó fi Karoyin.
0: Okay. Lise yi. Alágbóso fún olúlu lẹ Nàìjíríà.
1: Máa
0: bà lóhùn
1: jẹ. Kanọ́mà. Fọ́nrán náà gbé bóyá láàrin wà láàrin fẹ́ bá kárí àwọ̀ ìdẹ́.
0: Ẹ dákun, ẹ jẹ́ mi gangan lèmi. Wọ́n ò ní fẹ́ lomi ìsẹ́mi wike wike èmi lèmi.
1: Kárí àwọ̀ ò ní wọ̀ ọkùn.
0: Kò ní wọ̀ ọkùn
1: láyé. Kí ló dé? Òrùkù yóò kọ̀ nǹkan.
0: Okay, alákòóso fún olúlu lẹ Nàìjíríà. Abuja Yensan Wike ló ti sọ̀rọ̀ wípé ọ̀gá àwọn tẹ́lẹ̀ tí òun jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tó ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ Chibuike Rotimi Amaechi tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC wọ́n ní ìgbésẹ̀ burúkú gbáà ìní Wike gbé Amaechi ló gbé wọn o kò bá ti wá bòun. Ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé abèrè ọ̀nà kì í sì sinà sùrùrà wà jàdínà. Wike ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ti Rivers tó ṣiṣẹ́ o lábẹ́ Amaechi gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ sí gómìnà ló ṣe àlàyé wípé alákòóso fún ìgbòkègbodò ọkọ̀ tẹ́lẹ̀ Rotimi Amaechi kò bá ti tọ̀ ń wà láti wá gba ìmọ̀ràn kó tó di pé ó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ti ADC. Amaechi wọn ní òun náà jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ẹ lọ parapọ̀ sínú ẹgbẹ́ òṣèlú ti ADC tó sì fìfẹ́ hàn láti jáde dupò ààrẹ lọ́dún 2027. Ṣùgbọ́n tí wọ́n bá ní Ìbàdàn lọ́mọ ọmọ láìpo tí wọ́n bá fi láìpo hàn báyìí your eye go clear. Ojú rẹ̀ ó mọ̀ ojú rẹ̀ ó bó wọn ní ojú Amaechi bá bó o nígbà tí Atiku fi láìpo hàn
1: tanyanyan
0: nínú ètò ìdìbò abẹ́nú tó wáyé o nínú ẹgbẹ́ òṣèlú ti ADC. Onágbàsí àfún wípé bàbá ni ó jáde láti díje dupò ní Rotimi Amaechi lọ bá famú wípé èyí wà lẹ́ni ò sí ikọ̀ makaruru ó wà nínú ìbò yìí àìṣedédé ó pọ̀ nínú ìbò yìí èmi ò ní gbà sẹni bá ju ni lọ ni.
1: Ó lè ju nínú.
0: Ó lè sọ ni dànù sígbó.
1: Ó lè sọ ní ẹnu gan.
0: Wọ́n ní jókà kan tó tún jáde ni. Ó pé kí ni jókà yẹn ni.
1: Ṣáwò.
0: Àtiku bá ní ẹ jẹ́ kí n lọ láti lọ kí èèyàn mi. Lọ́ba lọ sí ilé Amaechi wípé my brother ọmọ ìyá mi ẹ máa bọ̀ ẹ já jọ ṣe kinní yìí. Inú ọgbàlà yóò gbà lọ́wọ́ àjọ wà náà ni àjọ ń ṣe náà ni àdìjọ wà náà ni a. Àmọ́ Amaechi àti Wike wọn ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ before now two parallel line tí o lè pàdé ọ̀sán àtòru ni wọ́n jọ máa yí bìrì ni wọ́n yé kọlura wọn pínpín ẹbí kòkò dé wọn mọ́lẹ̀ birigiti wọ́n ni pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ Amaechi Wike ọba tẹnu bọ̀rọ̀ wípé ṣé Wike Amaechi ò mọ̀ ni wípé alága David Maki ta ló rò pé yóò tẹ̀lé abo ti rò pé ó ti tẹ̀lé ọ ni ṣùkẹ́ ṣùgbẹ̀ngbẹ̀ yóò ṣe é gbé sáré. Wọ́n ní kò lè ṣe ètò ìdìbò kankan láyé tí ó lọ ní ìrọwọ́rọsẹ̀. Àmọ́ nínú ìjókòó ìpàdé àwọn oníròyìn tí Wike tó ṣe lánàá lọ́ba ní my brother it did not tell me. Wọ́n sẹ́ it tell me. I dey seek advice. I will have advice in. Owó ti gbà nímọ̀ràn.
1: Pẹ̀lẹ́
0: jẹ́ mọ mi ní mo mọ
1: ṣóṣì ń gbóná.
0: Ọmọ gbọ́dọ̀ mo kí Wike o ọlọ́run Elédùmarè kábíyèsí rẹ̀
1: ṣùgbọ́n ilé ìtàn ṣẹlẹ̀ yìí.
0: Bàbá ni owó ò bá ti sọ fún wípé no go area ni bi to fe lo ya lo jebo abuku lo kabo o si pada kabuko lorombo se ri oju re bo ama wiki oni ko ba ti gbamara lowo ohun eyin agbara agba kon ni fi se leyi opolo ni kini igba joker ni o sese ye mi ni ko ye mi tele
1: You don't clear now.
0: Hey, you don't clear.
1: Lọ́jọ́ ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n, ìwé ìròyìn The Nation. Mo ń wo ìròyìn bíi mélòó kan bẹ̀.
0: Ọ̀yà.
1: Ẹjẹ́ nǹkan kan mú látọ̀dọ̀ ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ lábẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà. Ìgbìmọ̀ àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ lábẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà yún Federal Workers Forum FWF. Wọ́n ní àwọn ti kọ́ ọ́ gẹ́gẹ́ bí Ọ̀yọ́ ṣe kọ májè ó gbé
0: kábíyèsí
1: kí ni ohun náà tí wọ́n kọ́ wọ́n ní àwọn kọ́ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ ní tí ṣe ₦100,000 eléyìí tí wọ́n tún fẹ́ máa tì sí ìjọba àpapọ̀ pé kí wọ́n jáwé sóbì láti máa san fún àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí owó oṣù wọn ní kínní èèló ní nbẹ lára 500 tá a mú gbé oúnjẹ tó kọ̀ ọ́ dúró ₦100,000 tẹ́ ń sọ yìí pẹ̀lú ètò ọrọ̀ ajé pẹ̀lú ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà lásìkò yìí
0: tá a bá tiẹ̀ ti fi ra sun owó parí nlẹ̀
1: àsuntun wá jìnà ìwọ yà ní sọ búrẹ́dì kàgbé ní mẹ́ta péré n ta ìwé ti tán lẹ̀ nù wọ́n ní nítorí náà ń kọ́ èyí kò lè rí bẹ́ẹ̀ o pẹ̀lú gbogbo àdojúkọ tí àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ń dojúkọ yìí kẹwa ní ₦100,000 náà ni ẹ fẹ́ tì síwájú ìjọba láti fi ṣe àlékún owó láti sọ owó dà wọn ni ọ̀rọ̀ yìí ló bóde látara àti òde kan tó wáyé ní ọjọ́ àìkú sunday yìí ní ẹ̀yìn òpin ìpàdé tí ìgbìmọ̀ náà tí wọ́n ṣe níbẹ̀ náà sì ni àwọn ti dìbò ní kápẹ́ ní ọjọ́ àbámẹ́ta sátidé tẹ́lẹ̀ tí ó jẹ́ pé àwọn èèkàn pàtàkì ń bẹ̀ náà ni wọ́n sọ̀rọ̀ tó pọ̀ wọ́n ni lára ọ̀rọ̀ tí wọ́n sì sọ jù wọn náà ni ìyà àti ìnira tó bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ọrọ̀ ajé wa gan àti ètò ààbò bó ti mẹ́hẹ nítorí ó ti bo orílẹ̀-èdè Nàìjíríà. Àtẹ̀jáde ọ̀hún tó di àjùmọ̀bọ́ọ̀lù látọ̀dọ̀ alákòóso káàfàtà fún ìgbìmọ̀ náà ọ̀gbẹ́ni Andrew Emelieze àti akọ̀wé gbogbogbò Ayọ̀ Ògúndélé tó edé orí ọ̀dọ̀ ẹni tí ṣe alákòóso fún ìgbàyànjọ láti pè fún ohunkóhun ọ̀gbẹ́ni Aminu Yerima lọ́sọ̀rọ̀ wípé àwọn òṣìṣẹ́ lábẹ́ ìjọba àpapọ̀ ni wọ́n máa ń rábàjọ nínú ìyà o ìgbé ayé wọn ò máa rọrùn o owó tí wọ́n ń gbà igán sì kéré pẹ̀lú àìmọye àwọn àjẹ́lẹ̀ owó oṣù pẹ̀lú tó tún fi wá mọ́ ètò ààbò tó ti di ségesège lásìkò tá a wà yìí tòun ti gbogbo ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ ń sọ wípé ẹ fọkàn balẹ̀ tí wọ́n ṣàá mú un dá wa lójú wípé ìgbáyé gbádùn àwọn òṣìṣẹ́ ń bẹ ní òkan àyà tiwọn a ò rí nǹkan o a ò rómìnira bẹ́ẹ̀ sì láòrẹ́ jẹ́ gẹ́gẹ́ bí ó ti hàn nínú àtẹ̀jáde ọ̀hún wọn ni nípa tí owó òṣìṣẹ́ tó kéré jùlọ ti ṣe ₦70,000 wọn ni eléyìí kò bá nǹkan mọ́ o kò bá ń tí ń ṣẹlẹ̀ mọ́ lásìkò yìí bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wo gbogbo ohun tá a rà 70,000 of all the money in the national
0: curriculum tọ́jẹ́ wọn ọ̀sán
1: kò kàn kankan mọ́
0: tọ́jẹ́ talẹ́
1: wọn ni ₦100,000 eléyìí tí wọ́n jọ gbìmọ̀ pọ̀ tí wọ́n jọ fi kún owó oṣù òṣìṣẹ́ nígbà náà lọ́hùn wọn ni tẹ́ ẹ bá wo dáadáa wọn ni eléyìí kò mú nkankan kò túrún kankan náà látara bí ti hù kọmọ fún àwọn òṣìṣẹ́ lábẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà wọn nítorí náà wọn á kọminú lórí bó ti ṣe jẹ́ pé ₦100,000 eléyìí ti ṣe àwọn owó àjẹmọ́nú kan àti àjẹ́lẹ̀ owó tó yẹ kí wọ́n ó san látọ̀dọ̀ ìjọba àpapọ̀ fún àwọn òṣìṣẹ́ látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tí wọ́n ń bẹ nídìí rẹ̀ kí ló dé tó jẹ́ pé dàsìkò yìí a ò tí ì rí nǹkan kan ojú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn náà ló gbé jáde o
0: ò ṣàdẹ́sí jágbéra o.

0: tẹ́tín bọjá wọn sí. Òkè tí ń tẹ́lú wà láwùjọ ìròyìn rí ìdárayá ńlẹ̀ yìí, Adéronke Adéṣọlá olórí sport máa ń gbé wá débẹ̀ anytime anyday. Já wọn sí on Splash FM 105.5 Ìbàdàn. Àwòdì tó rí bàrà lọ rí yẹn ni lékèlèké tó rí kẹfún tún lọ mọ́ni gínigí sí ni o. Olórí sport tún ti padà dé lápọ̀tún. Ẹ ò ní wò ó tán.
1: Ó dá ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sport Ìbàdàn Kama Vinga Mututide láti máa já yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìbẹ̀ ní já yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kánkújẹ, ẹ ní gògì àárẹ̀, ẹ ní máa yan fónà, ẹ wọ ẹ̀ ní ṣàwúrẹ̀ igi ẹ̀ wà ní bọ́ sí òkùnkùn ààyè. Òkè ẹsìn galu ẹ má fọ ẹ̀jẹ̀ amúra wa.
0: Dédédé mo tún gbé dùn. Ìbàdàn Kama Vinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

0: fi àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ àwásọ̀pin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí MTN.
1: Everybody come aside, oh!

0: travailler.
1: On va travailler.
0: On va travailler.
2: Latojo ọjà ìkànnì Splash 105.5 FM ilé fún Balágbùgbé fẹ́lẹ́ lẹ̀ nílùú Ìbàdàn náà lẹ́ṣọ̀ wa lórí ètò já wọn sí. Ẹ lè wo wà níkàn ìbánidọ́rẹ̀ Facebook Splash 105.5 Ìbàdàn. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá tẹ̀sí kẹtẹkẹtẹ lẹ́mọ̀ òbí nǹkan ṣe lọ nílé agbára láàárọ̀ tòní pẹ̀lú àlejò wa pàtàkì Olóyè Waheed Ẹkùn Mọ́nìgbàgbé eléré ìdárayá bí láfi gbà lórí tábìlì lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n. Àwọn sì ni àgbà Akínmáyégún ilẹ̀ Ìbàdàn ìyẹn lákòókò yìí. Ẹ o mo wá lè ṣojú òpólẹ̀ bóyá béèrè kan àbí méjì tí mo bá lè gbà 0706949 3000 0706949.

0: ẹgbọ́n in tí wọ́n bèèrè ni wípé báwo làwọn aládàáni báwo náà ṣe lè wọlé tí wọ́n wà dá sí ẹ̀ka eré ìdárayá table tennis ni àtàwọn ẹ̀ka mi táwọn èèyàn gbọ́n pa wọn dáadáa kò torí ta báwọn àwọn èèyàn kẹlòmíì tó lọ ra ọjẹ kẹtorí yẹn tó ní merchandise shooting stars gan ó pẹ́ tasna madrid ó la mọ́ ń wọ̀ ìgbà tó jẹ́ wípé kò tí ì yí àwọn èèyàn sí dáadáa ṣùgbọ́n àwọn aládàáni tí wọ́n bá wọlé láti wá ṣe ṣùgbọ́n táládàáni náà bá rí tí ó bá pa wọlé làwọn náà fẹ́ ṣe ṣùgbọ́n àwọn wá ń bèèrè pé bàbá wa ọgbọ́n ò lẹ̀ rò wípé wọ́n lè dá tí ó wà attract àwọn yẹn pé table tennis ni mo fẹ́ kówó lé.
1: Ẹ ṣe fún ìbéèrè yín àti àkíyèsí yín ó dára púpọ̀ ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ náà ni pé àwọn aládàáni náà ló lè gbé eré ìdárayá lárugẹ ni ṣùgbọ́n wọn ṣe pa wọn tí ó máa tajà wọn tó máa polówó ọjà wọn ibẹ̀ ni wọ́n ń lọ jù ibẹ̀ ni wọ́n rò pé ìpolówó wọn ló ti lè ṣiṣẹ́ ni wọ́n ń lọ jù torí pé ilẹ̀kùn sílẹ̀ ẹni bá fẹ́ ṣe eré ìdárayá tó fẹ́ gbé lárugẹ ilẹ̀kùn sílẹ̀ gbarawu ni fún anybody láti wá ṣe ṣùgbọ́n nígbà tí wọn ò wá ń kọ́ a sì tún lọ bá wọn a tún máa ń bẹ̀bẹ̀ ṣùgbọ́n ní tó bá wù wọn ni wọ́n ń ṣe ibi tí wọ́n ti mọ̀ pé àwọn ò ti mọ̀ gbọ́ ariwo wọn tó bá ti ná bí náírà díẹ̀ tán máa gbé wọn lárugẹ títí kan dé àwọn iléeṣẹ́ títa wà nísìn àwọn àtàwọn ẹlẹgbẹ́ wọn àwọn náà dákun wọ́n dákun because eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá náà máa polówó tẹ bá wù lójoojúmọ́ ni ọ̀rọ̀ fúbọ́ọ̀lù ni kinní kan ni ẹlẹ́rúnkà kinní kan lẹ́lẹ́yẹlé wọn ní sọ nǹkan kan nípa àwọn ọ̀dà sports wọn ní sọ so mi ìdẹ̀ bá wọn wí ibi tí wọ́n ti ń rí owó tán ti ń rí nǹkan kan náà ni ó mọ̀ sọ ohun tó ń fà á nìyẹn so ẹ̀yìn lè bá wọn náà sọ̀rọ̀ tá a bá rí wọn àmì ìlẹ̀kùn wa
0: kó sílẹ̀ káàdì àwọn guilty tiwa kò sígbà táwọn sọ bọ́ọ̀lù aláfigibá lórí tábìlì ní eré ìdárayá orí ọ̀dàn ní gbogbo ẹ̀kọ́ atá la mọ́ mú wa kódà ìdá ibi ọ̀rọ̀ ọ̀hún láti wò pé gbàlejò pàtàkì wa tẹ́ wàá bá wa sọ̀rọ̀ ìyẹn lórí ẹ̀ ó dà ó wù mí ká gbà pé kan sí ṣùgbọ́n ọjọ́ ó ti lọ àmọ́ mo fẹ́ kẹ́ dáhùn ìbéèrè eré ìdárayá table tennis gẹ́gẹ́ bá ṣe sọ wọ́n ṣọgọ́rùn ọdún ìyẹn lọ́dún yìí ìyẹn 100 years níbo lórílẹ̀‐èdè nàìjíríà dúró sí.
1: Ibi tá a dúró sí dà tá a bá wòye a rí pé àwọn ọmọ tí wọ́n sì fẹ́ ṣe wọ́n wà nílẹ̀ tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa ṣùgbọ́n ìrànlọ́wọ́ ni ò tó ìyẹn ni a fẹ́ bẹ̀bẹ̀ lọ́dọ̀ ìjọba kí wọ́n ti ẹ̀ wo sàkání wa náà láti ìjọ
0: yìí
1: ọgọ́rùn-ún ọdún ti wà.
0: Hello, okay. Ẹ̀jẹ̀ kò ní bàjẹ́.
2: Mo fẹ́ bèrè lọ́wọ́ bàbá wa pé kí ni akitiyan wọn lórí àwọn aládàáni ilé àbí àwọn iléeṣẹ́ epo àwọn olóúnjẹ nǹkan kan báyẹn kí ni akitiyan wọn láti jẹ́ kán sponsor àkànṣe ìgbọ̀wọ́ fún àwọn eléré ìdárayá wa pàápàá wọn tó ń gbá bọ́ọ̀lù lórí
0: Okay,
1: ibere downtown nisin e se gan fun ibere yin a n se akitiyan lati ba won soro lati gbe awon awon kan ta ba ni lati lo gbe ba won sugbon won gba na ni won ni bi ti won foju si bi ti won nawo si to je pe o te won lorun ise get me iru be o te won lorun to ni in town ten tan ba won so ni pe eh kan wa gbo won daruge tan ba gbo won daruge ni gbogbo yo fi gun rege ki won jo ki won dakun ki won boju wo be ki won gbo wa daruge
0: oda ogorun odun odo joba na oni baba ijoba na ni baba ro wi pe ki won se kini ki won mojuto ere daraya yi lo le de nigeria lakotan kini okay number ni ori chebe to 25 kilo ri cash la npe lakotan baba kini ona abayo kini solution kini way forward la ni se chukan ka
1: tun eh ona ye odi igbo ye odi pupo eh ona ba na ni pe ki ijoba ki o fun won ni anfani ni owo dera owo deun won na lori table tennis atori gbogbo awon ere daraya tan ba de na ti won de na bo se to bo se ye won ma ri esi to de esi to ye ki won ma ri so kodon ba se
0: oda owo ni ka jeran pele nu fona fun yen o stubborn koni ju ba lori eto ja won si laaro to ni oloye wahid ekun elere daraya bo la fi gba lori tabili tele ohun na ni won wa sori eto ja won sara baba mo ni gba pe tin ba pe yin jo mi e je wa
1: te ba pe wa na ni e be ara ta nso na ni e be do ni won pe awon elere daraya mi si ri leyin awon ni board awon won ti wa ni agbara bayi
0: oda elo e karo o yes sir eti je elo ki oruko yin ati bi ti mo tin pe yen ta kashe laaro yin
3: beni oruko mi ni abiodun bayomi
0: oda eti je 25000 lori kashe laaro awon customer care wo pe yin lati bere account details yin eseun gan ni oda baba eseun gan ni amo ri yin ba titi ola ta mo padori eto ja won si ba mi ola yin ka agbola parrot extra ye ko to won ti wa n kale iyen fun parrot extra e gbadun mo bi ebo se gbadun ta baba n gbadun e ko gbona ati agbayun titi ola mo tin ga lo ire o

0: 3-in-1 o mmiri kọlọkù kofi kun.
1: Ní tìbúdò orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní 600 agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kúju owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí?

pẹ̀lú lílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ní ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò ti ń fa àìsàn.

0: àwọn gbogbo bí tẹ́ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì ti Splash rèé, Splash 105.5 FM. Ilé tó wà nílé Fọláfẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ́tà ọ̀tá ń jẹ́ ògbé ni ó gbọ́dọ̀ voice out. A tún ti dé lọ́sẹ̀ tèmi pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó jẹ́ tẹ̀rẹ̀ ìdárayá. Níbikíbi káàkiri àgbà ńlá ayé lórílẹ̀-èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni. Àdúpẹ́ fọlọ́run o, ẹ wò ó, a tún láǹfààní láti máa gbádùn ara wa dáadáa lọ́sàn yìí torí gbogbo rẹ̀ tó ké ti sàlẹ̀ ó yá join together. Bá sọ nípa ròyìn tọ́lọ́gàn ọ̀jọ̀ kan tó jẹ́ tẹ̀rẹ̀ ìdárayá, a tún láǹfààní láti máa túṣu rẹ̀ dé sàlẹ̀ kòkò. Ìyẹn ni gbogbo àwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí, òun náà la mọ̀ fọ̀n síra wà láà. Ìyẹn lọ́sàn tèmi ni o, èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Desmond Tùrìjì, àgbáwo tí ò gbọdọ̀ báwo jẹ́. Òun gan ni mí fira wa tí ó máa jẹ́ kí láfàtí máa gbá dáadáa níbi ibi káàkiri àgbà ńlá ayé. Bákan náà Dọlápọ̀ Akídàpọ̀ aka ọmọ líle òun náà wà pẹ̀lú wálé agbára ń bí yìí o. Tún dí ọmọláwo lọ́lọ́tú ètò alẹ́ sọ́gọ́sì nìyẹn. Ọlọ́ọ̀lẹ́ Hamzat lórúkọ tèmi dì top striker eléyìí tó gallant gan. Ó máa dùn gbọ́ngbọ́n kẹ̀dẹ̀ máa kán sí ìyẹn lọ́sàn-án tì ní. Ó yá pápápá láti bẹ̀ yín àsìdègò. Ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ látọ̀ léde wa Nàìjíríà. Ṣùgbọ́n ká kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn tí wọ́n ń kọ̀wọ́ rìn pẹ̀lú wa lọ sí ilé ọmọ aláìníyà. Adúpẹ́ lọ́wọ́ yín o. Mickey Mickey Oníbàdà agbára gbogbo Manchester United ní gbogbo òdí ìkánnù o. Àwọn ti máa ń yúnu Mickey Mọ́wọ́rì máa ń yú máa gbéra ní sáà tí ń bọ̀. Ọlọ́run tiẹ̀ ti ṣe ẹ ti bọ̀ ta lójú jẹ́ ẹ ti wà ní Champions League. Àwọn tán lérò pé ò lè ṣe ẹ tún ṣe ẹ tún jù wọ́n lọ. Àwọn láàrí o, àwọn Chelsea àárí wọn ní Champions League. A tún lọ wò wọ́n ní Europa àbá wọn ń bẹ̀. Àwọn kan ní ó ṣeéṣe kí wọ́n wà ní Conference League. A tún débẹ̀ náà wọn ni wọn ò dáná. Níbo wá wọn wà FA Cup àbí? Ókè wọ́n wà ní EPL àti Carabao Cup. Ókè EPL àti Carabao Cup FA Cup àti Carabao Cup ahán tíìmù tó wà ní Division 6 náà náà máa gbá ń bẹ̀. Ìdíbi Chelsea wá belongs sínú ọmọ ga o, world champion. Ilé ayé yí ọmọ lọ fà o, àfi kéèyàn ya mójútó ìwà tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀. Àṣé ayé ọlọ́fà èèyàn ni kó múra sí ìwà ọwọ́ rẹ̀ kó mójútó. Àṣé ayé ọ̀padà sọ fún èèyàn pé ìwádìí jókòó sí jàre ológun àná. Ọ̀rọ̀ Chelsea ó tó ṣe wá sí ẹ̀yìn kọ́ yìí sọ́ra ṣe o. Gbogbo tó o bá ń ṣe máa fi ìbẹ̀rù ọlọ́run ọba kún ọ. Ayé ò ní pè ọ lọ́lọ́gùn àná o bíi títa ni. Ṣé ẹ̀rọ tí a máa ń sọ rírí ayé àti mọ̀ pé rírí ayé lẹ́wọ́ ewo lẹ́rìn ìkà. Ẹ̀rín ìkà tí a máa ń rìn ni. Ẹ̀yìn kọ́ yìí ẹ̀rín ìkà ẹ sọ tẹ́ fẹ́ sọ àti mọ̀ pé yẹ̀yẹ́ ọjọ́ kankan lẹ́fẹ́ èwo tún lẹ́rìn ìkà tẹ́ wàá máa fi kún ẹ̀rù ọ̀ wàá máa bá yàn. Chelsea ẹ mọ́ fọ́ Ọlọ́run ó mú ìgbà gidi wá. Ọmọ kan ya bara sórí ọ̀rọ̀ yín ni o, kì í ṣe pọ́rọ̀ yín gangan ni tọ́píìkì o. Mò ń kí Mickey lọ́wọ́ ni o, àti gbogbo àwọn tí a ń fi nǹkan ránṣẹ́ sí a pé ká fún àwọn ọmọ aláìní àti ṣe bẹ́ẹ̀ o. Ọlọ́run ó sì gbádùn gbogbo wa lágbára lọ́wọ́. Ọmọ ẹ̀yẹ ẹlẹ́kọ̀ọ́ mo rí ọ̀nbẹ o. Ọmọ ẹ̀yẹ ẹlẹ́kọ̀ọ́ ẹ kú àdúró tí o. Ẹ gbogbo yín pátápátá là kí ẹ ṣe ń wá o. Ẹ ṣe gan adúpẹ́ lọ́wọ́ yín o. Adébáàsì gbogbo òlú Ọ̀yọ́ adúpẹ́ lọ́wọ́ yín o. Solúsàn gbogbo United Kingdom Maryam Semiat gbogbo America Agali gbogbo America adúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo yín pátápátá la kí ẹ ṣe gan o. Bákan náà Mr. Mayowa John adúpẹ́ lọ́wọ́ yín àti àwọn tí mi ò tún morúkọ wọn náà tó ipá àwọn náà wọ́n fi nǹkan ránṣẹ́ pé tọ̀ àní ẹ báwọn fọ́n ọmọ aláìní. Bákan náà Mr. Ibrahim Babatunde ìdí arẹrẹ olóògùn nídìí arẹrẹ ń bá ní olóògùn kìí ṣe olóògùn ká o kìí ṣe Abidjan o kìí ṣe lálùdé o. Àwọn tí wọ́n ń ta oògùn ní oògùn òyìnbó àwọn tí wọ́n ní medicine store ní gbogbo òdí arẹrẹ ẹsẹun o ogun awon ma gegeke ati bebe ati gbogbo e na gbagbo e la ko lo ẹsẹun gan thank so much o ore mi mutiu mutiu atada o ma detuji alasi okiki jesu construction company ati yawo re iya idris gbogbo yin patapata mo ki ese gan eku aduro ti o ati gbogbo awon crew mi latoke de le everybody adupe lowo yin o ta jo ko worin ese gan o olorun wa pelu eyin olorun oni se yin lerin nikan lagbara lowo olorun alubarika to wa ninu ojo ana to wa ninu ojo oni to tun wa ninu ojo ola to wa titi lai lai yo wo se eniko kan wa lagbara lowo olorun bo se ma je niyan o oro ti jade ase ti tigun oye ja lo sowo waju eja bere ninu idije ifi gagbaga olore sore to ma waye lola laarin ko ti super eagles olede wa nigeria to nti iko ti olede ti poland eyin ko yi iroyin ti ntami lowo ni wipe press conference ma waye to ba tin di nirole yi press conference ma waye bakan na won si nreti awon agbobolu bi melo kan ki won okun won tori pe eyin ko daju pe won o tuka won oni tuka mo ti won o fi re pade olede ti portugal e mo ka ti won ba pari ifijagbaga tola olede ti portugal ojo kewa osu kefa ni le to tumo ri pe bi ojo bi mefa na lo wa laarin ifijagbaga yen sira won ko si gugu si league ma everybody league ti pari so won jo wa papo na ni titi titi ti o fi di igba yen leyin ki won ku o ni poland ki won gbo olede portugal lo ni oba lejo kankan nu ko je bo se lohun o je osan yi na ni press conference leyin yen gbogbo iwo to ma je oniroyin to wa nbe yen awon ago ti o le lanfani ago bi ago mefa bo nro le bo se je niyan lapa be yen oya papapa lati be yen asule go kase kase kase we go again losan ya to lanfani ati gba sira wa la eyin lana network lo sojoro sugba loni a da gbogbo epo e so pe e ti da gbogbo epo ateni kini ateni keji a ti da gbogbo epo bo se ma je niyan losan yi star 347 star 1004 star 1# star 347 star 1004 star 1# star 347 star 1004 star 1# bo ba wa ngbiyanju re to ba fe dabi eni pe o nse bakan bakan bakan bakan bo ti so fun awon number ti o le pe awon number to le pe mo so fun awon number to le pe eyin pe number yi ti awon ti kini yan ba fe to ba fe daru abi ti o fe steko re o fe soju mu mo ni tita pe number yi 09026026314 whatsapp niyan o 09026026314 whatsapp niyan tabi 02013306194 02013306194 o le pe yen na bo se je niyan lapa be yen e je teso wa waju iyan ni ti kase ni o star 347 star 1004 star 1# ni o gbe ode be mo relent mo wara ro a to gbenu si daada losan yi okay papapa lati be yen e je asare loju oja ya loju oja kalode papapa ta ba ti de ka koja soki okun losan yi mo ni gbe preview ma bere losan yi idije fe yi agbaye isori akoko lati kokko mu losan yi e si mo gbagbe pe ni isori akoko ibe lati ri isori akoko ibe lati ri olede ti n gbalejo olede mexico south africa south korea ati czech republic bo lo se ma je ni isori yen a sare menuba a tu pere a tu yebeyebe iyen losan yi ati awon iroyin mi to ba to fe repe to fara pe jare e ja loju oja kade e ku kale
1: so my son welcome to the Kalangulo shrine the gods are with us what can I do for you
2: baba you have to save me oh somebody they do me oh e they do me wish oh
1: you say waiting
2: all my goats and chickens don't finish guy e do me
1: ah
2: then my business don't pafuka chai e do me
1: I see
2: my pikin wey they do well before don't start to they fail for school the wish do me oh
1: ah.
2: And I even sick self I think say him give me HIV.
1: Eh? No.
2: What do you mean, Baba?
1: No way anybody fit use witch give you HIV. They did not they fly for air. If anybody tell you that one, na lie them talk. Because witch no fit give person HIV.
3: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
4: Chai, my head, oh.
5: Oga landlord, why you dey shake like ceiling fan? Eh?
4: My village people don't come again, oh.
5: Ah, this one with your body hot so. You don't do test?
4: Yes, see result, oh.
5: Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am.
4: Hey, thank you, Oga Luta. I don't dey can't pay.
6: Luta, brand of Artemeta and Lumefantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

0: káàbọ̀ padà látọjú ọjà ìkànnì tí Splash 105.5 FM tó wà nílé Balafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtá lọ́tà ọ̀tánjọ́ pé ni o gbọ́dọ̀ Foizal tọ́ba igbó wọ́n sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ó lè wò wá 500 níbi kíbi káàkiri àgbáńlá ayé ẹlọ́ kàn ní ìbánidọ́rẹ̀. Facebook ìkànnì tí Splash 105.5 FM kájọ máa gbára kà sí dà lápá abẹ. Lórí TikTok @TopStriker100 Ọyẹ́ ẹ̀jẹ̀ lọ pápápá. Wọ́n ti kéde o pẹ̀lú ìròyìn tí ń tẹ̀mí lọ́wọ́. Andoni Iraola ó gbórí wọlé kò bánà. Ó ti padà tọwọ́ bọ̀wé àdéhùn o. Agreement ti wà ńlẹ̀ báyìí 100% tó bá fi máa di ọjọ́ Sátidé ó yẹ kí tó bá ti ẹ̀ tó bẹ́ẹ̀ gan ni. Wọ́n kéde wọ́n máa kéde olùkọ́ni kan ti Bournemouth nígbà kan rí Andoni Iraola gẹ́gẹ́ bí olùkọ́ni tuntun fi kọ́ ti Liverpool. Ìròyìn tó jáde ní yàjó nìyẹn o. Gbogbo ètò ló ti tò in the next 48 hours wọn ó kéde rẹ̀ nígbàtí ọba ìdí ọ̀túnla gbogbo rẹ̀ ó níyànjú tí ó sì tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú ikọ̀ ti Liverpool. Ìròyìn tí ń jáde ní yàjó nìyẹn o. Ó yá pápápá láti bẹ̀yìn àsìdègò. Ọ́ dàbí ẹni wípé níbi tọ́rọ̀ dé dúró yìí Yonde Omade agbábọ́ọ̀lù látòléèdè Germany ọmọ bíi olóòdè Côte d'Ivoire yẹn eléyìí tí ikọ̀ Liverpool tí wọ́n ń wò lójú fẹ̀tù ọ́ dàbí ẹni pé ikọ̀ Paris Saint-Germain ni ọmọ yìí máa padà já mọ́ lọ́wọ́ o. Ọ́ dàbí ẹni pé ikọ̀ Paris Saint-Germain ni ọmọ yìí máa padà já lọ́wọ́ torí pé PSG wọ́n ti ń gbé ìgbésẹ̀ kódà wọ́n ní ọ́ dàbí ẹni pé ọmọ yìí gan náà ń fìfẹ́ hàn sí PSG ju ikọ̀ ti Liverpool lọ. Àwa mọ bó ṣe fẹ́ ṣẹlẹ̀ báyìí àmọ́ ti ń bẹ̀lẹ̀ báyìí báyà tó mọ̀ pé ikọ̀ tó bá ń soríire lọ́wọ́ wọ́n jẹ́ agbọ́ òsì ńbẹ̀ ẹ̀yìn máa ń wúyàn kéèyàn darapọ̀ mọ́ ẹ̀yìn náà wo ikọ̀ yìí níkànnì tá a wà yìí ìkànnì olóríire ni ìkànnì Splash àti ìkànnì Lágelú ní máa ń wú ọ̀pọ̀lọpọ̀ pìrìsẹ́ńtà kan náà tiẹ̀ darapọ̀ kí wọ́n darapọ̀ mọ́ wa nítorí pé bọ́ọ̀ bá lógo tẹ́lẹ̀ bọ́ọ̀ bá darapọ̀ mọ́ ìkànnì ìkànnì méjèèjì ògo rẹ ti búyọnu o. Ìkànnì yìí ni ìkànnì ológo tí ń fi ògo tiẹ̀ ti fi ń taná ògo ẹlòmíì ẹ ti gẹ́ tí mò ń sọ bọ́ bá jẹ́ pé rọ̀ mo bá pa ìwọ kan tráì rẹ̀ bóyá kọ́ lọ káàkiri kọ́ wá wo bó ṣe rí síra wọn ó gbéwò síra wọn ó mọ bó ṣe wà sí ìyẹn bá wà sí pẹ̀lú tí a mọ̀ pé ní tẹ̀yàn bá ní lọ́wọ́ kìí níyì lọ́wọ́ èèyàn tó bá wà lọ́wọ́ rẹ̀ báyìí tó pé wọ̀lú ní o ò ní mọ value ẹ̀ ṣùgbọ́n àwọn tí ń wò lọ́wọ́ rẹ̀ lọ́ọ̀kan lókè táwọn mọ̀ ni ẹwọ́n tí arákùnrin mú dání yìí péyàn ọba ara lọ́jà owó ló mú lọ́hùn o ṣùgbọ́n àwọn tó ní gangan ò ní mọ value ẹ̀ ó kàn rí bíi pé just ordinary thing bó ṣe jẹ́ gangan nù ó dijọ́ tí ọba nílò rẹ̀ gangan àbí tí wọ́n bá ń value rẹ̀ mọ̀ wípé kánikíní ijó ní wà lọ́wọ́ rẹ̀ ni tá ń wú ikọ̀ la mọ̀ ìgbà náà ló tó mọ̀ so ní ọjọ́ yẹn níyì tó báyìí bó ṣe jẹ́nu ọlọ́run ò ní jẹ́ ọpẹ́ ká tó mọ̀ kò ní pẹ́ kò sì ní bọ́ máa lọ́wọ́ ká tó mọ̀ padà wàá mọ̀ lè mú káàkiri ọlọ́run ò ní jẹ́ ariru rẹ̀ bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ẹ jẹ́ kọ́kọ́ gba ti ọ̀dọ̀ Iraola wọlé akúdédé wò yí o ọ̀gbẹ́ni James Aremu.
1: Mo kí ọmọlọ́jọ́ ẹbí ẹni ọ̀gá wa tata Alhaji Olawale Hamzat ìgbà ọdún kan ní.
0: Adúpẹ́ fọlọ́run àwa náà kì í yín o ẹ̀sìn wa o ẹ̀sìn àná ẹ̀sìn èní ẹ̀sìn ìgbà kú ìgbà ẹ̀sìn ọjọ́ jogbo. Bákan náà fọ́mà ọ̀nàrẹ́bù tó pàdánù tíkẹ́ẹ̀tì ilé ìgbìmọ̀ asojúṣòfin nílùú Abuja federal honorable rep tabazo nípa asèjì rẹ north east north west south south constituency federal constituency tó wà ní etí odò ní asèjì rẹ ó mú ọ̀sùn ó mú ọ̀yọ́ ó mú ogun state. Lóòótọ́ ó ti pàdánù tíkẹ́ẹ̀tì yẹn sọ́wọ́ àwọn kan ṣùgbọ́n èyàn sọ pé kí ọ̀nàrẹ́bù nkankan ń bẹ tí àwọn olóṣèlú yìí sábà lose kò sí bó ṣe fẹ́ lose tíkẹ́ẹ̀tì ẹ̀ tó kò lè lose ọ̀nàrẹ́bù yẹn ti wà ń bẹ̀ or His Excellency. Ẹ̀rọ bá jẹ́ pé gọ́vnà lọ kọ́ntẹ́sì fún. À sì láwọn kan tí ó sì kù lẹ́yìn rẹ̀ tí wọ́n sì máa sọ fún pé His Excellency. Ṣùgbọ́n tó bá jẹ́ pé bí àwọn pòsíṣàn yòókù ni ọ̀nàrẹ́bù rẹ̀ ó sì dúró síbẹ̀ náà ni kò ní í yẹ̀. Ìbáwọ̀ a má padà gbé gbá òṣèlú mọ́ láyé àti láyé o, ó ti gain ọmọ ọ̀nàrẹ́bù. Congratulations on that ọ̀nàrẹ́bù stuff. Bọ̀ bó tiẹ̀ jẹ́ pé tíkẹ́ẹ̀tì yẹn ó ti lọ. Àdẹ̀dàbọ̀ rẹ̀ ńgbà náà lọ. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, adúpẹ́ ẹ̀mí.
2: Ọjọ́ ni ìṣẹ́jọ́ ìṣẹ́jọ́.
0: Adúpẹ́ ẹ̀mí. Ẹ̀mí lọ́jà jù.
2: Orúkọ tèmi ni Abdul
0: Wasi. Ibi tí ẹ ti mú yín látà ti fà yín lábẹ́ mọ́tò. Níbi tá a ti lọ ní World 7. Fọ́lú tẹ́ fi sápá wọ́n sábẹ́ ọkọ̀. Nígbà tí gbogbo ẹ̀ dàrú tán ní World 7 ẹrántí. Táwọn ẹ̀rántí ń wá yín kí pòǹda, òǹda òǹda tá a yí tẹ́ gbé lẹ́tà lẹ́ ń pè pé abẹ́ mọ́tò mọ́ wa, abẹ́ mọ́tò mọ́ wa. Tá a ti wá yọ yín lábẹ́ mọ́tò ń jọ yẹn, irú ìgbẹ́ yẹn. Ṣé wọ́n pé Ọlọ́run ló ní pé káwọn ọmọ ti rìn jìnnà ká ti á lọ kí wọ́n kàn rọ ka yín mọ́ abẹ́ mọ́tò, wọ́n lè kíkì mọ́tò mọ́ yín lórí. Ọ̀rọ̀ tó ń tẹ́rì. Ṣùgbọ́n àdúgbò ẹ̀mí.
2: Orúkọ tí nínú Abdul Wasi Muhammadu Yusuf Akorede ọba Kílápá wọ́n kí ẹ̀ tí wọ́n káàkiri àgbáńlá yìí pé akúṣẹ́ látàwọn lábẹ́rẹ́kà tó pọ̀ lọ́fíìsẹ́ nìkan kan orílẹ̀ nàìjíríà ọlọ́run ni jọba jẹ.
0: Láti jọ ọmọ tí wọ́n rìn.
2: A kí ọlọ́jọ́ bí àná àtọ́ ọlọ́jọ́ bí
0: ó ti dáhùn.
2: Pé ẹ̀pọ̀ oríire, ẹ̀pọ̀ oríire kádùn kò ní jáṣe mọ́.
0: Àmì.
2: Ètò kùtẹ́ lò ní ayé yóò dájú jẹ́ ti lè sẹ́yìn lọ.
0: Àmì o. Akẹ́gánná wà ń bẹ̀.
2: Ẹ ti lógo, ẹ ti rógolo. Agbára ọlọ́run ọmọ yín ní rógolo.
0: Àmì náà.
2: Agbára ọlọ́run ògo tí wọ́n tún wá ju tiyín lọ.
0: Àmì
2: náà. Lọ́lá ọlọ́wà làkú ọ̀tá.
0: Ilá abẹ́ láàyè lásán. Gbogbo ẹyin tẹ wà ń jọ tí a fi lọ yọ wọn lábẹ́ ọkọ̀ tí wọ́n ní bí ibí mo máa ń gbọ́ x conflict ìgbọ́ x ọ̀nàrẹ́bù rí ẹ̀yin number one x ọ̀nàrẹ́bù ìgbọ́ rí láyé mi.
2: Ẹ sá ti gbọ́ báyìí.
0: Ẹni.
2: Ẹ ò ti kọ́ rí. Ṣèkà ẹja mọ̀ bí tó bọ̀.
0: I was there lọ lọ rẹpẹtẹ. Mo fẹ́ máa rí I was there. I was there. Lọ́jọ́ tá a lọ Fayọ gbé tó sọ pé ibi mọ́sá pamọ́ sí o, ibi mọ́sá pamọ́ sí o, wọ́n ti ń bọ̀ lọ́pọ̀ ọ̀sẹ̀lẹ̀ o. Ọlọ́run ọ̀sẹ̀ àṣùgbọ́n adúpẹ́ mi.
2: Adúpẹ́
0: mi. Táwọn wí ìkọlẹ̀ àbámọ́ wí.
2: Àwọn
0: bọ́ìsì ń bọ̀ nsàlẹ̀ tí wọ́n kó kinní dání wọn bá lọ ka yín wábẹ́ ọkọ̀.
2: Ó dàbí ijọ́ tí wọ́n lé yín gèètì tẹ ọ nù.
0: Sẹ́mi.
2: Tẹ ọ.
0: Kíni ń lé mi kì.
2: Wọ́n tẹ ibà yẹn tẹ fẹ́ kí n.
0: Ok, tàbí kó ta lọ ṣe program.
2: Tẹ ọ gan ẹni gan ẹ̀mí tupetupe ni.
0: Ìrìn ọ̀. Èmi tẹ náà lọ ń tèmi
2: ni. Ẹ tẹ náà lọ náà ni. Ẹ tẹ náà kọ lọ tẹ ọ.
0: I was there. Mo fẹ́ rí I was there 1000.
2: Àwọn ò kọ́.
0: A fẹ́ fi fan kankan ni. Tọ́ra àti ó ti ẹjọ́ wà ń kọ́ọ̀tù. Ṣùgbọ́n a nílò ẹlẹ́rìí I was there yẹn la fẹ́ lò. A compile I was there yẹn. A gbọ́ gbogbo ẹ̀ délé ẹjọ́. Ṣé
2: wọn náà wọ́n bá yín lọ ilé ẹjọ́ ọgbà tí ó kọ I was there?
0: No, wọ́n ti ń sign. Gbogbo ilé náà la fi hàn ní kọ́ọ̀tù.
2: Ọlọ́
0: Anthony Raola o ti agree láti gbàṣẹ Liverpool. Is it the kind of coach ti Liverpool máa nílò lẹ́yìn ìgbà tí Arne Slot ti o ti lọ ní ọ̀sán kan òrùka?
2: Lápọ̀rọ̀ tèmi tá a bá wùdà rárí pé Yorùbá ní tí nǹkan tẹ́yìn bá máa jẹ tí ò bá sí ń lè mọ̀ nǹkan tẹ́yìn bá ti rí náà ni yóò náà ni ó jẹ.
0: Ok.
2: Tàbá wo Arne Slot, àbá wo pedigree tó fi wá gbaṣẹ́ ikọ̀ Liverpool. A rí pé ó wá háì. Ń wò dédé, ó sáré ṣe dáadáa, ó gba líìgì. Bọ̀ ní sáà kejì, kò sí kọ̀ kankan tí máa ti dókè tí máa fẹ́ padà sí sálẹ̀ mọ́. Torí pé tàbá ń sọ̀rọ̀ pé Liverpool wọ́n lo 30 years kan tó gba líìgì o. Níwọ̀n àgbàgbà tí Jurgen Klopp ti gbà hàn tó gbà fún wọn tó ti bírèkì jinx yẹn. Tí Arne Slot náà tó ti gbà mí tó ti di bí méjì láàrin bí ọdún mẹ́ta. Èrò pé kàn yóò fẹ́ kán àwọn tó wá wà lọ́wọ́ ọdún kan tó wá bá wọn ka ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún mọ́.
0: Yóò rí bákan
2: bákan. Á rí bákan bákan lára wọn. Ìlọ fa tó fi jẹ́ pé ìsípòrọ̀pù sáré wá torí pé táwa wo pàfọ́mánsì Arne Slot nísìn. Èrò pé tí worst dé level pé kásáré sọ pé kó máa lọ. Ṣùgbọ́n torí dáadáa tó ṣe ń sáà tó kọjá ni tó mú wá ní sáà yìí. Wọ́n náà pé ó sípò kẹrin ló ṣe àbí ipò karùn-ún.
0: Ipò karùn-ún ló ṣe
2: o. Ipò karùn-ún. So, tá a bá wò dáadáa rí pé ti ba se pe o ya ba mu marun nisin o so ma kan ma lo si Champions League so ta ba foju wo pe eh lati po kini lo po karun a so pe eja to ma wo boy odun tin bo da mo ro pe eleyi tin ju ina re nju ajore yin ni ko ju lo si waju bakan na ta ba wo ise owo tu ko re o dressing room yen tin daru ma lori gbọn Mohamed Salah ni ina awon eyan odun ina wa court tin ko kiri iyen gaga lo so kon fa aise dada ko yi ni side ta ba so ran pa Anthony Raola ta ba wo ko to hun ko so di ni side to koja yen Bournemouth tabi awon se dada pelu won ba resources ti won ni mo se pe lopolopo gba ma so lapa bi na pe eh coach ngba mi ibi ti o ba ti si pressure ngba mi eyan le ma se dada nbe pa e ma ro pe ah ko si ru re ka ma gbagbe n to sele si David Moyes so ina Everton lo wa to na den se dada at least o kon lo Champions League gan boya 2005 ninu iyen ninu oko yi aba wo so se dada re nbe ina lo Fanta Villa mo na as chosen one gba yen tan mu wa ngbo debi ti aga tin gbona mayandi mo ro pe won se dada won pada li won kisa to pari ni Anthony Raola sin eh ta ba wo isowo tupe a ri pe iko ise dada iko re se dada bo se pedigree ti gbe iko to ni pressure so ti tu ko ko to ni pressure ri ta ba won to kujo ni Bournemouth awon tenu re ka awon ti won se star en lo kujo
0: ti won ri oluko ni si asi fun ni won fun ni awo
2: ogani ibi to nlo yi o fe lo ba won ogani o eyan to fe lo coach awon bi Virgil van Dijk tanti totan to ye pe at least won ti ri gbogbo nkan ni club side so to won se fe wa wa emi won wo ye si pe to ba to en to le mu se irorun fun ni pe boya tan ba fun ni se bi manager iyan ninu oko ye to ye pe lenu
0: ti e se head coach
2: o kin se head coach o so mo kin kan da fun but a fi le je pe bi head coach ni ti o le ni se lori transfer pe en ti mo fe le ta fi ton kan ise emi ro pe nkan yi o le die bakan na ni sa to koja re re ta ka ma gbagbe pe ibi ti nkan wule ti daru wa fun and slot na ni egbe re mejeji ti o di pe won ku se kusi poropo re iyen lowo iyen Alexander Arnold ati Robertson so ta ba won won ta fe ropo won Frempong ni ati Melo Keke za ri pe won so mo level ta won ye fi deliver iyen ni first year re to fi wa ni in charge so nkan yen gangan na so kon fa aise daada ko yi iyen ni sa to pari mo ro pe olukan to nbo sin na o ye ko no ti wuye si pe nkan ni o ko ben to lo kin lo fe fi se atose egbe mejeji yen lai sa to se egbe mejeji en ro pe nkan yen ti le mu result won fe wa iyen lapodo temi
1: lapodo temi ti ba ni kin wo tactical alignment ma so pe ohun ati ta ba so ni polo kan ni Anthony Raola o fit si pattern Liverpool gba kan under Jurgen Klopp
0: okay star ito na gba
1: be ni tori ohun na
0: direct football
1: pressing game quick and ko sare pin ball ko de de waju papa
0: do ju ile alatako
1: be ni oni star yen ta ba to wa so ro ni pa pe okay eyan mo bi yan shin develop young players pa pa lat academy o le se yen na papa pelu nkan to ti se ninu nkan Bournemouth then sporting director Liverpool all by Richard Hughes ohun ati ohun na lo wa ni Bournemouth to employ Anthony Raola ngba e so won deni so won mo ra mu shop nkan lo ma recommend fun iko Liverpool sugbon bi ti o se se ki akude ti de ba arakunrin ni pe alawoko ko ti ko pa ko ti dari iko to se kanrin bi iko Liverpool ta ba so pe ki ka gbe segbe ara won then elekeji to wa ni pe iko Bournemouth tele won se qualify fun European tournament ni won gbari so keyan wa kuro lati iko to ngba won game lose bo sinu ko Liverpool to ye pe o kere ju boya bi game meji lose o depend lori baba se lo fast ninu tournament kokan de bi pe awon fixture en ma wa so congested fun
0: of course
1: eh ko ni le prove are pelu boya prove are ninu ko Bournemouth to ye pe game kan per week ni boya jo to ba gba FA abi Carling Cup lo ma gba meji then style to ngba yen na o se se ko expose defensive line iko Liverpool ko ma le lanfani lati manager tori en to ba ngba intensity game to ngba quick game bayi poke ka sare press bo ka lo si waju to wa aggressive bayen to ba ri team to mo counter le dada to de ni pace striker o se se ki nkan se won sugbon pelu the right players ni transfer market tori ibi ti Bournemouth ti ato si Liverpool niyan to ba rira o se se ki nkan mu yes fun
0: Okay, all right. Hey, eje ka se bayi nitori akoko wa eja wonu dije fe ya agbaye lo isori akoko ta ba nso nipa isori akoko yen a ma so nipa olede to gbalejo ikan lara olede to gbalejo sorry olede Mexico South Africa wa nbe Czech Republic wa nbe South Korea wa nbe eje ka wo abi South Africa,
1: South Africa, Czech Republic, Mexico,
0: South Korea. America to one Benny. E je ka wo isori kile le so pelu sori and then tani meji wo le ro pe yo yan yo.
2: O ni ta ba te ko wo la podo te mi ro pe ta wa so ran pa Mexico. Iko yi ti wa sinu DJ fe agbaye nigba meji tin logun.
0: 18 times.
2: So ta wa ma wa. Ta wa re wo fifa rank won lowo lo ba ese. Ran pe bi po ke dogun ni won wa.
0: 15th position.
2: Yeah, yeah. So tabawo ninu awon ton wa sorry mererin on lo sin the highest ranking ninu ego ninu mererin obawo iko South Africa lo ni lowest ranking o wa ni po ogota
0: 68th position.
2: So ninu awon mererin so tabawo dada ri pe akoko na ile ni won wa but en temi kan wo yi sina ni pe last edition ton na wa last ni 2022 group stage ni won ti pada ile yen ko Mexico highest dada tan de se last na igba tan host DJ 1986 ni Mexico ni ade quarter final
0: Mexico 86 nibi ti Maradona ti score hand
2: yes,
0: of God
2: man, hand of God so igba yen na won se dada kan so e meji pere na won di quarter final ri ninu gbesi aye won won a se koja best result ni juna ni world cup na ni quarter final eyan ko Mexico so lapodo temi mi o se ri pe pelu anfani pe won wa nle to lolufe ma wa leyin won emi o gbe bi pe at least ninu meta to sonba ko qualify ni group o se se ko je po ni o je en ti o se po akoko iyen ni group
0: tori pe le lo wa
2: tori pe le lo wa
0: akoko o na ni o ni highest ranking iyen ni pe o na ni gege bi akole ajo FIFA o lo da ju ni sorry o tun wa wa nle waju awon olufe re o di anfani di meji 2-0 le
2: eh eh so lapodo tebi o ti la anfani ale legbe ju awon meji lo ta ba de wa awon group se ta fe gba lo sa yin sin won ka yoku lori ofe pe to wa se daada to wa to se po keta gan o ton le yan yo
0: no se se ki top place le jade la won
2: jade la won bo ni me jogi digbi ni won ton mu
0: ni jo ma je best best loser ti ma mu sori ni jila ni jila
2: pa mu me jo mo ti won
0: to ma gbe sori merin pere
2: round of 32 ni won ti kokko bere knockout
0: sori merin pere
2: sori merin pere ni won ti ne mu meta
0: top place
2: so ile to tun ma se pe
0: anfani e wa fun Mexico gan
2: o wa fun Mexico gan lati yan yo
0: ko si bi o se ah wa ri re ari se ko ani le se ko keta jade
2: ninu group yi ti o ba lo wa yin
0: eh agbeni James are mu
1: atoko lapo do temi laarin awon merin ka gbe FIFA rank se gbe kan bi ri yato ni aarin awon merin ka gbe FIFA rank se gbe kan
0: gbe okere ni won
1: pe won fe meet ara won ko si pe apo ke e boya ile ni player kan to je pe
0: to special ta wa ni
1: the head te ayan mama ja pe kini ṣùgbọ́n ntí màá tẹ̀lé màá kí n tó síbi tágbà tó sì díẹ̀ pé torí pọ́n wà nílé bọ́n ṣe wà nílé yẹn náà pressure náà tún wá wà lórí wọn pé òkè tó bá lọ ní funny result pẹ̀lú bọ́yẹ wà nílé kárẹ́ má gbàgbé pé apá abẹ́ wọn fẹ́ràn football dáadáa ń bẹ̀ so bọ́yẹ wá bí wọ́n ṣe láǹfààní náà ni pressure náà tún ṣe wà lórí wọn pé àwọn gbúdọ̀ ṣe dáadáa ìyẹn pàápàá ikọ̀ mẹ́híkò pẹ̀lú aṣọ́lé torí aṣọ́lé tí èmi rí pé ó dáa jù ninu ko Mexico na ni Guillermo Ochoa
0: bẹẹni
1: o ti join ohun ati Messi ati Ronaldo mu fẹ ri ninu idije yi to pe 6th World Cup won ohun lo wa ye arakunrin de ti le ni 40 o ti kasha ni 40 year old nisha so
0: won ti pada pe
1: ohun na mo so pe won pe
0: ohun na level lo le ri gege bi one of the stars
1: to wa ninu iko yi to je asole
0: so o tun ma je bi leader
1: ninu iko yen so tin ba de ni kin soro nipa form won na good cup to gba last year Mexico lo gba to to tin ba de ni kin won friendly bi meji to gba seyin Portugal ati Belgium o mi lo ta koju awon mejeji so that is to say poki won si dada ṣùgbọ́n tournament tó bá ti rí báyìí ó máa ń yàtọ̀ fún ikọ̀ Czech Republic ń tiẹ̀ Czech Republic the last 20 years first time tó máa padà sínú ìdíje World Cup rí ikọ̀ orílẹ̀-èdè South Africa náà the last time tó kópa nínú ìdíje World Cup 2010 so àwọn ìyẹn bí ìgbà téèyàn kọ̀ wá understudying.
2: Ẹlẹ́kẹrin tí wọ́n ti wọ́n wọ́n wọ́n de kún group stage.
0: Group stage fi gba kankan kúrò ní group stage.
1: Bẹ́ẹ̀ni so tabadẹ̀ tó wá wo ikọ̀ South Africa. Kí ni kẹ́
0: máa pèèyàn lásìn ní wáyé.
1: Bẹ́ẹ̀ni agbábọ́ọ̀lù bíi méje mo lè tọ́ka sí nínú ikọ̀ South Africa tó yẹ pé bóyá foreign base ni wọn àwọn yòókù home base ni gbogbo wọn pátápátá. So experience at exposure yẹn lè má sì fún wọn. Ṣùgbọ́n fún ikọ̀ South Korea ti wọn àtìgbà tí wọ́n kọ́ ti tọ́ ti bẹ̀rẹ̀ ní kópa ní wọ́n kọ̀ wọn pa ọkàn jẹ́rí wọ́n ṣáà máa ń wá ni wọ́n tabadẹ̀ wo style ti South Korea ń gbá kò sí bí èèyàn ṣe fẹ́ ní òun gbá defensive game tó wọ́n mọ unlock.
0: Ìyẹn South Korea.
1: Ìyẹn South Korea bẹ́ẹ̀ ni wọ́n mọ unlock tẹ bá fẹ́ possessive game wọ́n lè gbá kanta wọ́n níyẹn náà tó rọ́dẹ́ láwọn agbábọ́ọ̀lù tó fast lápá bẹ́ẹ̀.
2: 25th ni wọ́n ní rank
1: South Korea.
0: Ẹyin orí wọn bíi pé
1: láti 2010 attack wọn lè mìírí tí ó wà mí ní fún lẹ́yìn attack South Africa attack wọn dẹ̀ rí mi rò bóyá.
0: Well, if attack tó wọ
1: kìí ṣe pé tó wọ international standard bẹ́ẹ̀ ni.
0: Normal local AFCON champions
1: league so eléyò dẹ̀ ṣe AFCON tí ẹgbàgbára léyàn tẹ́sàrí pé kìíní eléyò ṣe yẹn. You have to be tactical with your plan and game.
0: Tactical.
1: Bẹ́ẹ̀ni.
0: Tactical.
1: Bẹ́ẹ̀ni so South Africa tó bá rí 3 points nínú kíní yìí wọ́n try.
0: Tó bá rí 3 points
1: mú. Bẹ́ẹ̀ni.
0: 3 points yìí kò gbèsè tọ́ọ̀dù tó bá rí mú.
2: O lè gbèsè pòkẹ́ta.
0: O lè gbèsè
1: pòkẹ́ta
0: tó bá rí mú.
1: Bẹ́ẹ̀ni.
0: Yọ̀nà Czech náà lẹ́ ń sọ yẹn bíi Czech Republic.
1: Tó bá rí mi lọ́ máa rí tó bá rí ni.
0: Ẹyin gọ̀.
2: Disavante tẹ̀mí tẹ̀rí pé ó ní òjò pé ìfigagagba rẹ̀ àkọ́kọ́ against Mexico ni. South Africa so disadvantage ni. Torí pé ìfigagbága àkọ́kọ́ ní ìdíje ẹ̀fẹ̀ àgbáyé tẹ́wà ti lè di pọ́ pàdánù ẹ̀.
0: Ẹsẹ̀ àti pàdánù ẹbí wọn ti gbà.
2: Mo fi sọ̀rọ̀ ni pé tọ́wà fi lè lórí ọ̀fẹ́ àti pàdánù ó ti di bọ́ọ̀kọ́ bọ́ọ̀kọ́ àlùbọ́ọ̀kọ́. Ó ti rí pé yóò máa sáré òdì pé àgbọ̀rọ̀ pàdánù ẹlẹ́ẹ̀kejì bí tẹ́wà ti ń sáré pé kí ojú ọmọ ti yàn tójú bá ti tán eré kẹ́mì mọ́ bọ̀ lókù tí yóò máa sá. So èmi rò pé ìfigagbága yẹn ò fífọ̀ wọn bọ̀ gẹ́gẹ́ bí tí ọ̀gbẹ́ni James sọ tábà wọnú group tí wọ́n pín wọn sí àǹfààní ńlá ló dé fún wọn torí group yìí ó fẹ́ kéré ó súnmọ́ téèyàn lè rí nǹkan ṣe ń bẹ̀ tá a sọ pé wọ́n máa ń tán ṣe.
0: Opportunity wà fún wọn bẹ̀
2: tán bá lè lórí ọ̀fẹ́ tán bá lè múra
0: wọ́n lè ti wèrè bọ́
2: tán bá lè draw Mexico ní first match àǹfààní yẹn á jáde fún wọn pé
0: kò sí tó lè ní wọ́n mọ̀ lè na Czech
2: alina Czech alina Korea
0: Korea
2: náà kọjá ẹni tí South Africa lè nà wọ́n kàn nílò full concentration nítorí South Korea èèyàn wọ́n sọ̀rọ̀ predict yẹn wọ́n wọ́ pé wọ́n ò ga ju kéde kan lọ nígbẹ̀yìn wọ́n dẹ̀ padà fi nǹkan ṣe yẹn. So lápọ̀dọ̀ tèmi èmi rò pé South Africa níṣẹ́ ṣe tó pọ̀ tó bá máa jáde group ẹ̀ bọ́ èmi ò rí wọn bí ikọ̀ tó lè sípò àkọ́kọ́ àbí ipò kejì bóyá tán bá rọ́gbọ́n dá kan sì pẹ́ lẹ́ẹ̀kẹta kádẹ̀ ọ̀run kádẹ̀ bára wọn
0: kẹta
2: tá bá wọn ní round of 32. So báwo yẹn ṣe dẹ́ wọn.
0: Ọ̀dà kò sí wàhálà. So tá a bá ní ká mọ̀ báyìí a mọ̀ mú Mexico sí ká kọ́kọ́
2: Korea
0: ìkejì so South Africa ó ṣeé ṣe.
2: Ẹ̀yẹ̀ tá a ti pè ní tá a bá ń sọ̀rọ̀ Czech Republic tẹ́ ẹ̀ bá wá látàgbọ̀n Europe kò ṣeé fojú di.
0: Torí
2: tọ́ragbà Europe ní Czech tiwa ti rún àwọn Italy ò sì ráyè tí wọn ò lórí ẹ̀fẹ́ àti Colivan
0: ń bẹ́ẹ̀. Of course.
2: So
0: tabadẹ̀ wo Czech Republic wọ́n ní àwọn club side tí ó yẹ pé wọ́n ṣe dáadáa nínú ìdíje
2: UEFA
0: tournament àwọn Slavia Praha kankan bẹ́ẹ̀ tí wọ́n máa ń ṣe dáadáa nínú àwọn ìdíje majority of their players náà tó dẹ̀ jẹ́ pé ilé ni wọ́n wà tí pọ́ ọmọ Czech ni wọ́n. Ok kò sí wàhálà bó ṣe jẹ́ nìyẹn ni ti sọ̀rí àkọ́kọ́ tó bá di ní àárọ̀ ọ̀la a wọlé sí sọ̀rí kejì ọ̀sán ọ̀la a wọlé sí sọ̀rí kẹta group b làárọ̀ ọ̀la group c ìyẹn ní ọ̀sán ọ̀la. Former legend fún ikọ̀ ti Gunners bàbá sọ nípa ti Emmanuel Petit ó sọ̀rọ̀ kan gbígbé àwọn agbábọ́ọ̀lù kan bẹ tó yẹ kó kú nínú ikọ̀ Arsenal pé ibi tí sòrò Arsenal wà pọ̀wọ́ ẹgbẹ́ ni pé Saka ti di right wing yẹn mú téèyàn ti mọ̀ pé number one ni right wing ṣùgbọ́n kò ní backup na ni madre ke tin gbe wa as backup oni era ma jogi ni ko ti e ko meet up oni the left wing yen ni bi ti Martinelli ati Trossard wa nbe oni inconsistency under won yen la mu bi a ba da match meji match marun won ni se dada pe eyan o le so pe number 1 re laarin a mejeji. So definitely won si gbodo ti e kokko ni first 11 to e pe a je left winger te yan ma ti e kokko ma talk asi pe ele ni number 1 bamba wa backup yo je ba so wa daruko Gabriel Martinelli
2: Trossard
0: ati Madrick pe tawon yen o ba lo Arsenal ni nkan kan ti an fe tun se starting bo
2: lapodo temi mi ro pe ta ba gege mi ta won so opinion todo ti en
0: bele
2: ta ba wo na ni Madrick la kokko na olukoni o ni gboya lati fun lanfani ati compete pelu Saka te ba ma so ron pe ni fi gagbaga ti gba lase kagba na ni Madu ke se daada ju Saka lo
0: igba to wole Saka ariyan ri
2: Saka Saka o ni take on kankan ile si Nuno Mendes na ni Madu ke o take on o lopolopo gba koda won gba yellow card lare so le to tumo si pe ti an fa fun na ni Madu ke ni anfani ko na prove are po na le se nkan emi si ri gege bi backup to le fun ni competition ti Saka nilu.
0: Okay.
2: So tama so ran pa Leandro Trossard ati Gabriel Martinelli emi fun ara mi gan o ri kankan teyan le toka se pe agba bọlu owo egbe lapa otun abi bo na tin play pe lele ikan ko justify ko wa ninu Arsenal ninu an mejeje even Trossard ti to ma nse daada die lekankan e ri Gabriel Martinelli tama so po fa off e gan po ju onu lo
0: o daruko Gabriel Jesus na
2: Gabriel Jesus o simbe ma ko wule sinu plan olukoni gan matara so te ba wo to ba fe release yan Trossard ni o Gabriel Jesus ni o Gabriel Martinelli ni o kan yoro jo da awon meteta kan mo lo kan si fi na ni Madu ke ile o si ni potential so o kan ni lu awon oro kokan latodo olukoni pe to pupu irun to se nje yesen ni final yesen o ti wa nwaju agba bolu o tin lo iwo ko lo to fire la pamo wo lo ewo je won o fa o keni e ka ri po fa o ti wa nwaje o ti koje
0: je ko gbe o so tun ra fa o yen
2: so nkan wo to ti wa nwaje to nfa o yen so lapodo temi oun kan nilo eko diede atawon oro diede lati yi pada ninu sisi e o ni ability ati take on player o ni gboya o de o wa
0: skill fun mo Martinelli yen pe defensive attacker ni
2: defensive winger
0: so gbo won gan
2: eyan olulufe si fear bo Martinelli yen ko si nbe
0: won ni defensive winger ni
2: o da
0: gbe
2: e mo pe se mo pe njo wan bo won don play right back njo wan a ri pe right back won e koja center sapun mo da yan won kafu na change right back pe ah o le se dele
0: awon
2: Roberto Carlos won change style so nigba mi na ta won so pon kan je winger kan ja attacking winger so elimi na le most style mi wa na ko no defensive winger o ko ti e no ni parun oba to je tilu toro ni
1: dipa ti arakunrin so Gabriel Jesus won ti sinoro toro ti o sumo pe ma kuro ninu iko ni satawa ni somatawa nipa no ni Madueke ati awon agbabolu to ku to mention nipa no ni Madueke ohun si da fun backup ti won ra fun since to je pe backup ni tin se starting 11 sugbon no ni Madueke ohun si nilo ise owo olukodi bi won se ni awon orichirisi olukoni yato si manager ninu iko yi bo se ni set piece coach to ni iru eyin to moju to weyin won tun nilo attacking coach na won nilo attacking coach to je pe òun náà mójú tó àwọn tó ń gba bọ́ọ̀lù lọ́wọ́ iwájú àwọn fọ́wọ́dọ̀ iwájú nípa náà ni Madu Eke ń tiẹ̀ ó ní àwọn kankan tó jẹ́ pé Saka ó ní nípa one on one tó bá double player lórí Madu Eke òun sì mọ bó ṣe lè excuse ara rẹ̀ bó ṣe lè find solution gẹ́gẹ́ bọ́dẹ̀ yìí sọ ó ní òtí kan ṣe dá lóòótọ́ ó dẹ̀ wà explosive ta máa ń sọ̀rọ̀ nípa pókè kó gba bọ́ọ̀lù àtẹ̀yìn kó dẹ̀ sá lọ sínú box but finishing òun ni Madu Eke ò ní o le gbe wa lati waju nse ko de waju net ko
0: o ni swag
1: be ni o wa explosive
0: o wa explosive
1: o de ni one on one
0: o ni swag
1: be
0: o de ni take on
1: be
0: but finishing yen lo lack
1: ko ni finishing
0: eyin ta ba wo gba ti Madu Eke ti da po mo iko Arsenal ibere sa ti o petanu bodo yi o na ni jẹri se oluko ni ateta kankan lare ra se bo se wa nu chess na lo se wa nu ko ko se yato wa lare
2: e ise yin o ti sin lare
0: tori pe bo agba bolu o ye keyan ri se oluko ni
2: ta ba wo dara ri
0: pe if you are call manager
2: enti ogbeni james talk as niyan na ara si oluko ni ni en to le ju lati ni en lo ti ni o e to rorun ju lati fi kon ni mo ni o fi kon
0: finishing
2: eh so ta ba wo finishing saka ni finishing wo gbon ta kale saka ko ni to so ta ba en to da jaju ninu ball ara fi se gba na ni en to sise to to la se yori pelu e so mo ro pe owo oluko ni loko e mo pe mo so moro na le kan pe oluko ni ni lu awon kan kan kan lati fi continue come if le di di aloye
0: fun e se ri pe ase kagba yen to fun madu eke lanfani ni pe won o da bi gba ti gbe won so fun saka pe ko cover fun mosque era ko je ko ni anfani ati attack jujuju
2: won ta ba wo bere lati bere match na even ki mosque era to ne card
0: eh ko do ni lati le na ni tori je ba wo according to analysis ta se before the game oloko je ko di mo yi pe egbe mejeji na lagbara both left back
2: at the right back
0: at the right wing at the left winger
2: at the
0: ni apa be yen and then both right winger and right back
2: ben
0: ninu iko PSG mejeji lo gbona na wa explosive so say yen ko lo fun lo musa ka lorun mole ti o je ki o se dada to ma dueke bo igba ti ma dueke ma fu wole se mo pe second half ni yo de ti re awon alatako na die se se be yen lo fun lanfani ati ati gbe raju saka lo
2: ta ba wo dada na lopolopo gba ton ma gbe yen o le gege bi nte so ta pe en ton ti jo ngba bo lati bere o so mo ko ti re agbabolu lowo eyin
0: ben
2: kiyan na raye fin kan se en to okoropo na ma gbe lu mi na wole na ebi won gbe martinez na wole
0: ben
2: eh awon o ti se won ri nkan won ti ri nkan kan se o sa ti re tin be loke na o sa ti re akimi na so agboro pe won ti wa nbe rara
0: o save ball kan o ton lo mark akimi sale bayi
2: o mark se ni ko mark okay defensive winger le
0: won ti so pe defensive winger
2: so ta ba ko
0: wa se nkan kan mi
2: emi ro pe ta ba won soro pa awon meji nkan ti ma do
0: ni se ko na kan be to help won to kan jade
2: to fe wole the best winga na le pe
0: o kan jade o awon defender Arsenal se ko wa se nkan kan ba
2: so la gboro de mi ru pe eh maduke eh iwon ba to se in time ye ta ba gbe lo mi na wole ti o ba ri se ta so pe ti re alatako ta ba nu

0: àwọn ọ̀hán pẹ́ kan ni o. Bernardo Silva ọ̀rọ̀ rẹ ti dé bí 90% láti darapọ̀ mọ́ ikọ̀ Barca torí pé olùkọ́ni Hansi Flick ti approve pé ok bó bá jẹ́ pé ọ̀rọ̀ bá wọ̀ lórí ọ̀rọ̀ salary kọ́ máa bọ̀. Kọjá bọ́sẹ̀ lọ́run jẹ́ IBK ti wà níbi tí ó gbàròyìn sí àlá IBK kò máa. Títí ọ̀la tá a gbàdé Ọláwálé Hamza ló kọ́ tèmi tó ṣaka tó gallant gan Askalavi ẹ sọ pé ti lọ.
1: Flash FM 105.5.
2: Quick charge at 240.
3: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: bẹ́ẹ̀ ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ tó gbìdánwò àti lọ jẹ lórí tábìlì kan ní ọmọlúàbí.
1: Oh yes.
0: Bẹ́ẹ̀ ni ẹ máa lọ sí àtẹ̀jáde ní àgbáyé ojú òpó TikTok ni àti Facebook ẹ lọ ṣe àwárí ẹ ní tọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ ṣọ́ ẹ comment yín ẹ jẹ́ kí yẹn kí o máa gbéra. Ẹ bá wa pín ní mẹ́wàá mẹ́wàá ẹni kọ̀ọ̀kan ni. A gbàdúrà láti kàn ní sí ọmọlúàbí o. Ọ̀gọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wa àwọn ògo ọ̀la yìí àti àwọn olùkọ́ wọn kódà tẹ mọ àwọn bàbá ń bàbá ìyó níyà ọmọ ọlọ́mọ ẹ̀gbọ́n ẹlẹ́gbọ́n àbúrò aláàbúrò ọkọ ọlọ́kọ ìyàwó oníyàwó tọ́jẹ́ pin ọ́ wà ní ọwọ́ ìbẹ̀rù bójónú aginjù bẹ̀rù báyìí kọ́lọ́run olódùmarè kó jọ ọjà rẹ̀ ọ́ kí ó bá ní fún wọn ní òmìnira wọn padà
1: àmì
0: ká gba ìpè ayọ̀ ká lè jojú ayọ̀ láṣẹ lọ́wọ́ elédùà bẹ́ẹ̀ ló máa rí o. Ó dá ẹjẹ́ ká wá lọ sórí ìgbàǹkọ́gbè lápọ̀dọ̀ mi o. Olè Azuz.
1: Yíò mẹ́n.
0: Níbi tá a ti bàdé yìí náà ibẹ̀ láti tẹ̀ wájú.
1: Ó yà ń ṣó.
0: Ìwé ìròyìn náà ṣe àgbékalẹ̀ rẹ̀ kódà àwọn kan àkọsílẹ̀ rẹ̀ pélemọ́ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìjínigbé. Eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa. Nígbà tí ìwé ìròyìn ó gbé ń kọ́ ìwé ìròyìn The Nation. Ẹ̀yin náà fọkàn tẹ̀lé wa. Ẹ máa lọ sí ojú ìwé ìkẹtàdínlọ́gbọ̀n rẹ̀. Kò ní àfikún bẹ́ẹ̀ kò ní àyọkúrò. Wọ́n ní gbajúgbajà gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba pátá o. Òun náà lọ jẹ́ wípé wọ́n gbé ilẹ̀kùn wọn tì ní gbẹ̀ngbẹ̀ngbẹ̀ng. Ǹjẹ́ látàrí kínní? Wọ́n ní ìbẹ̀rù bójó là ń sọ nípa rẹ̀. Torí pé ikú tó ń pọ̀jú gbẹ̀ ni o. Òwe ńlá ńlá òun náà ló ṣe bẹ́ẹ̀ tó ń pa fún ni. Wọ́n ní bí ẹ ò bá nígbàgbé àjọ̀rán tí ni fi pé ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì tó wáyé níjọba ìbílẹ̀ tí oríire nípínlẹ̀ Ọ̀yọ́ wa ń bí tọ́jà wípé àwọn ògo wẹrẹ àwọn ọmọ kéékèèké àtàwọn olùkọ́ àwọn ikọ̀ ikú kan rí begí àjínigbé o wọ́n wọbẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n palẹ̀ wọn mọ́ lọ síbi tí ẹnikẹ́ni ò mọ̀. Nígbà tí wọ́n tẹ̀ sí ọwọ́ iwájú wọ́n ní nítòótọ́ nínú àwọn ìlànà kan àti àtẹ̀jáde eléyìí tó gba ojú ìwé ìròyìn kan léyìí tó sì ń jẹ́ ká rí gbọ́ wípé ẹni tó ń jẹ́ akọ̀wé pátápátá eyín o fún ẹgbẹ́ àgbáríjọpọ̀ àwọn olùkọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ó bu lóǹtẹ̀ àìní nígbà tí olùdarí ẹgbẹ́ wọn ọjọ́ lóǹtẹ̀ o òun wà ná fẹ́lẹ́fẹ́lẹ́ torí tábìlì àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa pé ẹ wo ẹ tẹ̀ sí gbòòrò ayé ẹ lọ kéde ẹ̀ pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ o èyí tó bá ti jẹ́ ti ìjọba lórí ọwọ́ tá a wà báyìí àwọn gbé òpó àwọn tí o torí pé àwọn náà lọ́rùn ọ̀daràn àwọn ò lè jẹ́nikẹ́ni ó tún wọlé nífọ̀ọ́ náà fọ̀ṣù kí wọn ó tún ṣeré bẹ́ẹ̀ lọ kẹ́lòmíì lọ lójú ara wọn pẹ̀lú ìwà ọ̀daràn. Nígbà tí wọ́n tẹ̀ sí ọwọ́ iwájú wọ́n ní bí a kò bá nígbàgbé a rí wípé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé tí wọ́n sábà ń yálò bí àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó wà ní ìpele àkàsà àkọ́kọ́ ẹ̀yàn ní ìlànà ti girama ẹ̀yàn àwọn SS1 pupils wọ́n ní ẹjẹ́ mọ̀ ìpò ohun tí à ń sọ nípa rẹ̀ yìí ó ṣe ni láàánú ìwà ìjínigbé tí ń ṣẹlẹ̀ yìí ń kọ̀ bọ́ bí ó dá o wọ́n ní ṣùgbọ́n ṣá ó ti wáyé ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n kó mọ̀ ṣẹlẹ̀ mọ́ ìdírè o tó fi jẹ́ wípé àwọn ń kéde ẹ̀ tọ́tọ́tán bẹ́ẹ̀ ni àwọn ń lọ́gun rẹ̀ wọ́n wá ṣàlàyé ẹnìkan tó jẹ́ pé òun náà jẹ́ olùgbé ìlú ìbàdàn àti àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀gọ̀rọ̀ tó náà ń sọ̀rọ̀ wọ́n ní kálukú wọn o ẹ gbọ́ ìyá lọ́mọ gan wọ́n ṣe ọmọ wọn mọ́lé ni o bí ẹ dákun ẹ mọ́ kò ń bá epo ni mo rù oníyangí ẹ mọ́ bà tèmi jẹ́ wọ́n ní kálukú ló kọ́ mẹ́ má bẹ́ pé lọ bo rashidi jókòó kalẹ̀ ẹ lé jẹ́ ń bá pèrè sí mo fún ọ jẹ
1: tójú
0: èmi ẹ ń ṣe mẹ́rin báyìí ó pè mí pọ̀ jo kí n wá lọ ọmọ bẹ̀bẹ̀ ọmọ kéde lásìkò tó sì jẹ́ pé ẹ wọ́n máa gbé lọ ọ̀dọ̀wọ́ ọlọ́nu àtẹ́lẹ́dàrú ẹni bẹ́ẹ̀ ó ṣe ni láàánú pọ̀ wọ́n tẹ̀síwájú inú ọ̀rọ̀ wọn wọ́n ní fúdí èyí ń kọ́ àgbájọpọ̀ ẹgbẹ́ ti àwọn olùkọ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún náà bọ̀ ta bọ̀m̀bọ̀ wọ́n ṣe ìwọ́de ọ̀hún kọ́ wọ́n lọ tààrà tààrà ó diwọ̀ ní ọgbà ìṣèjọba ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n nígbà wọ́n débẹ̀ gbólóhùn táwọn náà ṣe lálàyé náà ni pé ẹ jọ̀wọ́ jàre nítorí tọlọ́run ó ti sú ni o ìjínigbé yìí kọ́ rọ̀pọ̀ gbàgbé pátápátá àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n palẹ̀ mọ́ níjọba ìbílẹ̀ oríire àtàwọn olùkọ́ ọ̀hún a fẹ́ gbọ́ pé wọ́n ti gba òmìnira wọn ǹjẹ́ bí bẹ́ẹ̀ kọ́ kí ni ó ṣẹlẹ̀ yan Olè Azuz ìyanṣẹ́lódì nìyẹn o ìyanṣẹ́lódì ọgbàlẹ̀ yóò gboko yóò sì gbòde yàtọ̀ fẹ́lẹ́ yìí ǹjẹ́ ó dáa ọjọ́ méje ni ká fi dúró sílé ná àbí ọ̀sẹ̀ kan ni àbí oṣù kan ni wọ́n ní ẹjẹ́ mọ̀ pé àwọn olùkọ́ míì kaluku gbegbe jare nbe pe ojo meje kere o ojo ta ba ti gba iroyin ayo baye ta mo ti ri awon mo igba pada kaluku omo ebi re na nfi di amule pe be ni omo un re o nti ro omo un o o nti raya un o won ni oju ese nbe egbe oluko setan ta won si mo kede wi pe a fagile eyan se lodi o di wa pe awon deki o di wa pe ise o bere leye osoka kọlọrun ba jọwọ jare ko ba ni se awari awon mo yi bota o
1: alagba eja wa mu iroyin kan wa bayi to ni se pelu arakunrin kan ti oruko re nje success eyi ti won ni o ti dagbere faye o bayi latari ekibuku to ba pelu ya ti o je ni akata won iko alaabo ni ipinle ogun ta mo si so say loju ona Coca-Cola Road ni oju are area ni ipinle ohun koda gege bi won tin ri iroyin gba kale nigba ti enikan gbe sori takun ti aye lujara ti ibanidore loju aje monday ana iyen otagossip o se alaye wi pe isele isele leyin ede ayede kan to waye laarin success ati mama re lojo saturday mama ba gbera wi pe to ba mo ba gbona ile ni ti keko wale ita ni o ti gban wale omo ti o ba gboro ita won o ti ko wale won ni mama re ba mu oro lo o si akata won iko ti so save eleyi ti awon mo won mo si akata won isele wa waye letter bi won ti ni iya bossi ni akin yemi ara ba mi na ma mi si ni yoruba wi
0: nuno olomo
1: ke saba denu olomo tan ba ba ma wi e ba wi ko gboro dada ko denu re o be ba na koja yi yo pada di ba mi ama lowo yi won ni owo ti fi mo success lati pase awon iko yi ti won wo sakun wi pe isele na o pada waye ni mo lo si akata ile akoku kan ti won si ba wi gidi debi ti o ni agbara enikan na ti ohun na tun lo oju opo ibanidore Facebook temi to pe Adeniyi o se alaye wi pe awon eyan wa yi won na success ni anabaje iya ti bembe nje ni ojo ikore success o je ju be lo won ni o gbianjo oba mama re fa leyi ti mama re si gbera lo sakata won ti so safe wi pe e wa eya wa ba ngbe omo e ba wi o n ba mi sita kan gba nta kan gba oro pelu mi won ni sugbon nu foro wero kan ti won se lojo aje monday na enikan ti o je agbenuso fun iko ti so save adegunwa adegboyi o se alaye wi pe awon ti oro na sele le lori won ti gbe won o won si ti fa won le awon osise ile to abu lowo adegboye salaye o si bu enu ateru irufe igbese be wi pe o yago si ko ba ilana ta won mo pinpin tori wi pe ilana ti awon fi sise awon se pelu ilana bo ti to ati bo ti se ye ni e se ka ma da sin jo kan ni ka ma gbe ne bam bam ko se ba ma ti e wi funra lara re won ni mama yi o pe won o lati ba won da si oro tin sele laarin won ati omo re sugbon oro pada ba ibomi yo nigba ti awon tin won na omo koja ala ibi ti ya gan fe kan ba ma wi o loju ese nbe ina na si ti fa aro na ni akata awon sele to abu lowo ama o eni to je agbenuso fun le se olopa npele ogun iyen baba seyi oluseyi won gbianjo lati kan si wi pe ko fidi oro yi ko ba won fi mole se lo ti to ni abi ahiso iroyin lasan won ni sugbon o titi digba ti won fi nko iroyin sile ko ti lanfani ati ba won fi si pada lati fi di sele yi lati fi mole kolon ko la wa ko si ma saanu fun wa o
0: ami ase
1: lori irufi awon sele bayi
0: ami ase edumare o won yo da je ka tun lo ka be wo ni ipinle Kogi won ni awon ipo agbebon won tun se be won lo si agbegbe kan ti won pe ni Ajegunle won ni kia eleyi ti won debe won gba be taratara o di agbegbe mi ta n pe ni Rabi Obare o won ni gba awon ode be tan ko hun Ole Azus
1: yo men
0: won mo se be eyan meji na ni pa ni fo na fo si o
1: ka biese lodumare
0: pa le awon eyan to to 30 niye mo o nigba ti won tesi waju pe awon eyan ti o nka won to to 30 ah ile po o olohun gba wa o agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kogi tóun ṣe àlàyé ọ̀rọ̀ èèyàn Saliu Hafizat nígbà tó fìdí ẹ̀ múlẹ̀ pé lótìtọ́ gbáńkọ̀gbì ti ṣẹ́yọ ní àkàtà wọn ó ní ẹ̀gbọ́ bí a bá ní ká sọ ní òtítọ́ àwọn ikọ̀ agbébọn tẹ́nikẹ́ni ò mọbi tí wọ́n ti là gàrà wáhùn ó ní ọdẹ dídé ọ̀hún ti wọ́dé wọ́n rọ́ bá jiná tù kalẹ̀ ni o ó bẹ̀rẹ̀ sí ní dún ti bẹ̀rù bọjọ ó ní ká tó wí ká tó sọ pé a fọ̀ rárá ó ní ẹjẹ́ mọ̀ pé ẹnìkan o ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn tọ́jọ́ wípé òun rọra tẹ̀ǹgẹ̀rẹ́ ẹnu ọkàn tiẹ̀ jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ rẹ̀ ni ó ní ọwọ́ bẹ ó ní ọ́n sì palẹ̀ rẹ̀ mọ́ lọ ó ní ẹni tó rìn kọ̀ mọ́ rìn wọ́n palẹ̀ rẹ̀ mọ́ lọ ni ó ní ọwọ́ àwọn èèyàn àbígbà téèyàn ṣàgbálù mọ́ wọ́n sì ká ní ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá wọn kà bẹ́ẹ̀ mẹ́wàá dúró ní ọ̀nà mẹ́ta eléyìí tó jẹ 30 èèyàn gérégé nígbà tó wá ṣe àtúntún ọ̀hún sọ́wọ́ iwájú ó ní ẹjẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tí à ń sọ nípa rẹ̀ yìí hùn ó ṣe ní láàánú pọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbé àwọn èrò ọkọ̀ wọn kó nu páńpẹ́ wọn o ẹni ọkọ̀ ń gbé lọ olè azuz wọn ó gbọ́kọ̀ wọn ó sì káwọn èrò inú ẹ̀ wọn ó sì darí wọn wọnú gbóbẹ̀rù ayé wọn lọ wọ́n ní ẹ̀gbọ́ 25 ti dé báyìí láti ìpínlẹ̀ Kogi nínú gbólóyìn tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ èèyàn Naziru Kankaranfe ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ gbáńkọ̀gbì tá à ń sọ òótọ́ ló wáyé o ọ̀pọ̀lọpọ̀ àwọn márosẹ̀ ìjọba eléyìí tó gbajúgbajà tó lọ sí kábà oníṣẹ́rẹ́ yun náà wọ́n ń gbé àwọn èèyàn ńbẹ̀ ǹjẹ́ ń bu ọ̀rọ̀ òde dúró ọlọ́wà náà wàá kọ́wọ́ gbéra o àṣìṣe wa gẹ́gẹ́ bí iṣẹ́ àtọpasẹ̀ wọn wọ́n sáré bàlàbàlà àwọn òbí wọn kù ó ní ṣùgbọ́n ṣá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ akitiyan eléyìí tí iléeṣẹ́ ọmọ ogun 212 èyí táwọn náà fi tọpasẹ̀ wọn ó ní àsìdúpẹ́ náà lọ́wọ́ ọlọ́run ó ní ẹjẹ́ mọ̀ pé àwa náà wá lásán ẹ wà wọ̀ wá lásán o àwọn èèyàn 23 tó jẹ́ 23 ó ní àti dóòlà wọn kúrò lákàtà ikọ̀ ajínigbé náà ó ní ṣe wáre iṣẹ́ ìwádìí alágbára o ó ṣe bẹ́ẹ̀ yọ ń tẹ̀sí ọwọ́ iwájú ni gbáńkọ̀ gbìmọ̀ tún nù o àwọn tó kù ń bẹ̀ kọ́lọ́run bá wa ṣe wọ́n ní àwárí o.
1: àmì àṣẹ ìdùmarè ọyá àwọn ẹja tún mú ìṣẹ̀lẹ̀ míì ká tún mú wá sí etí yín kẹ́yìn náà ó sì máa fọkàn bá bọ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe àtẹ̀lé ẹ̀ ilé ẹjọ́ gíga kan tí ìjókòó ẹ̀ tó ń bẹ ní ìpínlẹ̀ ti anambra kódà lábẹ́ ìdarí onídàájọ́ Loretta Oyeka ló ti gbé ìdájọ́ kalẹ̀ sórí awa kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta kan Makua Ezike wípé ikúlẹ̀rì ẹ̀ṣẹ̀ kí wọ́n pojúpo kò fún ìdájọ́ kúnágbélé lórí wípé kí ẹ̀mí ó bọ́ o lẹ́nu rẹ̀ láti pàṣẹ pípa ojúpo kò fún látàrí bó ti jẹ̀bi ikú pẹ̀lú bí ó ti gba ẹ̀mí ẹnìkan tí wọ́n pe orúkọ ẹ̀ ní Jude Onwuegbu Chiamnam ìlorúkọ rẹ̀ tó jẹ́ ọmọ bíbí wọn ní Nwoji níjọba ìbílẹ̀ ti Àríwá Ìdẹ́mìlì ìyẹn ní ìpínlẹ̀ Anambra o gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣàlàyé pẹ̀lú ìwé ẹ̀sùn tí wọ́n fi gbé wá sí àkàtà iwájú ilé ẹjọ́ èyí tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ ajé Monday wọ́n ka ẹ̀sùn sí lọ́rùn èyí tó wáyé ní ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 2019 yẹn pẹ̀lú lójú ọ̀nà ọba òbósì upo Nwoji road wọ́n ní Ezike tẹ́wọ́ yìí òun náà ló mọ̀ sí ló ní àmọ̀ gbé ẹ̀sùn kalẹ̀ sí lórí ó ti ń lo ọ̀kadà rẹ̀ tí í ṣe kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta pẹ̀lú àwọn ikọ̀ tí wọ́n jọ ń ṣe iṣẹ́ láàbí wọ́n ní one chance robbery gang níwọ̀n àwọn oní one chance ní kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tírásìkò yìí ìní máa fi gbé àwọn èèyàn láti jà wọ́n lólè àmọ́ lọ́jọ́ burúkú èṣù gbẹmẹmẹ àwọn ikọ̀ ẹlẹ́nu méjì tí wọ́n jọ ń ṣiṣẹ́ láàbí wọn ṣùgbọ́n tí àwọn tiwọn ti na pápá bora wọ́n gbé ẹ̀rù kan eléyìí tí wọ́n gbé wọ́n ní onítọ̀hún láàrin méjì ọ̀nà wọ́n já ní olè wọ́n gba ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àtàwọn nǹkan míì ti ń bẹ ní ara rẹ̀ pẹ̀lú èyí wọ́n ní ìgbà tí òun wo egbu chuan tí ó gbìyànjú láti lera tó sì fẹ́ kẹ́gbàjarè báyìí Ezike àti àwọn ikọ̀ tí wọ́n jọ ń ṣe iṣẹ́ láàbí wọn lórí eré pẹ̀lú kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta yìí wọ́n tí bọ́lẹ̀ kúrò lórí inú kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta yìí ìyẹn ní Abidi Hall ní Umuoji níbi tó jẹ́ wípé àwọn ikọ̀ ti vigilante yìí àwọn ikọ̀ vigilante tí wọ́n ń bẹ lágbègbè bẹ̀ wọ́n rí wọ́n sì rí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ní agbára púpọ̀ one chance leléyìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ó wá padà bẹ̀rẹ̀ sí nídi bí wọ́n ti ń lé wọn láti pàṣẹ àwọn ikọ̀ ti vigilante yìí wọ́n ní Ezike ìní ọwọ́ padà tẹ̀ lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta rẹ̀ ama awon meji to ku awon bude nti won lojo keji na o na ni isele yi wa pada di gbankogbe eleyi ti o ni agbara pupo won gbe wa o si akata iwaju ile ejo ama eni ti won ti bole le ori keke lese meta yi ni owo egbu tronam won ni leyin ojo keji ti won gbe lo lewosan lati fun ni itoju ifarapa to ni se pupo pupo amo pada jawale emi pada bo elekorun pada polowo o ja sajule orun eyi fa o ti won fi gbe idajo kale ni lori won ni onidajo oyeka oni awon opo meta ototo ti won fi gbe idajo kale le lori o na lo si fi nje bi re pelu awon eri ma jeminso ati awon eleri to jeri tako wa ni akata iwaju ile ejo leyi ti won ni ki won poju poko fun ki emi o si gba be bo ni enu titi e na
2: Oh yeah, shoppers, make una hear correct this. Maggi chicken flavor promo, don't land do.
3: Buy Maggi chicken flavor, 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
2: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.
4: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédokun
8: inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
4: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ, kúkú mọ́ nínú. Nírálẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
4: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
10: Tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
11: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
12: Is it okay to make fun of our tooth gap? Let's have

0: Bẹ́ẹ̀ni a kì í fi ẹ̀ka àbọ̀ padà sẹ́kọ̀ọ́nì tí ọmọlúàbí gbáǹkọ́ gbèròyìn ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ sọ́wọ́ iwájú.
1: Ẹ ṣeun.
0: Ẹyin ti wà ní àti ayélujára ní àgbáyé, àdúpẹ́ lọ́wọ́ yín o, iná ò ní sanwó yín
1: láṣọ
0: lọ́wọ́ Elédùà. Ẹ máa bá ní like bẹ́ẹ̀ ni ẹ bá ní pin dáadáa, kẹ́ ẹ ṣe alátìlẹyìn fún gbogbo ojú òpó wa ní àti ayélujára. Èyí ò fún yín ní àǹfààní ńláńlá láti máa mọ̀ lóòrèkóòrè táwọn ètò wa tó bá ń gun àti ayélujára. Wà yóò dá ẹjẹ́ ká lọ sákàtà ilé ẹjọ́ gíga àti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó sẹ́ǹgẹ̀rẹ̀ sípínlẹ̀ Èkó. Wọ́n ní àbálọ àti àbábọ̀ ìgbẹ́jọ́ náà. Ẹjẹ́ mọ̀ yí pé olùjẹ́jọ́ ó pàdánù owó kan òtòtò mílíọ̀nù 17 àti 100,000 owó orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn 17.1 million naira. Nígbà tí wọ́n tẹ̀sọ́wọ́ iwájú, Olè Azuz.
1: Yes.
0: Wọ́n ní ajẹ́jọ́ tá à ń sọ nípa rẹ̀ yìí o, ẹ̀sùn tí wọ́n fi kàn náà ni pé òun tiẹ̀ àwọn ọ̀fẹ́ burúkú tí ó sì lóòótọ́ nu rárá ni. Àwọn ọ̀fẹ́ mo le fẹ́, ó ṣe bẹ́ẹ̀, ó gbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òbítíbitì owó 17,000,000 àti 100,000 owó ilẹ̀ Nàìjíríà. Nígbà tí adájọ́ AO Owó Ẹ̀yẹ tí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó wà ní Ìkòyí, ó tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ rẹ̀, ìyẹn ní ọjọ́ ajé ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tí a wà níbẹ̀, lẹ́yìn tó jẹ́ pé àjọ tó ń korojú síwá ìbàjẹ́, lílo owó ìlú ń pónpó, tàbí àwọn ìgbésẹ̀ mìíràn tó bá lè mú ẹbú ẹ̀yìn bọ́ ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà, ìyẹn àjọ EFCC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣe àtọ́nà ẹjọ́ náà níwájú tábìlì ẹ̀. Nígbà tí ó tẹ̀ iwájú, wọ́n ní ẹjọ́ ti hàn gbé wá sórí tábìlì adájọ́. Bẹ́ẹ̀ ni agbẹjọ́rò ti àjọ EFCC, ẹni tó ń gbẹnu sọ fún, òun náà ni CC Okezie. Nígbà tí wọ́n tẹ̀sọ́wọ́ iwájú, wọ́n ní owó tí à ń sọ nípa rẹ̀ yìí náà, owó ọ̀hún gbẹ̀mú ayé ni bó ṣe wọlé tó rógbì lápá àsùnwọ̀n rẹ̀ ti access. Wọ́n ní àwọn tọpasẹ̀ owó náà, ta ló ní jìbà ń bú owó báyìí, adúrú owó yìí, kí ni tó tà, kí ni tí ń rà lọ́wọ́ ẹ, tí wọ́n fi lè fi ọdún tó bàǹtùbàǹtù yìí ṣọwọ́ sírọ́fẹ́ àpò àsùnwọ̀n rẹ̀ o. Wọ́n nígbà tí wọ́n tọpasẹ̀ rẹ̀ lọ, ǹjẹ́ ẹ dákun, ta wa gan lọ́lẹ́tọ̀ sówó náà, ta ni wọ́n fowó ṣọwọ́ fún, ọba jẹ́ ń fi ẹyìn àlèlè David. Wọ́n ní àwọn tọpasẹ̀ rẹ̀ ọwọ́ ṣekú òfin ilẹ̀ Nàìjíríà, bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ ó kó lẹ́sẹ̀ ògbèjì. Ìjẹ́ ń bu ọ̀rọ̀ òde dúró, àjọ EFCC tẹ̀síwájú inú àtótónu wọn o. Wọ́n ní fi ààyè àlélẹ̀ David tí à ń sọ nípa rẹ̀ yìí, ẹni tí ìwádìí alágbára tó tún fó fi pé iṣẹ́ tó yàn láàyò láti ayélujára o, òun náà ni kọ́ máa sọ pé ọmọge yóò fáyìn o, wọ́n ní bọ́ bá ti kó sí wọn lágbárí báyìí,
1: àwọn náà bá wọṣẹ́
0: mọ́nítọ̀ náà báyìí, gbogbo tó ní ọmọ sọ pé bébì máa jìyà bébì, máa sọ fún àmọ́sọ lọrin bébì, owó ń bẹ ńlẹ̀ bébì, ìwọ ṣáti fẹ́ mi, owó rèé, ìfẹ́ náà rèé. Wọ́n ní ó ṣe bẹ́ẹ̀, ọ gba owó lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́mọ àwọn ẹni ẹlẹ́ni o. Wọ́n ní ṣáájú ìgbẹ́jọ́, eléyìí tó sì jẹ́ pé wọ́n kúkú ti gbé lọ náà síwájú ilé ẹjọ́ ní ọjọ́ 15 ẹyún ti oṣù kejì, tó sì jẹ́ pé ààtò ẹjọ́ rẹ̀ ó tún fojú hàn dé ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà níbẹ̀. Wọ́n ní àjọ EFCC o, àwọn gbé ọ̀rọ̀ ọ̀hún kọ́kọ́ lọ pé ẹdákun torí ọlọ́run, owó bàǹtùbàǹtù báyìí tó tẹ́lẹ̀ yìí, àtàwọn èèyàn ni èmi ò fi ọ́, bẹ́ẹ̀ kò ní wọ́n fẹ́, owó ọwọ́ wọn ló ń gbà, ọgbọ́n yúyù burúkú, ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí, olófin gbowó lọ́wọ́ àwọn èèyàn. Wọ́n ní a ti ṣe ń gbà náà pé ẹdákun, olúwa wa o, iwájú ilé ẹjọ́ òun náà ni àjọ EFCC ti ń bèèrè pé ẹ jọ̀wọ́, owó yìí ẹ lù ń pọ́npẹ́ bá fi òǹtẹ̀lú kọ́mọ lọ tàràtàrà sápá àsùnwọ̀n ìjọba ilẹ̀ Nàìjíríà. Wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ó wá rí àbúwọ́lù, ìyẹn ní ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tí a wà níbẹ̀. Kódà nígbà wọn ó parí ọ̀rọ̀ náà, wọ́n ní owó tí à ń sọ nípa rẹ̀ yìí o, ó ti di wọ̀ báyìí ní kòtò ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rí pé gbàǹkan gbioró
1: òun
0: náà tún nìyẹn. Bẹ́ẹ̀ ni nǹkan bá sọ fún ẹ pé òun fọ fún ọ, ìwọ náà sọ fún kọ́mọ fọ́fọ̀ kú fọ.
1: Àbí
0: tó bá ti lọ rèé fọ́ báyìí, ó ti
1: fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́
0: nìyẹn.
1: Ok, yíyanjẹ́ lọ sí ẹ̀kẹta iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí ẹ ti ń wí o, wípé kò dín ní èèyàn méjì tí ọwọ́ ti padà tẹ̀ báyìí.
0: That's right.
1: Látàrí ìròyìn òfegè tí wọ́n ń gbé kiri tí ò sì rẹ́sẹ̀ walẹ̀ níbikíbi, wípé ìkọlù kan wáyé o ní agbègbè kan nípínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí. Nílùú Ìbàdàn gangan tí ṣe olúìlú fún ìpínlẹ̀ Ọ̀yọ́, lẹ́yìn-ọ̀rẹyìn ọwọ́ padà tẹ àwọn afurasí méjì. Nínú wọn la ti rí olùṣọ́ àgùntàn kan tí wọ́n pe orúkọ ẹ̀ ní Amos Joel Muiwa ati enikan ti won pe ni Molikat Bashiru won la won mejeji ona ni owo pada te lori iroyin eleje ti an gbe kiri lati ma fi si ara ilu lona pe ah ikolu kan ti n bo yo won ti kolu agbegbe bayi won ti kolu agbegbe bayi iberu bojo ni an fi dale si okan won maniya gege bi ti n salaye nu atejade ti won buwolu lati akata ni to je alukoro fun ile ise olopa ni ipinle oyo olayinka ayanlade o se alaye o gege bi ati se lanfani ati ri to si to iwe iroyin daily post lowo ni ana ode yi ayanlade salaye nu atejade na wi pe awon afurasi mejeji ti adaruko won soke ona ni won ti wa ni akata inu ile ise olopa lowo lowo bayi be si ni awon eyan won yi ni so o wi pe won ma ma fi iroyin eleje yi lati fi se awon ara ilu lona ki iberu bojo le wa lori okan ya awon eyan ni ama yan lade salaye o wi pe awon eyan won yi ona ni amu iroyin ro iroyin eleje ti o so to kankan nu e lati fi ko okan awon eyan soke wi pe awon agbeban o agbesoma mi o won ti ya gbogbo bo ya bo agbegbe kan tan pe ni lamini community ṣugbọn lẹyin ọrẹ yin o pada jẹ iro funfun balawo je marina ofege oro na ni inte pada ni o waye koda won ni iroyin won gege ba ti wi o wi pe ni agbegbe Ido local government area na ni ati gbe iroyin eleje na jade amalawa yi ogba ti ile ise olopa ti won gbo iroyin na ten si tare tasha lati pararo lo be an ba ri pa isini lona leleyi
0: abi
1: e ma mu asere ni abi e ma iru kini gbogbo mana mana
0: o ma lagbara
1: won ni papapa na topa se bi ti iroyin na ti jade na si pale won ma nle won ni ogba ti won gbegbese lori won awon meji bayi won gba tegun lowo ni akata le se olopa gege bi won ti salaye e
0: oda be well e to fara peyun o tun sele ni pele eko won ni le se olopa
1: won ti e fi kun wi pe ah ma ti call won won ni agbe mi eyan mefa leyi ti o si si nkan kan tojo
0: won fe pa wa sara na
1: abe ri nkan
0: kọlọn ko mo gba fun won abi
1: kọlọn
0: o sanu fun wa
1: mi o ami o ami o
0: a ni ku ki ku o to de o
1: ami ase idumare
0: oda ile se olopa ni ipele eko won ni awon na ti kede eya yan bayi o be pe ikolu buku kan ti an salaye pe ah awon ko agbebon won mo ti wole kale si pele eko won ti bere si ni sose o won ile ise olopa ni ko si n to jo be ko si kolu kankan lati owo akata eko agbebon koda ole azus
1: yes
0: eyan meji lowo te npele oyo abi an 15
1: kilode
0: lowo te ni pele eko
1: ah won fi san ko ni
0: 15 be ni ah ngba ba won fe pa yan sara ni ijambo oro de duro won ni atejade awon en to n gbe nu so fun ise olopa nbe iyen sp abimbola adebisi o pe de royin o o fi di e mule wi pe ah eh nkan mo sele awon eyan bere si ni gbe kiri pe ah o ti de bi o o ti de bi o eko agbebo won ti wa pinle ko won ti lo sawon ile eko bayi won ti n kolu ile eko gbogbo awon eyan ti nbe lawon agbegbe kan won ti bere si ni kolu won ile ise olopa nigba tan gbina ya awade gbogbo gbajugbaja agbegbe ti en daruko ohun awon debe alafia ni be wa ko si wahala ko si girigiri ko si enikeni eleyi se ko agbebon ti an lo re ba nbe oni latari be agbina ya iwadi alagbara o won ni owo osekun ofin o to awon aparo iro buruku iro to le ba nkan je won ni 15 ona ni owo osekun ofin on lo gbamu nigba to tesowo waju ninu atotonu re won ni enikan eleyi to je pe okada lohun ma nwa nti e won ni a wa lopopo e tawon eyan si mo daradara je pe a lopopo ona ni se eleyi ti oyan layo won ni gba won so ni badan pe ah kahola ayuba eni odun merin o le ni 20 o won ti se be won ma ti pa ohun na won ti gbemi e ile ise olopa te waju won ni gbogbo awon odo pata e to wa ni awon agbegbe ta won so nipa re yi hun o na ni abere si se wadi oya ti e ti debi nje guro won nje guro won nje guro won se guro won won lawon odo dan pe ah alafia lawon wa o awon oguro nkankan o ne ta won o bo ti won okere omo sugbon sa eleyi to gbamu ye fulani agbebon lo ko re be ni won si kolu de oju ami e gbo ile ise olopa ni ko si ntojo wahala o nipinle eko
1: won
0: pa agbebon wole o sipinle eko tori pe ilana ipararo ni wakati merin o le logun o na ni awon elekanje ka to ni se pelu eto abo ipinle eko o na ni won gun le baye owo ofin to awon 15 ti an bere si ni tan iroyin buku ti an tan kale
1: lati
0: da o sile kọlọn ko saanu fun wa e da ko e jo jare na ni pinle oyo eyin te ba kunu ke ma so be se ri pe be ofin ti bere bayi
1: abi
0: a ma mu e je ka won yin o fokan won bale baba fe gbadura e ja fokan won bale ka gbadura so lorun
1: o se pataki
0: olorun o ko wa yo be ni ani ri dagiri aburu awon omo wa awon aya wa awon oko wa ti an ha sowo won olorun o bo wa gba won jade o layo ati ni alaafia be mi bere olorun yo subulu awon ara bi na tori pe olorun o fo to won lokan o nigeria si ni baje pe ti nwo kere omo Oda, koja bi ti o si ma roke lori gbanko gbe fun ti osun ni adupe ni owo yin eyin te gbo ni ata irujara facebook abi tiktok ni osuba kare yin re eyin se tele wa lori ero ilewo yin ori agba gbogbo agbo osuba kare fun yin ago meson ni owuro lati fun tedoro yin la gbo wa ago meje osun la gbanko gbe kere ti e nje titi igba na tola ni alade la

0: neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy new close up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́. Àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ẹgbẹ́ wa ni kí n dàgbọ́ ṣẹ́wọ́. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport.
2: Mid-Year Cashport.
1: Inú oṣù kẹfà yìí. Owó tó lé ní ₦1,50,000 ₦50,000,000 ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹ́nu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí /FM, tẹ *347*1004#. Lórí Lágelú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. Mo ti kàṣẹ́. Ọmọ mo ti kàṣẹ́.
3: Ṣé kékeré owó lálá.
4: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
5: You won't believe what happened yesterday.
6: Seriously. And good morning to you too.
5: Sorry, I forgot. Tea before tea.
6: All right then, spill.
4: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
7: Ní tìbúdò òru orílẹ̀-èdè Nàìjíríà, ó lé ní 600 agbègbè tí MTN Foundation ti dé ní pẹ̀kẹ́ wọn. Pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ, kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kújú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan àti ilé ẹ̀kọ́ girama ti ìjọba sílẹ̀ lójú òpó www.mtn.ng/wcwdt tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ àwásọ̀pin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí. MTN.

pẹ̀lú lo nílò dédé ìdáàbòbò wákàtí méjìlá Dettol ṣe àtìlẹ́yìn fún adáyébá àwọn oníjà kòkòrò fún bí wákàtí méjìlá. Dettol ń ṣe ààbò fún ẹbí rẹ lòdì sí bí ọgọ́rùn-ún kòkòrò ti ń fa àìsàn.

0: Little Buddy, Big Moves, Little Brain, Big Learning. Your little child is eager to do big things. Every sachet of Cerelac Junior comes with the nutrition they need, natural grains, protein, and iron to support their physical growth, learning, and development. So you can fully enjoy your little one's big moments of growth.
1: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọba ọgbọ́n. Ọgbọ́n
2: akábala tó jẹ́ kí n máa bò ní àgbà ẹ̀.
1: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí Valentine cashport, Easter cashport tó tún yàtọ̀ sí Workers Day cashport. Ilé tó gbóná gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Owó ni Monday mi wá bá.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì tùmẹ́rìk.
6: T-U-R-L-E-R-I-C tùmẹ́rìk.
4: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
8: We play only the hits.

0: Sunday at Tomato Sachet. Oh, Sunday, mo fẹ́ràn Sunday at Tomato Sachet gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebẹ, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tún yo. Oúnjẹ mi á dùn sí. Sunday at Tomato Mix ń jẹ́ kí oúnjẹ dùn.
1: Duro náà kò tora multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tà ti gbẹnu sí kàṣẹ léraléra lóní bá tún bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀. Kàṣẹ ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ó di ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mídíẹ̀ Cashport inú oṣù kẹfà yìí àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
1: Tomato sachet. Oh, Sonny, oh. My favorite Sonia tomato sachet gone. Oh, red, oh, okay. Oh, don't. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. Amori ato yo. Onje mi adu si. Sonia tomato mix inje ki onje do.
2: Ìbúdó oró orílẹ̀-èdè Nàìjíríà ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé níbẹ̀ kẹwọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ kí ni àlejò ṣe pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kújú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó ètò ìlera alábọ́dé kan àti ilé ẹ̀kọ́ girama ti ìjọba sílẹ̀ lójú òpó www.mtn.ng/wcwdt tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ MTN sọwọ́ sí 421. Ìforúkọsílẹ̀ àwásòpin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí. MTN.
3: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kìí ṣe ti ẹnikẹ́ni, tí ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni níbi.

0: káàkiri agbègbè. Èéfín sì ń ti inú ilẹ̀ jáde. Èéfín náà pọ̀ tó bẹ́ẹ̀ tí afẹ́rẹ́ má rí ara wa mọ́. Nígbà tí ó ṣe, èéfín bẹ̀rẹ̀ sí í dáwọ́ dúró. Mo sì wo ọ̀kánkán báyìí. Mo rí ẹranko náà pẹ̀lú ọgọ́ta ìwo tí ń taná ṣẹṣẹ. Ó sáré, ó ń bọ̀ lọ́dọ̀ wa. Ìrẹ́ rẹ̀ náà pọ̀ tó bẹ́ẹ̀ tí àrọ̀ gidigba pàápàá fi sá lọ. Nígbà tí ó kù díẹ̀ kí ẹranko náà dé ọ̀dọ̀ mi, ó fò sókè láti fi ìwo rẹ̀ gún mi. Ṣùgbọ́n mo ti yára fi òbí nìyìn sí ẹnu kí ó tó dé ọ̀dọ̀ mi, kò sì rí mi mọ́. Lẹ́yìn èyí, mo rọra bẹ̀rẹ̀ sí abẹ́ ibi tí ẹran náà dúró sí. Mo dì í ní ọrùn mú. Gbogbo iná orí rẹ̀ gbò mí, ṣùgbọ́n kò jomi. Ó sì bẹ̀rẹ̀ sí fi ìwo orí rẹ̀ gún mi títí mo fi ṣubú. Nítorí ó rí mi nígbà náà, ìgbà tí mo ti bọ́ sí abẹ́ rẹ̀ ni mo ti mú obì kúrò lẹ́nu. Ìgbà tí mo ṣubú, òun náà ṣubú lé mi. Mo yí kúrò lórí mi. Mo yí lé, òun náà sì tún yí mi. A bẹ̀rẹ̀ sí yí bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó ṣe, ìyá mi di ẹyẹ. Ó fò wá sí ọ̀dọ̀ mi. Ó rán mi létí ìdá ọwọ́ mi.
1: Ìdá ọwọ́ rẹ, ìrèké, má gbàgbé láti lo ìdá ọwọ́ rẹ.
0: Ìgbà náà ni mo rọra wá ọgbọ́n. Mo fi ọwọ́ kan fọ ìdà yọ. Mo dì í ní irùngbọ̀n mú. Mo fi ìdà náà bọ̀ ọ́ ní ọ̀nà ọ̀fun. Òró rẹ̀ sì mú. Lẹ́sẹ̀ kan náà, ó dìgbò lulẹ̀. Iná orí rẹ̀ sì bẹ̀rẹ̀ sí í kú. Òun náà pàápàá ń jà ní ilẹ̀. Ìgbà tí ó ṣe, kò lè jà mọ́. Ó kú. Ṣùgbọ́n ìbànújẹ́ ńlá ni eléyìí jẹ́ fún àrọ̀ gidigba. Nítorí apá rẹ̀ kò ká mi mọ́. Ìgbẹ̀yìn òun pàápàá sì súnmọ́ etí ilé. Ó ronú lọ́kàn ara rẹ̀, kò mọ ohun kan tí òun tún lè fi mí ṣe. Bí mo ti wí ṣáájú, ìgbẹ̀yìn òun pàápàá súnmọ́ etílé. Nígbà tí ó di òru, ni ìyá mi kó àwọn ogun ọ̀run dé, tí a bẹ̀rẹ̀ sí gbọ́ ìbọn. Tí àrọ̀ gidigba ń kígbe lóhùn rárá. Nígbà tí ilẹ̀ mọ́, gbogbo àwọn tí ó wà ní ààfin ti kú tán. Ẹ̀wọ̀n kan sì sún àrọ̀ gidigba pàápàá mọ́ òfurufú. Ó kú.

0: ti ṣe ni ìyá mi jáde sí mi. Ó mú mi wọ yàrá àrọ̀ gidigba lọ. Ìyàlẹ́nu ló sì jẹ́ nígbà tí mo dé ọ̀hún. Tí mo bá ogunlọ́gọ̀ nǹkan iyebíye gbogbo. A dé yàrá kan. A sì rí ogunlọ́gọ̀ ìkòkò idẹ. Inú èyí tí wọ́n kó góòlù, dayamọ́ndì àti àwọn òkúta olówó iyebíye mìíràn sí. Mo mú díẹ̀ nínú wọn. N kò lè rù wọ́n tán nítorí wọ́n wúwo. Ṣùgbọ́n èyí tí mo mú tó sọ mí di olówó fún ìyókù ayé mi. Nígbà tí a jáde nínú ilé náà, ìyá mi wí fún mi pé ó tó àkókò kí n wá kúrò ní ibẹ̀, kí n jáde sí gbangba. Mo di ẹrù mi, èmi àti ìyá mi jọ dì í náà ni. Nígbà tí a dì í tán, ó ní kí n tẹ̀lé òun. Mo sì tẹ̀lé. Nígbà tí a rìn díẹ̀, ó fi ọ̀nà ibi tí wọ́n máa bá lọ hàn mí. Lẹ́yìn náà, ó wí fún mi pé òun máa pínyà pẹ̀lú mi. Ó fi ẹsẹ̀ lu ilẹ̀. Ilẹ̀ là lábẹ́ ẹsẹ̀ rẹ̀. Ìyá mi sì bẹ̀rẹ̀ sí wọ inú ilẹ̀ lọ. Ó ń kí mi bí ó ti ń lọ. Omijé tí ó dàbí ẹ̀jẹ̀ sì ń ti ojú rẹ̀ jáde. Èmi náà sọkún títí. Ojú mi fẹ́rẹ̀ yọ. Ìyá mi!
1: Ìrèké oníwúdo!
0: Ó dábọ̀!
1: Ó dìgbọ̀!
0: Ìyá mi!
1: Ó dìgbọ̀! Ó dábọ̀!
0: Ìyá mi, ó dìgbọ̀!
1: Ó dìgbọ̀!
0: Ó dìgbọ̀ ṣe!

ìyá mi lọ tán. Mo fi orílẹ̀ ọ̀nà ibi tí ó fi hàn mí. Mo ń lọ. Mo rìn díẹ̀. Ibi sì ń pa mí. Nígbà tí ó ṣe, mo dé oríta kan. Mo sì bá ọ̀gẹ̀dẹ̀ pupa níbẹ̀. Mo kígbe títí kí ẹni tí ń ta ọ̀gẹ̀dẹ̀ náà dá mi lóhùn. Ṣùgbọ́n kò gbọ́ ohun kan. Mo sì wú ọ̀gẹ̀dẹ̀ náà. Kò ju ti ṣílẹ̀ kan lọ. Mo bá fi ṣílẹ̀ kan sílẹ̀. Mo kó ọ̀gẹ̀dẹ̀ lọ. Ọ̀gẹ̀dẹ̀ yìí ni mo jẹ títí ilẹ̀ fi ṣú lọ́jọ́ náà. N kò sì dé ibì kan tí mo lè wípé mo mọ̀ títí ilẹ̀ fi ṣú. Tí mo ní láti sùn lábẹ́ igi ní àárín igbó. Lọ́jọ́ kejì, nígbà tí mo jí, ebi ń pa mí. Ọ̀gẹ̀dẹ̀ kò sì wù mí jẹ. Ọjọ́ náà ni mo mọ̀ pé iyì owó wà lọ́tọ̀. Iyì oúnjẹ sì wà lọ́tọ̀ pẹ̀lú. Mo gbé owó lé orí, ṣùgbọ́n n kò rí nǹkan fìrà. Bẹ́ẹ̀ ni n kò lè sọ owó di oúnjẹ. Nígbà tí ó ṣe, mo dé ìdí ọ̀pẹ kan. Mo rí ẹyìn tí ó wọ̀ sílẹ̀. Mo sọ̀kalẹ̀. Mo bẹ̀rẹ̀ sí í hé jẹ.

nígbà tí mo béèrè lọ́wọ́ ẹnì kan báyìí bí ó ti rí tí gbogbo nǹkan fi rí bẹ́ẹ̀ ó mú mi lọ sí ibi iwájú díẹ̀ báyìí nígbà tí mo sì máa dé ibẹ̀ mo bá rẹwà wúńdíà kan tí wọ́n fi okùn dè mọ́ ilẹ̀.

0: balẹ́kún nítorí ọjọ́ náà ni ọjọ́ ikú ọmọ náà. Mo wádìí bí ó ti ṣe rí bẹ́ẹ̀, ó sì dá mi lóhùn. Ó wí pé.
1: Ìlú tí ìwà wá yí ní ìlú tí orúkọ rẹ̀ ń jẹ́ ìlú Pàyídà, tí ó jẹ́ ìlú ìbànújẹ́ gidigidi, apaniru ẹ̀dùn kan tí máa ń fò lófurufú, tí máa yọ àwọn ará ìlú yìí lẹ́nu láti ìbẹ̀rẹ̀ ayé. A máa fò láti ojú ẹ̀rùn wá bá àwọn ará ìlú ni. Ṣùgbọ́n ládùn yìí, àwọn babaláwo àti adáhùn ṣe gbogbo wádìí ọ̀ràn náà. Wọ́n sì wí pé àfi bí ọba bá fi ọmọ rẹ̀ obìnrin yìí rúbọ lọ́jọ́ òní ni apanirun ejò náà kò fi ni wá mọ́. Láìpẹ́ yìí ni ejò náà ń bọ̀ láti ọ̀run, yóò sì pa ọmọ yìí jẹ.
0: Ọ̀rọ̀ yìí yà mí lẹ́nu púpọ̀, ó sì bà mí lẹ́rù pẹ̀lú. Nítorí n kò ì tí ì rí ọmọbìnrin tí ó dára bí ọmọbìnrin yìí láti ọjọ́ tí mo ti dé ayé. Kò dúdú púpọ̀, kò sì pupa púpọ̀, ó pupa fẹ́ẹ́rẹ́ báyìí ni. Kò sanra púpọ̀, kò sì tẹ́ẹ́rẹ́ púpọ̀. Ara rẹ̀ tutù, ó ń dán, ó sì fanimọ́ra. Ẹ̀yin lójú rẹ̀ mọ́lẹ̀ kedere bí ẹyin lójú ọmọdé. Irun díẹ̀ tí ó sì hù sí ìpẹ́ ìpéjú rẹ̀ báyìí dúdú. Ó rí tẹ́ẹ́rẹ́, ó sì dàbí ìgbà tí òṣùpá bá ṣẹ̀ṣẹ̀ lé sí ojú ọ̀run. Eyín ẹnu rẹ̀ rí wẹ́ẹ́rẹ́, ó funfun bí eyín ajá. Orí gbogbo eyín náà sì dọ́gba lọ, ọ̀kan kò tà sí èkejì. Ìtí rẹ̀ mọ ní ìwọ̀ntúnwọ̀nsì, kò nípọn púpọ̀, kò fẹ́lẹ́ púpọ̀, kò dúdú rẹ̀ kọjá, kò pupa tayọ. Ó bá ẹnu mu, ahọ́n rẹ̀ pupa, kò sì ní èérí kan ṣoṣo. Irun orí rẹ̀ dúdú, ó sì ń dán, bẹ́ẹ̀ ni ó sì dì í wínikin wínikin. Nígbà tí mo rí, ọkàn mi gbọgbẹ́. Mo sì wí fún ọba wípé wọ́n bá ejò náà jà, wọ́n sì ṣẹ́gun rẹ̀. Ọba kò gbà bẹ́ẹ̀, ó ní kí n má ṣe bẹ́ẹ̀, nítorí pé lọ́nà kínní n kò lè ṣẹ́gun ejò náà, àti lọ́nà kejì ejò náà yóò fi ojú gbogbo ará ẹ̀ lórí nǹkan lẹ́yìn ìjà mi. Èmi náà gbọ́ ọ̀rọ̀ ọba ni, ṣùgbọ́n n kò gbà bẹ́ẹ̀. Ibi tí mo sì ti ń bá ọba jiyàn ni ariwo ta pé ejò náà ń fò bọ̀ ní àwọ sánmọ̀. Ó ń wo ohun tí yóò dé bá ọmọ òun. Èmi náà sì ti fa idà mi yọ, idà tí ìyá mi mú fún mi láti ìsà òkú pé kí n fi bá ìwúrà ìbẹ̀rùjà. Mo fà á yọ, mo dúró ti ọmọbìnrin náà. Ejò yìí ń jábọ̀ lọ́dọ̀ wa. Bí ó ti ń jábọ̀ tagbára tagbára láti gbé ọmọbìnrin náà, mo dì í rọrùn mú. Wéré, ó fi ọmọbìnrin yìí sílẹ̀, ó kọjú sí mi, ó fi orí sọ mí ní igbá àyà. Mo sì ta gèégèé lọ sí iwájú. Lẹ́yìn náà, ejò burúkú yìí lọ́mọ mi bí ìgbà tí ìtàkùn bá lọ́mọ igi oko. Ó lọ́mọ mi ní ìdí, ó sì kawé mi lára láti ìdí mi dí ọrùn. Lẹ́yìn èyí, ó ń fi ìrú rẹ̀ nà mí. Ó nà mí tó bẹ́ẹ̀ tí mo fi ṣubú, tí èmi àti òun yí lọ gbirigbiri. Ní àkókò yìí ni mo rí ààyè di ìdà mi mú. Mo fà á yọ nínú àkọ̀, mo fi ṣóńṣó orí rẹ̀ gún un ní inú. Ìdà náà wọlé sí i lára, ó tú kúrò lára mi, ó sì ná ọrùn àti ìdajì ara rẹ̀ sí òkè. Ó kẹ́dùn ìkìnnìún. Òró ìdà yìí mú un, ó tún gbé ọrùn lé ilẹ̀, ó sì ń fi orí gbé ìpàntí ní ilẹ̀ kiri. Bí ìgbà tí pẹ́pẹ́yẹ bá ń fi ẹnu wa oúnjẹ létí odò, ìgbà yìí ni èmi náà wá tún di àdá mi mú. Mo fi ọwọ́ méjèèjì gbé e sókè, mo ṣá a mọ́ ọ ní ọrùn. Díẹ̀ ló sì kù kí n bẹ́ ẹ já. Báyìí ni mo rí ẹ̀yìn apaniwo ejò tí ń fò lófurufú.

ìtàn bí inú àwọn ará ìlú àlùpà yìí dà ti dùn tó nígbà tí mo ṣẹ́gun idù yìí ariwo sọ káàkiri ìlú lọ wọ́n sì bẹ̀rẹ̀ sí í fọn ìpè wọ́n lu ìlù

kende gbogbo ki won gbe mi lejika ki won gbe mi yi ilu na kiri omo oba obirin ti mo si gbala na wa si odo mi o kunle o ki mi sugbon n ko fe ki o fi orunkun re kunle rara o ti lewa ju loju mi nigba ti o si bu si erin eyin re funfun bi egbon wu okan mi si tubo bale wipe eni rere ni mo yo ninu wahala ti mo gba lowo iku nitori ko si nkan ti o le fun eniyan ni ayo bi pe ki oluwa re sore fun omo ni keji re ọjọ́ kejì ọba ránṣẹ́ sí mi kí n wá mo sì lọ nígbà tí mo dé ọ̀hún ó béèrè orúkọ mi nígbà tí mo sì wí fún un tán ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ ó ní ìrèké oníbùdó ayé rẹ ó dára nǹkan rẹ kò ní bàjẹ́ lójú rẹ bíkí ni wọ́n ti lágbára láàrin àwọn ẹranko ni olódùmarè ó fún ọ lágbára láàrin àwọn ọmọ ènìyàn ọwọ́ aráyé kò ní ka ọ o kò ní wọ ìwọ̀n iṣu gbígbé ga ni gbogbo ènìyàn sì máa gbé ọ ga o ṣe é o ó ṣe é púpọ̀ gan-an ni n kò fẹ́ kí o kúrò ní ìlú yìí mọ́ mo fẹ́ láti fi ọ́ joyè mo fẹ́ kí o jẹ́ igbákejì mi mo sì fẹ́ láti fún ọ lọ́mọ pẹ̀lú mo fẹ́ kí o tún jẹ́ àna mi èyíkéyìí tí ó bá wù ọ́ nínú àwọn ọmọ mi ni kí o wí fún mi nígbà tí o bá túbọ̀ mọ̀ wọ́n mo sì fi fún ọ gbogbo ààfin yìí èmi ni mo ní mo sì tún ní ilé sí ìgboro mo fún ọ ní ọ̀kan nínú àwọn ilé mi ìgboro kí o máa gbé ibẹ̀ ìgbà tí o bá sì ní ìyàwó ibẹ̀ ni kí o mú ìyàwó rẹ lọ dúpẹ́ púpọ̀ ìrèké oníbùdó nǹkan tí mo pè ọ́ sí ni èyí o báyìí ni ọba sọ fún mi ẹnu sì yà mí púpọ̀ n kò tilẹ̀ mọ èyí tí n bá sọ mo dọ̀bálẹ̀ gbálájá mo ku ẹrù pẹ̀lú orí mi mo ní kábíyèsí aláṣẹ èkejì òrìṣà n kò tilẹ̀ mọ nǹkan tí èmi ìbá wí láti fi dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ pàtàkì wọ̀nyí kì í ṣe agbára mi ni mo fi ṣe ohun tí mo ṣe kàbíyèsí olódùmarè ló kàdára rẹ̀ mọ́ mi gbogbo nǹkan tí ẹ sọ yé mi porogodo ṣùgbọ́n mo rò pé kò ní bí yín nínú bí mo bá wí pé n kò rò pé mo yẹ ní ẹni tí ìbá joyè ní ilẹ̀ yìí kí ni mo ní n kò ní nǹkan kan n kò ní ẹnikẹ́ni nínú ayé ọmọ aláìní bàbá ni mí bí mo ti dúró yìí aláìní ìyá sì ni mí pẹ̀lú nítorí náà n kò rò pé ó yẹ kí ẹ fi mí joyè ṣùgbọ́n nípa wípé kí n máa gbé ìlú yìí ó wù mí kí n ṣe bẹ́ẹ̀ nítorí mo lè kọrin ní pé ta ní ń pé àwa kò ní baba káyì a ní baba ọba àlùpàyídà baba wa káyì.

nígbà tí ó di ìrọ̀lẹ́, mo rí ọmọbìnrin méjì, wọ́n rú aṣọ dáadáa, wọ́n sì gbé oúnjẹ lé orí, wọ́n wọ ilé mi. Nígbà tí wọ́n sọ ẹrù orí wọn kalẹ̀, wọ́n kúnlẹ̀ kí mi. Wọ́n ní ọmọ ọba ní kí àwọn gbé oúnjẹ náà fún mi. Wọ́n sì fi ìwé kan fún mi láti ọ̀dọ̀ rẹ̀. Ohun tí ó wà nínú ìwé náà nìyí.

0: ọjọ́ kẹwàá oṣù kejìlá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá ọdún ó lé mẹ́rìndínláàádọ́ta lẹ́yìn ikú olúwa wa ìrèké oníbùdó mi ọ̀wọ́n n kò gbọ́dọ̀ ṣàìjẹ́ kí ẹ mọ bí ẹ ti jẹ́ lọ́kàn mi àárín ọkàn mi ni ẹ wà ohun tí ẹ ṣe fún mi kò lè ṣe é gbàgbé láéláé n kò sì lè san fún yín rárá ẹni tí ó ti torí ẹni fi ẹ̀mí rẹ̀ wéwu ti parí ore bí kò bá sí ẹ̀yin odi ọ̀run ni àkùkọ ìbákọ́bá mi lọ́jọ́ òní ẹ kú ìtọ́jú mi ẹ jọ̀wọ́ ẹ bá mi fi ọwọ́ bá oúnjẹ kékeré yìí bẹ́ẹ̀ kí ẹ sì máa retí èmi pàápàá ní agogo mẹ́rin ọ̀la bàbá kiyín ìyá mi sì kiyín pẹ̀lú èmi ni tiyín ìfẹ́ pàdé
1: bí ìwé ọmọ náà ti rí nìyí nígbà tí mo sì kà á tán inú mi dùn ju ohun tí mo lè fi ẹnu sọ nígbà tí mo ṣí oúnjẹ náà wò mo rí i pé pẹ́pẹ́yẹ ni wọ́n pa pẹ́pẹ́yẹ náà kìí sì ṣe ọ̀kan ṣoṣo mẹ́fà ni èmi náà fèsì ìwé ìfẹ́ pàdé ohun tí mo sì kọ nìyí ọjọ́ kẹwàá oṣù kejìlá 1964 lẹ́yìn ikú olúwa wa ìfẹ́ pàdé mi ọ̀wọ́n bí ó ti ṣòro fún ọmọ ọjọ́ mẹ́ta láti sọ ìtàn bàbá rẹ̀ ni ó ṣòro fún mi láti sọ bí inú mi ti dùn tó nígbà tí mo rí ìwé yín pẹ̀lú oúnjẹ rẹkẹtẹ tí ẹ kó ránṣẹ́ sí mi mo fẹ́ kí ẹ mọ̀ pé ọ̀ràn wa yìí kìí ṣe ojú ayé rárá olódùmarè ni ó rán wa sí ara wa bí ẹ bá sọ ibi tí mo dúró lé lórí ẹ̀mí yín n kò rò pé síbẹ̀ ó tó bí ẹ ti jẹ́ lórí ẹ̀mí mi ṣe àkíyèsí ìfẹ́ pàdé ǹjẹ́ bí ènìyàn bá mú ẹ̀mí pẹ́pẹ́yẹ kúrò lára pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ lè ṣe nǹkan kan mọ́ ń dán tàbí kí ènìyàn mú ẹ̀mí àkùkọ kúrò lára àkùkọ kí ni yóò tún kù sí i lára bákan náà ni ẹ jẹ́ sí mi ẹ̀yin ni ẹ̀mí mi èmi sì ní àkùkọ àti pẹ́pẹ́yẹ kí kúrò tí mo kúrò lọ́hùn lẹ́ẹ̀kan kò tí ọkàn mi wà kí n má bàa di ìyọnu fún bàbá ni bí ó bá ṣe bí mo ti fẹ́ ni n kì bá ti kúrò lọ́hùn torí yín ọ̀dọ́ yín ni n bá wà títí ilẹ̀ bá fi ṣú nítorí náà n ó máa retí yín lákòókò tí ẹ wí lọ́la èmi ní ti yín gan-an ìrèké oníbùdó ìwé tí mo kọ ní èyí ọ̀rẹ́ mi kí n sì sọ òótọ́ fún ọkọ ọmọ náà wù mí púpọ̀ mo sì ń fẹ́ fẹ́ n kò sùn mọ́jú ọjọ́ kejì tí mo kọ̀wé yìí ẹ̀ẹ̀kan ṣoṣo tí mo pa ojúdé ọmọ náà ni mo láàlá rí nígbà tí ilẹ̀ mọ́ lọ́jọ́ kejì tí mo wẹ̀ tán tí mo sì jẹun mo bẹ̀rẹ̀ sí ṣe ìtọ́jú iyàrá tí wọ́n fún mi nínú ilé tí mo wọ̀ sí mo ṣe é dáadáa nítorí ìgbà tí àlejò mi bá máa dé ní ìrọ̀lẹ́ ọjọ́ kejì tí mo ti pa ijù apanirun ní ìlú náà ni mo ti lọ sí òde tí mo ra ogun lọ́gọ̀ aṣọ nítorí mo ní owó lọ́wọ́ ṣùgbọ́n n kò ní aṣọ nígbà tí ó di agogo mẹ́ta lọ́jọ́ tí mo retí àlejò yìí mo kó àwọn ẹ̀rù mi kalẹ̀ mo mú dà ń ṣíkí àrán kan mo wọ̀ ọ́ tán mo wu ara mi nínú dígí mo ṣe àkíyèsí pé ojú mi kò dán tó bẹ́ẹ̀ mo sì mú nǹkan fífi pa ara mo fi pa ara nígbà tí mo ṣe èyí tí mo tún wo dígí oju mi danju mo si gbe okan ninu awon omo tin gbe ile na ki o yara ba mi lora atike o lo sugbon ki o to de iseju marun pere ni agogo merin ku mo ba yara bu atike lu oju mi mo mu aso kekere ti mo fi nu oju mo fi nu sugbon ibi ti mo ti nu ni omo kan wa so fun mi pe won beere mi igba ti mo si beere eni na won ni omo oba ni mo si yara mo lo pade re eyi ti o dun mi ju ni gbogbo nkan na ni pe n ko fe ki omo oba na mo pe mo kun atike ki o ma ba ni ero ninu re pe faari mi ti poju nitori bi faari ba poju se ni o n teni sugbon bi o ti wole se ni mo ri ti o mu aso ninu oju owo re ti o fi gun atike orun mi n ko nu tan nigba ti mo n nu oju nigba ti o si n nu bayi mo se oju bi eni pe n ko bikita bi o tile je pe oju n ti mi ni isale inu mi ọmọbìnrin náà wá bí ọmọ ọba ni àlàárí ni aṣọ tí ó ró ẹnikẹ́ni kò sì lórí tuntun gbáà ni lẹ́yìn èyí ó wé gèlè àrán kan tí ó bá àlàárí náà mú ó wé gèlè náà sí ibi iwájú orí ó sì yọ ọwọ́ rẹ̀ sókè ní apá òsì bùbá àrán pupa kan lówọ̀ ó sì wọ sálúbàtà ìlẹ̀kẹ̀ àpamọ́wọ́ ìlẹ̀kẹ̀ náà ló gbé lọ́wọ́ irin tí wọ́n sì fi yí etí àpamọ́wọ́ náà ká góòlù ni wọ́n sì tún fi góòlù ṣe ìlẹ̀kẹ̀ wẹ́ẹ́rẹ́ púpọ̀ wọ́n gé àwọn ìlẹ̀kẹ̀ náà ní dọ́gbadọ́gba wọ́n sì so mọ́ etí àpamọ́wọ́ lọ bí ó ti ń rìn ni àwọn ìlẹ̀kẹ̀ náà ń ṣe jínwín jínwín. ìbòrùn ọmọ náà jẹ́ dàmáàsì tí ó ń dán tí ó sì ń fi onírúurú àwọ̀ sí òde ara ọmọ náà pàápàá ń dán ó mọ́ tónítóní ó dàbí ara ọmọ tuntun òòjọ́ kò sí ẹyọ ìfọ̀n tàbí kúrúnà kan ṣoṣo lára rẹ̀ bẹ́ẹ̀ ni kò sí ojú àpá egbò kan okun àtíkè fẹ́ẹ́rẹ́ sí ojú ó sì fi nǹkan olóòórùn dídùn sí ara gbogbo èékan ọwọ́ rẹ̀ ló gé tí ó sì wẹ̀ wọ́n tí wọ́n mọ́ pátápátá àtẹ́lẹwọ́ rẹ̀ náà sì mọ́ tónítóní ó rọ̀ ó sì tutù mọ́ni lára gbogbo nǹkan tí ọmọ náà fi sí ara ló bá a mú ó ní nǹkan ó sì ní ara ẹ̀yẹ nígbà tí ó wọlé mo gbé àga fún un mo sì bí àga tèmi náà súnmọ́ àbẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ bí a ti ń sọ̀rọ̀ yìí mo tún kíyèsí nǹkan mìíràn nípa ohun ẹnu rẹ̀ kìí kígbe sọ̀rọ̀ rárá arọra máa sọ ohun tí ó bá ń sọ ni ọ̀rọ̀ náà a sì máa gbádùn mọ́ ẹni tí ó bá ń gbọ́ ọ lára bí ó ti ń sọ ọ́ náà ni yóò máa rẹ́rìn-ín músẹ́ eyín ẹnu rẹ̀ a sì funfun bí òjò dídì ọ̀rọ̀ tí a sọ kò pọ̀ púpọ̀ náà ṣùgbọ́n mo lù ú lẹ́nu gbọ́ ọ̀rọ̀ díẹ̀ nípa ìwé inú rẹ̀ sí mi mo ní ọ̀rọ̀ tí baba tilẹ̀ sọ lánàá sí mi báwo ló ti rí lójú rẹ ó dáhùn ó ní
0: ọ̀rọ̀ wo
1: ìmí náà sì tún dáhùn mo ní nípa èyí tí baba sọ pé òun ó fún mi lọ́mọ nígbà tí mo wí báyìí kò rẹ́rìn-ín ó sì fèsì ó ní
0: bàbá ń sọ tirẹ̀ ni kò lè fi agbára mú ẹnikẹ́ni fẹ́ ọkùnrin nigbati ki ba se oluwa re lo mu okunrin na wa si ile pe o wo ohun
1: emi na o si tun se bi eni ti o kin oro re leyin mo ni ki ti le se awon omo ewuyi ni eniyan le se be si atunjo sire die si mo gba pamowo re mo ye inu re wo mo si ri diji kan ti won fi goal se ti re mo ye wo titi o si so bi diji na ti se de inu apo ohun fun mi oni baba ohun ni o ra fun ohun gege bi ebun nigba ti ohun se ojo ibi ohun leyin na ata yo die nitori okun ayo wa ninu ile na omo na si pa mi ni meji emi pa ni okan nigba ti ile nsu lo ti on to dede agogo marun abo oni ohun lo si ile mo be ki o ma se binu pe n ko fun ohun ni ohun kankan mo si sin si ona daada a n wo ogiri ti won mo yi aafin po bayii ki n to pada n ko gburu omo naa lojo keji sugbon oba ranse si mi pe ki n ma mura oye ti ohun o fi mi je nitori pe o wa lokan ohun ki a ma ba oro lo bi ile bi eni won da ojo oye naa mo si ranse si omo oba obinrin ore mi ni aafin òun náà pàápàá tún ránṣẹ́ padà pé kí n wá sí ọ̀hún mo sì lọ ibẹ̀ ni a ti jọ pa èrò ohun kan gbogbo tí ó yẹ láti ṣe irú aṣọ tí ó yẹ kí n wọ̀ lọ́jọ́ oyè àti àwọn tí ó yẹ kí n wá oúnjẹ fún ọba pàápàá tún pè mí ó fi kọ́kọ́rọ́ ilé rẹ̀ tí ó wà ní ìgboro lé mi lọ́wọ́ ó ní òun fún mi

0: pin akori oro mi toni ranti aya lord poki wo lugo mi loruko jesu oluwa iwo kristeni to ti gba jesu loluwa to lugbala re se ojojumo ni o yara re wo ninu oro olorun se o ye iduro re ninu oluwa wo se okan re n ba jesu rin timo timo se ibasepo re pelu eledara re o duro girigiri abi ko gbona ko tutu ni o nse ese kan ile ese kan ode oluwa ma fi ye wa pe oluwa ni ohun otu ko gbona ko tutu danu olugbọn mi kristeni bi temi o le se oluwa meji po ma kan ara re je o tete sayewo ara re loni ko satunse Luke 9:62 kele so fun wa
1: jesu si wi fun pe ko si eni to fi owo le ohun elo itule to si tu wu eyin ti o ye fun ijọba olorun
0: ko satunse o bibeli wi pe ko se en to ba fowo le ohun elo itule o to ba ti le boju eyin ti o ye fun ijọba olorun o looto gbogbo aya n ka ninu beli pe ìyàwó lọ ti bojú wo ẹyìn ó sì di ọwọn ẹyọ báwo ló ṣe bojú ẹyìn kò bojú ẹyìn ní ojúkoroju yìí ṣùgbọ́n láti inú ọkàn rẹ̀ wá ni òtítọ́ ni pé ọlọ́run áńgẹ́lì láti lọ sí sódómù lọ ṣe ìparun níbẹ̀ nítorí ìwà búburú wọn nígbà tí wọ́n sì dé sódómù lọ́ọ̀tì àta ìyàwó rẹ̀ tó di ọwọn ẹyọ yìí ló jọ gba àwọn áńgẹ́lì lálejò ìyàwó yìí ló ṣe oúnjẹ tí àwọn áńgẹ́lì jẹ lọ́jọ́ náà Genesis 9:3 kí ló sọ
1: ó sì ràn wọ́n gidigidi
0: láti ro àwọn angẹ́lì yẹn gidigidi pé
1: wọ́n sì yàtọ̀
0: wọ́n yàtọ̀
1: wọ́n sì wọ inú ilé rẹ̀
0: wọ́n wọnú ilé lọ́ọ̀tì lọ
1: ó sì ṣe àṣẹ fún wọn
0: ó ṣe mọ̀ pé ìyàwó ẹ̀dọ́ ló ṣàṣe oúnjẹ fún wọn ìyàwó tó dọ̀ wọn yọ yìí ló ṣe àṣẹ fún àwọn angẹ́lì
1: ó sì dín àkàrà aláìwú fún wọn
0: ó dín àkàrà aláìwú fún wọn
1: wọ́n sì jẹ́
0: wọ́n jẹ́ àwọn angẹ́lì yẹn kò ní mọ̀ fún lọ́ọ̀tì àti ìyàwó rẹ̀ pé lọ́la o a ó bi sódómù yìí ṣubú olúwa yóò bínú sódómù pẹ̀lú ìparun ńlá lọ́ọ̀tì àti ìyàwó rẹ̀ wọ́n jìjà palẹ̀ mọ́ ni wọ́n palẹ̀ mọ́ ilé wọn lówùrọ̀ ọjọ́ kejì wọ́n jọ jáde kúrò nínú ilé wọn ni ṣùgbọ́n ó ṣe dín àánú pé ọkọ̀ ìyàwó lọ́ọ̀tì kò kúrò nínú ohun asán ayé tí èmi àti ìwọ ń lépa lónìí tí ó sì di bàbàrà fún wa ìyàwó lọ́ọ̀tì bẹ̀rẹ̀ sí ronú àwọn dúkìá rẹ̀ ìbànújẹ́ gba ọkàn rẹ̀ kì í ṣe pé ó bojú wẹ̀yìn bí wọ́n ti lè bojú wẹ̀yìn kọ́ ó bojú wẹ̀yìn ó di ọ̀wọ́n ẹyọ Genesis 19:26
1: ṣùgbọ́n aya rẹ bojú wo ẹyin
0: aya lọ ti bojú wo ẹyin
1: lẹyin rẹ
0: lẹyin rẹ.

0: Tàbí ìyàn.
1: Bó jẹ́ ìyàn tó mú ìran ni.
0: Tàbí ìhòhò.
1: Bó jẹ́ ìhòhò.
0: Tàbí ewu.
1: Tàbí ewu. Kò sóhun tó yẹ kó yà wá kò nínú ìfẹ́ Kristi. Ìwọ olùgbọ́n mi ṣe ìpinnu ọkàn rẹ lónìí pé kò sóhun tí ó mú kó bojú wẹ̀yìn. O ò ní dín ọwọ́ ẹyọ. Má bojú wẹ̀yìn. Ọwọ́ ẹyọ pé ó túmọ̀ sí oríṣiríṣi ọ̀nà. Ìparun ni o. Má bojú wẹ̀yìn. Má ṣe bí aya Lọ́ọ̀tì. Ṣàtúnṣe ọkàn rẹ lónìí. Kó gba Jésù ní Olúwa tó olùgbàlàrẹ. Kó sì kọ́ ọ̀nà ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Fún ìgbaninímọ̀ràn àti àdúrà, pé nọ́mbà yìí 08088038265. Lẹ́ẹ̀kan sí 08088038265. God bless you.
2: Oníwàásù ni Pastor Mrs. Moji Akinyemi. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.

0: All Splash 105.5.
1: You already know.
2: Àbímọ ni gbígbó ajá kìí ṣe kó lọ fowó kọ. Àmútọ̀run wálẹ̀ wà tí ń bẹ lára òkín kìí ṣe kọ̀stúùmù.

0: mọ́.
1: Tó ìgbà òjò ń lọ.
2: Ìgbà ẹ̀rùn dé.
1: Ìgbà ẹ̀rùn ń lọ ẹ̀sìn ní Kádísà ejò.
2: Ojú la wá fẹ́ pejò ọ̀gán báyìí.
1: Ọjọ́ wo la fẹ́ pa ejò náà kábíra wa ni o, torí àsìkò ń lọ kò dúró dẹ nìkan.
2: Kò dúró, kò dúró, kò dúró lọ́wájú ni.
1: Ọdún iléyá, o ti wá, o ti lọ.
2: O ti lọ o, àdúpẹ́.
1: Ọlọ́run ọba má jẹ́ ká ṣàìsàn o.
2: Ní sáyẹ̀sẹ̀ pẹ̀lú àmì àpótó torí o.
1: Gbogbo èèyàn wa tó dàbí ẹni pé ara ń ni lọ́wọ́ nílé ìwòsàn yòówù tẹ́lẹ̀ wà káàkiri orílẹ̀-èdè àgbáyé tàbí inú ilé yín lẹ ti ń gba ìtọ́jú. Àdúrà wa tá a ní fún yín lórí ètò yìí, agbo ìfẹ́ special. Iná ni pé Fínílágà Ladì ẹ ti gbé mọ́ bọ̀ wálé bọ́wọ́ bá lọ sẹ́nu ìpadà bọ̀ dandan ni. Ọlọ́run ọba kó fún yín ní àlàáfíà pípé. Bàbá Ìbàdàn, Adémọlá Ọlágbèǹjọ, ṣe mọ̀ pé àwa náà la máa ń sọ lórí ètò yìí pé ọwọ́ Ọlọ́run, ọwọ́ Ọlọ́run kó wà lórí ayé kálukú wa. Kí ló dé tẹ́ ẹ lè ṣàmì?
2: Àmì, àwọn tó ń bẹ lẹ́dẹ̀ gan ṣàmì.
1: Bàbá Ìbàdàn.
2: Mọ̀ ń jẹ́.
1: Abiola Adékànbí Sílíkì Lèdì tá a bá ní ọwọ́ Ọlọ́run, báwo ló ṣe yé bàbá sí? Kí wá lọ̀wọ́ Ọlọ́run? Ṣé mọ̀ pé méjèèjì ọjọ́ra wọn?
2: Ọjọ́ra wọn o, gbogbo ibi tó bá gbà.
1: Tí ọwọ́ Ọlọ́run bá wà lórí èèyàn, ìyẹn ni wípé àdúrà onítọ̀hún ti gbà.
2: Bẹ́ẹ̀ ni ààbò tó nípa ju àpáta wà lórí onítọ̀hún.
1: Ọwọ́ Ọlọ́run ó dà gẹ́gẹ́ bí ohun tí àwọn wòlíì pásítọ̀ máa sọ pé touch not my anointed and do my prophet no harm. Bantu.
2: Ìyẹn nínú bíbélì. Àfàlè mi.
1: Mo ra ọmú.
2: Àfàlè mi.
1: Àfà sọ pé.
2: Mo ń jẹ́.
1: Kí ẹnikẹ́ni kó má ṣe fọwọ́ kan ẹni àyànfẹ́ mi.
2: Bí bíbélì ṣe sọ.
1: And do my prophet no harm. Kí o sì máa ṣe nǹkan burúkú sí wòlíì mi.
2: Tó jẹ́ pé lọ́dọ̀ ti àná àárẹ̀ ara àárẹ̀ àpò ìkankan ò ní ṣe wá.
1: Àárẹ̀ ara. Bàbá Ìtúndé o. Ìkíní kan ti ẹ̀yé mi. Àárẹ̀ ara.
2: Àárẹ̀ àpò gan o léwu.
1: Àárẹ̀ àpò burú jù.
2: Ó burú o.
1: Nígbà tí baálé ilé bá rìn lọ́ọ̀dẹ̀ nínú ilé.
2: Ẹ̀mí ti tráfù lọ.
1: Tó bá ń fẹsẹ̀ kọ.
2: Ẹ̀mí ti di tráfù lọ.
1: Ìdí ni pé ó ti ronú lọ gbá
2: ni. Ó ti ronú lọ jìnnà.
1: Ọlọ́run kó bò wá láṣìírí.
2: Àmì àṣírí wo ni.
1: Tó ẹyin èèyàn wa ètò ti ṣèǹgẹ̀rẹ̀ báyìí. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà. Ni wọ́n ní béèrè béèrè àtún ti wọnú oṣù kẹfà.
2: Bẹ́ẹ̀ni ilé yá lọ.
1: Ọdún 2026.
2: Àgbàdua kápẹ́ ran rẹ̀
1: pa o. Ǹjẹ́ ìtì ẹ̀mọ orúkọ tó ń pe oṣù kẹfà ọdún yìí, okudu.
2: Bẹ́ẹ̀ni.
1: Kí lo kudu?
2: Yorùbá oṣù kẹfà ni ilé ẹ̀rẹ́ na
1: igbe ebi okudu agẹmọ ogun ọ̀wẹ́wẹ́ ọ̀wàwà bẹ́ẹ̀lú ọ̀pẹ́ o ẹ̀yin le gan. Àlàáfíà tó wà lọ́wọ́
2: níbi
1: ìyọ́wù tá a lè wà káàkiri orílẹ̀-èdè àgbáyé.
2: Ẹyin
1: èèyàn wa ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ìtinú wọ́n ṣọmọ lóòkú bẹ́ẹ̀ ni.
2: Àní
1: sí mọ́ òbí ẹ̀ tó kú. Pẹ̀lú ìpinnu ọkàn gíríkè pẹ̀lú iṣẹ́ àṣekára àti ìforítì, ó dájú pé ilé ayé wa yóò dùn níyùngbà. Yungba yóò tòrò bí omi àfòwúrọ̀ pọn ilé ayé wa yóò dùn yungba.

0: Yese King and the Queens in the Palace. Agbo Ife special. Ina ni Enjaladun, Jake, Jado, Origun, Mererin, Orilede, Agbaye. Ikani Omoluabi, Splash 105.5 FM. Ile Funfun Bala Ofelele, Nibadan, Latin Kansi. Orilede, Nigeria. Koto di pe, Ashe Afion, Awon Alejo wa Funti Aleoni. And lati juba lowo Olorun oba ajoke aye
1: asake orun
0: Olorun alawo oba aleke ola lola Jesu Christi to showa dori radio lasale splash 105.5 FM bile fun bala ofelele nibadan lati nkan sin
1: Olorun ka gbe fun
0: ope lowo amulaga to meyin duro loke enu ope lowo awon igbimo alase radio alalo barika ye Tunde Olawuwo Ogagba na ni olotu eto ye obosun Alayede Magic Finger Olawuwo da to peleke
1: Ekusari
0: Jackete Santa Soma
1: Agbakaha
0: Ohima Lele Bosun Alayede ki baba ko ma je baba awon mo ojule ja ise studio dada ni te ba ri ebi Ademola Olagbe Injo baba Abadan bo ni o
1: mo nbe ayin
0: aku aseku odun ile Edel Kabir opo re la se laye o
1: lagba
0: lowo Olorun alawo ba leke ola be lo se ma ri to Abiola Adekanbi Siliki lady e ti so tun mo Siliki Siliki fun wa lati jo yi o wa ra ojo ti gbalẹ dedede apirero bi eni o san omo ti aja noro ile to ba mi ko ti o se 42 alegbede ede mido mido le re se tu lo kiyin pe kale ese ka bo sori eto e je ki n bere lati apa otun mi fun ti ale oni tori korikosun na ni awon alejo ti aranse pe olohun o ma bu ola feyin na o te ba ti n kanle ko ilekun a ma se fun
1: mi o
0: gbogbo adura to ba n tenu yin jade o ma yi pada o ma di eri teyan ba gbadura ki lo ye ko tele eri ni testimony bo se ma je fun yin niyan apunle ati owo ti e n fun wa Olorun a fun yin ju be yen lo
1: ami ami
0: eyan dada ni okan yin de mo be se gbo mido mido eti ba na koni ba je lai lai to e je ka se bayi Se Alhaji ni kin so na bi Mukaddam Ismail Adekola assalamu alaikum
2: wa alaikum salam
0: ara mo ti lai wa barakatu e se gan o bo ni gbogbo aye gun oleyo nibadan
2: adupe sa
0: Okay. Bawo le n se je?
2: Bi mo se je?
0: Okay. Emi mo pe pede pede lawujo pede pede ni mo se nbo lori eleyun. Alhaji Yusuf Teslim Tesman. E ka bo sori eto e ka le. E ki gbogbo awon to n tele wa ka kire orilede agbaye. Awon yen ti po ni Facebook, won ti wa ni TikTok, won ti wa ka kire social media. E ki gbogbo awon lolufe wa ton de feto wa sere
3: e kale o
0: e ma ba mi je ko wa
3: kan si na e mo ru gbo e ara le o
0: o ti debe o ti debe debe debe
3: e ku ite ti si wa o ni splash 105.5 e ti te fin gbo wa ko ni di
0: e jo
3: oju te fin wo wa ko ni fo
0: amen
3: akiyin
0: ta lo n ki won gan Aso bobo wo lo nki won lowo lowo kaakiri orilede agbaye bayi
3: Oruko temi ni Yusuf Teslim
0: Yusuf Teslim
3: Yawo
0: Yawo yin ko
3: Alafia
0: e ki loruko yawo yin tori e se ma pada wa pelu yawo yin o
3: ko si wahala
0: ti a pe yawo yin na e ti fun won ni frequency splash 105.5 FM o de ti n gbo wa e ti e kokko ki yawo yin pe se o n gbo mi daada my dear
3: Ife mi
0: se ngbo
3: ayo mi eni bi okan
0: iri mi sin wu
3: mo ki ife mi
0: ta lo ki
3: ife re Teslim
0: okay wo le se ma pe yawo yin lori igba te ba de to ba di jo mi
3: baby
0: bebe
3: baby
0: adekla iswaye wo le se pe yawo e ki yawo e laarin iseju
2: kan adupe lowo olorun baby
0: Bebe
2: ina ni
0: Bebe bobo Adupe lo Olorun ibere akoko o lo sodo Ismail Adekola. Yoba man soro kan woni ore la je ohun imado woni tu ku jo elede ega tori tenu ni abebe ko
2: be ni sir
0: nje iwa ore meji ti won je kore kosun nje o le papo sa eje ka ko fitin se akawe eyin ati testman Yusuf Teslim nje wa yin le papo ti wa o ba wa papo bo le se nse ti arin yin fi ngun
2: alakoko mo koko ke atokun eto yi tori pe awon agba bo won ni ede yoruba togbon togbon ede yoruba timo timo
0: bene
2: yoruba lo ne ka soro ka fa ko mo okun yo ka so ko domoro koro we kina ni se omo alade ogbon nu yoruba po o kin lopolopo splash 105.5 fm ta wa ni felele ojo ni ti se bo
0: alade jo splash ni kele ma kini ati like you bro alage lo 96.7 fm okay ga jo ke
2: mo kin lopolopo fun se takun takun te bo alade jo e wa bere bere pe se wa ore meji le papo
0: ti o ba wa papo bo le se ma dogbon si ti ko fi ni si alafo laarin e mejeji
2: alakoko ni pe iwa o le papo Ìṣesí ò le papọ̀ ọ̀rẹ́ méjì a máa rí àṣìṣe ara wọn wọn á pera wọn sákíyèsí lágbájá nígbà báyìí ó ṣe nǹkan báyìí ó ṣeé ṣe kó má lérò pé nǹkan tóun ṣe ò dá.
0: ọ̀dà ẹ ṣe testman àwọn àgbà máa ń sọ pé wọ́n ní ìwájọ́ wà ní jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ àwọn kan ní kò rí bẹ́ẹ̀ o wọ́n ní mọ̀ wà fún ní wà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ẹ bá mi tú testman mò ń bá ọ̀rẹ́ mi Yusuf Teslim mò ń bá sọ̀rọ̀.
3: Ẹ ṣe olóòtú.
0: Torí àwọn èèyàn fẹ́ kọ́gbọ́n látorí ètò yìí lálẹ̀.
3: Ẹ ṣe olóòtú. Ìwájọ́ wà ní mú ọ̀rẹ́ jọ̀rẹ́.
0: Ṣé ìwájọ́ wà ni àbí mọ̀ wà fún níwà? Ewo ni ká kọ́kọ́ mú?
3: Kò sí ìta ìlú kọ́kọ́ mú
0: bẹ́ẹ̀. Ẹ tẹ̀síwájú.
3: Torí pé ọ̀rẹ́ téèyàn bá ń bá rìn ní ọ̀pọ̀lọpọ̀ ọdún. Tí kìí ṣe àṣẹṣẹ mọ ọrẹ a ti mọ wa ara wa dáadáa tí wọn bá béèrè nípa ọrẹ mi lọwọ mi mo gbọdọ lè sọ nípa rẹ bí n lè sọ gbogbo ẹ tán pátápátá mo gbọdọ lè sọ bíi 90%
0: bí ìdá mẹsàn nínú mẹwàá
3: bí ìdá mẹsàn nínú mẹwàá
0: ìdá àádọrùn nínú ọgọrùn kankan náà là ń sọ
3: nípa ọrẹ mi.
0: Ọ̀dà ibi tẹ́ ẹ dé dúró yẹn mo fẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú láti eléyìí tí mo fẹ́ ràn yín létí. Yorùbá ló máa ń sábà sọ̀rọ̀ kan pé àjọ jẹ́ kò dùn bẹ́nìkan ò bá ní lọ́wọ́. Pẹ̀lú bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí nísìnyí báwo ló ṣe yẹ kí àwọn ọ̀rẹ́ méjì kí wọ́n máa ran ara wọn lọ́wọ́? Àbí kí láǹfààní ọ̀rẹ́ sọ̀rẹ́ tí à ń ṣe àjọṣepọ̀ ọ̀rẹ́ sọ̀rẹ́ tí ò wá ní àǹfààní kókó kan tá à ń rí ń bẹ̀? Adékọ́lá
2: ẹ̀yin
0: náà lè sọ̀rọ̀ òun náà láti dáhùn.
2: Ẹ ṣeun. Àjọjọ ọdún bẹ́ẹ̀ nìkan ò bá ní lóòótọ́ ni. Kò sí ní tó burú nú ẹ̀ tí èèyàn bá ní ọ̀rẹ́ tó jẹ́ ọ̀rẹ́ tóòótọ́ ọ̀rẹ́ tá a fi inú hàn wípé kò sí bí ò ṣe ní rí bẹ́ẹ̀ tí èèyàn wọ èèyàn kan ò ní gbé ju èèyàn kan lọ ṣùgbọ́n tí ìfẹ́ bá wà ń bẹ̀ èmi rò pé yàrá kékeré kólóbó gba ẹgbẹ̀rún ọ̀rẹ́
0: bí ìfẹ́
2: bá wà ń bẹ̀ ìwọ̀nba tí ó bá wà lọ́wọ́ ọ̀rẹ́ kò sí lọ́wọ́ àbí ìwọ náà gba ilé kò fi sọwọ́ gbọ́ tó náà bá ní lọ́wọ́ yóò lè rántí ọ̀rẹ́ ẹ.
0: Ismail Adekola ó nídìí tí mo fi ń tàkòtò ìbéèrè ìsọdọ̀ rẹ o.
2: Yes, sir.
0: Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n ní ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá ni wọ́n ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ọ̀rẹ́ kejì ò bá ti béèrè nǹkan kan bí ìrànlọ́wọ́ lọ́wọ́ ọ̀rẹ́ àkọ́kọ́ ẹ wọ́n ní kò sí wàhálà ń bẹ̀ ṣó pọn dandan pé a ní láti béèrè nǹkan tá a fẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ wa ni.
2: Tí ọ̀rẹ́ bá jẹ́ ọ̀rẹ́
0: nígbà tó òmìnira wà ń bẹ̀.
2: Tí ọ̀rẹ́ bá jẹ́ ọ̀rẹ́ tó dáa tó jẹ́ ọ̀rẹ́ tí wo oúnjẹ fẹ́ gbẹ́ tí jẹ́ ọ̀rẹ́ tí ń wá oore fún ọ̀rẹ́ ẹgbẹ́ kì í ṣe dandan ìgbà ẹlòmíì mọ̀ bọ́ ṣe ń béèrè nǹkan lọ́wọ́ ọ̀rẹ́ ojú a máa ti ọ̀rẹ́ míì ṣùgbọ́n nípa ìṣesí àti ìwà pé ó dà ní pàlápàjá ò ní nǹkan báyìí kì í ṣe bẹ́ẹ̀ èrò ti bẹ̀ wọnú ẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ awon kan to ba wa nbe ka jo so ka de yan gbe lowo kan
0: okay oda eh o ku beere kan ti mo fe fi pamo nitori awon lo si eka ipolowo oja laipe yi ibere na mo se fe ke ronu nipa re ko to di pe a pada de wi pe bo la se le bori ipenija idojuko irekoja ilakoja to jemo eto abo lorilede Nigeria ambo ta bade eje ka kokko yeju awon to ti sanwo sile bo sun alaye de magic finger
1: owo lo se koko
0: eje ka polowo oja na e se ti en gbo splash la wa ni badon agbe

0: MTN sọwọ́ sí 421 ìforúkọsílẹ̀ àwásọ̀pin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí MTN.
1: Ó nídìí tá a fi ń ṣètò tó yẹ tá a sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
2: Ó nídìí.
1: Ó nídìí tá a fi ń tara ṣàṣàṣàrẹ́ àti jẹ àti mu lójoojúmọ́.
2: Ó nídìí.
1: Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú ògùn M&B paracetamol the red one jagunlabi abara pupa lójoojúmọ́.
2: Ó nídìí.
1: Lọ́gán ní gbà ara ríro yọ lágọ̀ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò nírora rárá. Nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́, oògùn M&B paracetamol the red one jagunlabi abara pupa ni kó o fi dá padà síbi tó ti wá. M&B paracetamol jagunlabi abara pupa dára fún àtẹ̀bí rẹ, ó sì máa ń lé ìrora àti àwọn òjòjò kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan. Bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì, tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol ó máa fún ọ ní ìtura lọ́gán lọ́wọ́ kan.
3: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime.

0: máa ń forí rù rẹ̀ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ 600 naira péré. Adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni. Ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
1: Origin ta se pelu egbogi ti wa ninu ike kekere bayi lodiwon 330ml ti owo re o si ju 600 naira lo amo a o gbodo ta fun eni ti ko ti pe odun 18 emu tin won
2: Sade, kí ló dé sí lánàá nídó mi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí?
3: Mo ń kó àwọn àkókò nídó mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o. Nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ́ọ̀lì nídó mi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
2: Mo ń lọlé ni o. Mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò nídó mi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o. Má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
5: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúdù èdù kan àti iyọ̀.
6: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdù ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsudent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
7: Flash FM 105.5.
8: Agbe

0: ẹ ṣe gan ti ẹ ń darapọ̀ mọ́ wa láti ìjọ ìgbáládùn ètò yìí ìgbáládùn ètò ti alẹ́ yìí ó kà sí ara ofalanta lọ́wọ́ agbóyúfẹ́ special ọ̀rẹ́ mi teslim yusuf oníbèrè kan tí afẹ́kẹ́ bá wa dáhùn pẹ̀lú bí ètò ọrọ̀ ajé ṣe rí nísìnyí kí ni ọ̀nà àbáyọ àwọn ọ̀dọ́ ayé òde òní lọ́kùnrin lóbìnrin tí wọ́n lè máa dá bí ọgbọ́n kí wọ́n lè ní ìfọ̀kànbalẹ̀ nípa ti ètò ọrọ̀ ajé kálukú wọn.
1: Ẹ ṣe olóòtú.
0: Ẹ bá sọ pé ẹ ṣe atọ́kùn ó ti dà. Atọ́kùn ni.
1: Omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
0: Ṣé pé sẹ́yìn o mọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin olóòtú àtàtọ́kùn iṣẹ́ ti wà ní àdẹ̀mọ́ o. Oya ẹ tẹ̀síwájú. ẹ má lọ da protocol rú o. Ìlànà àtẹ̀lé ló ń jẹ́ protocol.
1: Ètò ọrọ̀ ajé ní Nàìjíríà wà lónìí tá a wà nú ẹ̀ níwọ̀nba ọgbọ́n orí tèmi àti òye tèmi tí mo lè sọ. Èèyàn ò lè ṣe iṣẹ́ ẹyọ kan nílùú tá a wà kó lóun ti ń ṣiṣẹ́ o.
0: Kì í ṣe ibi tá a wà yìí nìkan bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe káàkiri ìlú Èbó. Ẹlòmíì ṣiṣẹ́ mẹ́rin láàrin ọ̀sẹ̀.
1: Èmi ò débẹ̀ o.
0: Náà lọ gbọ́n. Mò ń gbọ́.
1: Ṣé rí tí èèyàn iṣẹ́kíṣẹ́ téèyàn bá rí kó máa ṣe bóyá yálà iṣẹ́ oṣù ni yálà èèyàn ṣòwò ni èèyàn gbọ́dọ̀ mú iṣẹ́ ọwọ́ mọ̀ nílùú tá a wà torí pé èèyàn ò lè ṣe iṣẹ́ ọwọ́ kébi ó pa látàárọ̀ sùlẹ̀.
0: Abájọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin tán bá ti gba dìgírì àkọ́kọ́ ní yunifásitì wọn á tún lọ rèé dáwọ́lé ẹ̀kọ́ṣẹ́ ọwọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Àǹfààní wà bẹ́ẹ̀ àbí.
1: Àǹfààní tó pọ̀. Tó pọ̀ tó pọ̀ púpọ̀ ló wà níbi kéèyàn ṣiṣẹ́ ọwọ́ gẹ́gẹ́ bá a ṣe máa ń bá a ṣe bá lẹ́nu àwọn bàbá wa. Ní pé àtẹ́lẹwọ́ ẹni.
0: Kì í tan ní jẹ ẹ kú làákàyè ẹ ṣe gan torí àkókò torí àfẹ́ kí ẹ pẹ́ púpọ̀ ká tó yọ̀ǹda yín síbẹ̀ náà a sì máa gbádùn ètò yìí. Nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ́yìí alàgbà Adékọ́lá Ismail ẹ̀yin lè máa dìde nígbà tí Tesman tó máa dúró kó wá tó di pé ẹ padà wọlé láti fọbalẹ̀ lẹ́yìn ìṣẹ́jú mẹ́fà. Abiola Adekanbi ẹ wá mú àlejò wa àkọ́kọ́ Adékọ́lá Ismail lọ síbi tá a máa ń mú àwọn àlejò wa lọ á ṣe pápápá kó tó di pé a bọ̀ sí ìpele kan èyí tí àwọn èèyàn sanwó fún tí a sì ní láti gbé ètò wọn sórí afẹ́fẹ́. Ọ̀rẹ́ mi ṣe o ti tún ìjókòó jó dáadáa. Fáfàá ní ẹ̀yin èèyàn wa tí ẹ wà ní orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé tí a mọ̀ sí Facebook àbí ìbéèrè ta ní fún yín lálẹ́ ètò ní ẹjọ́ ẹ bá wa kọ́ sílẹ̀ torí pé à ń retí ìdáhùn ẹnì kọ̀ọ̀kan yín lórí Facebook ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé. Ìbéèrè náà rèé bàbá Àbàdàn Adémọ́lá Ọlàgbẹ́jọ́ iṣẹ́ wo ló pé fún àwọn ọ̀dọ́ takọtabo láyé òde òní ṣáà lè sọ pé iṣẹ́ ọwọ́ ni ó dàbí ẹni pé nìkan sọ̀rọ̀ nípa iṣẹ́ ọwọ́ láìpẹ́ yìí iṣẹ́ oṣù iṣẹ́ káràkátà tàtúndàpè ní kátàkárà báyìnà sẹ́lìn iṣẹ́ àgbẹ̀ àti pé èyí tẹ bá máa múnú gbogbo àwọn àlàkalẹ̀ wọ̀nyí kí nìdí tẹ fi ń láti mú èyí tẹ nífẹ̀ẹ́ sí.
2: Pàápàá lórí àwọn ọ̀dọ́. Wọ́n ti yan ó ti yí wọn bá.
0: Ok ó ti dá a bá wọn. Ẹ jẹ́ ká lọ sí ìbéèrè àkọ́kọ́. Ọ̀rẹ́ mi Tesman. Ẹ gbọ́ mi ni.
1: Ò ń gbọ́ yín ketekete olóòtú.
0: Ìbéèrè àkọ́kọ́ lélẹ́yìí ká ṣe pápápá.
1: Atọ́kùn.
0: Kí ló lérò pé ọ̀rẹ́ rẹ tó jáde láìpẹ́ yìí nífẹ̀ẹ́ sí jùlọ nínú iṣẹ́ tó yàn láàyò yẹn iṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tá a mọ̀ mọ́ Adékọ́lá Ismail. Kí ni ẹ̀yin gan lérò pé ọ̀rẹ́ yín nífẹ̀ẹ́ sí jùlọ nínú iṣẹ́ tí wọ́n yàn láàyò yẹn? Tó fi jẹ́ pé tó bá padà débí ohun tẹ́ ẹ bá sọ jáde lòun náà máa kín lẹ́yìn o. Ó yá.
1: Adékọ́lá Ismail ó jẹ́ nìkan tó jẹ́ pé ó fẹ́ràn kéèyàn jáfáfá níbi gbogbo iṣẹ́ téèyàn bá ń ṣe.
0: Ìjáfáfá lẹ́nu iṣẹ́.
1: Ìjáfáfá lẹ́nu iṣẹ́.
0: Ẹ sọ̀kan sí bi o ba je kan a si je ikeji to ba pada de
1: o si feran ke yan je olooto
0: olooto
1: feran ke yan je olooto
0: otito ti se agba odun ni fe ibere keji ele ni ye bentirolu ti ore re adekola ismaeli to ma ra sinu ese yaju moto re lekan yo ba ni mo lo nbe yen
1: egberun marun
0: O kere pin. Egberun marun. Fanfani awon odomode lokunrin lobinrin ton gbo wa nu ile ti o wa yi won ko.
1: 5000.
0: Egberun marun naira.
1: Naira.
0: O ti da. Okay. Awon kan tin tako to bere si mi ni isin o. Won ni kini tumo ti mo fe gbe jade pelu oro ti mo so laipe pe ese ya ju moto. A ma so ye ngba to ya ibere keta baba badan.
2: Fiwe ilorin.
0: Ona wo ni iwa ati ore re fi wulo fun ara yin gan pelu bi nkan se ri nisin
1: ise wa
0: se ni pati moran ni o ni pa itoni sona ni o
1: ona ti a fi wulo fun ra wa ni pe nipa ise ti o nse ati ise temi nse
0: ise yen o dabi eni ko sanfani fe mejeje
1: ise wa jo sanfani fun ra wa
0: o ti da so ti teyin lorun beyen
1: be
0: okay baba badan ibere kelo ibere kerin lo bayi won ni alawada lo le soko osonu bin yo ba mu lenu mu lete ko le soko alapepe tani o ma nsaba shawada julo ninu eyin mejeji alejo wa korikosun tale oni lori agbo ife special splash 105.5 fm
1: emi ni mo je ni to ma kokon shawada ju
0: Eyin ta ni o.
1: Emi Teslim.
0: Okay, Tesman. Okay, ibere karun, kini asha ti ki jina si enu Adekola Ismail. Asha.
1: Bi ko ni won ni na yin da.
0: Won ni?
1: Won ni na yin da.
0: Ejo kini ti mo won ni na yin da. Se won na lu are na kuna ni.
1: Si aban shawada.
0: Ehe.
1: O yara lati ma soro pe boye so nkan kan to funny si.
0: Panilerin.
1: Ani ah, o ni na yin da.
0: Ejo kini tumo won ni na yin da. Se na kuna no won na yin. Awa je bi oja ti nbe lori igba. Se je bi oja ti nbe lori igba ni.
1: Awon oro ti mo fi nshawada ntiti e.
0: Eh, elekele loku baba bada. Ninu eran nama ati eja. Ewo ni ore yin feran ninu obe.
1: Eran nama ni o.
0: Eran nama ni o. Ah, oda o. Baba badan Adeola Adekan Bislick Lady aba wa pe alejo wa papapa ka to ma lo si eka ikulo oja papapa asitun ni eto kan ton sanwo fun to nbo laipe yi ma je ke gbo eseun to Adekola Ismail si de o mo lero pe ma gbo radio nbi te lo o mo se je ri re ibere akoko ta bi eni keji yin Testman le kan ngba teyin o sin bi abi pe kini ore yin lero pe en gege bi enikan ni fe si julo ninu ise te yan layo
3: ise ti mo yan layo abi
0: be ni
3: alakoko ni wi pe papa julo ise ti mo yan layo o po
0: kini e lero pe eni fe si julo ninu ise te yan layo
3: ise ti mo se po sugbon akoko ni wi pe baba nso nipa karakata ka so kan di meji
0: are na ni
3: mo fera pupo pupo
0: are la re sokoto
3: oni ti bi ni
0: e ba n pari e
3: sokoto oni ti bi
0: no sokoto ti bi ti bi
2: sokoto we te
0: pari baba da so teyin lorun
2: oya
0: abi tu fi kan si
2: baba ri kan si ko le
0: won mo sa le ri kan
1: si
3: ibere mo fi n dahun bere
0: won ni ki lo ni fe si julo nu ise to yan laye
2: gbo eni ise
3: gbo ise to wa lowo mi ni mo ni fe si alakoko ni pe bi ise ti a funra wa dasile mo ni fe si ati ise ti we ke be ka gbon sa fe fe mo ni fe si ati ise mi fara mi tun wa yan ti mo tun da le funra mi
0: o ti ye mi gbo ti da elo ni ye epo bentiro ti e ma nsaba ara sinu aye ntun bere elo ni iye epo bentiro ti engege bi en kan ma ra sinu ese yaju moto le kan
3: ah ti ma fe ra epo sinu tata gonran mi ora
0: mi so pe tata garan o
3: mi ora
0: se ajumo to ni mo so
3: mi ora mo ti ra le ni gan 5000 5k
0: bo ni o bo se pe 5000
3: egberun marun
0: o fi naira si
3: egberun marun naira
0: yo ma kire o ibere keta
3: egberun marun naira
0: ona wo ni iwo ati ore re fi wulo fun ara yin gan
3: ah
0: What's a very technical question this time around? Agbo ife special no ni.
3: Nkan ti a fi wulo fun ra wa ni pe ise wa lo ni ona kan na.
0: Mm.
3: A ni ni lana kan na.
0: O to. Baba ba na bi to.
2: O do da ba.
0: Ibere kerin, won ni alawada lo le soko osonu beyin o ba mu lenu mu lete, ko le soko alapepe. Ta lo ma n saba asawada julo ninu eyin korikosun ore meji bi omo iya fun ta le oni
3: ti aba ni ka so otoro emi ko
0: ta wa ni
3: ore emi ni
0: test man
3: ben o do saba ma n gbe mi rin
0: yusuf teslim abi
3: ben
0: baba ba de karun abi
2: je ka be ni
0: kini asati ki jina senu adekola ismail
3: ah
0: Un ti mo sa fa ni lati so asa meji ab meta ko sa ti bara won mu.
3: Un ti mo sa ba ma nso eyo kan pere ni. Ti ore mi ba ti so awon oro to funny. Ma wa so pe
0: awon kan jade.
3: Won le na wa arakunrin da.
0: Won le se kini?
3: Won le na da.
0: Ejo kini tumo won le na wa arakunrin da.
3: Asa ni.
0: Ani o so
3: fun mi ni pe won ni kowo to da le lori.
2: Won ra ni won le nu abi
3: won le le ro won le ni.
0: Alagba alowo won le o. Eran ni ki se yan o. Oda na.
2: Ibere
0: kefa lo ka di gbogbo en le ninu eran na ma. Ati eja ewo lo le ma seju wele wele sin na be pe mu mi
3: ah ninu megeji nti mo feran ju eran na mo ni o
0: so aba da de mo lo lagbe ju
2: mo ti ya adi ko
0: o ti de oju agbagade bayi
2: ka ma ibi ti awon ore mi nu ta le oni ti won gba ka ko dupe lodo olohun
0: Lati
2: gba te ti jo nbara yin bo
0: Ismail Adekola Yusuf Teslim Testman
2: be ni pe e ti nbo re yin bo e ni ka ba mo ko ti ni je sabe abiru fun
3: yin amen
2: eh ninu ba mi je
0: ko apole wa olohun pon yin na le
2: ti oju one
0: e se
2: ninu igbiyanju awon meje one
0: e yi da bi odon
2: o do gan
0: o cheche abi o je
2: bi ba npa mi mo le
0: a cheriri aba cheriri mbaden
2: eran kan iba kan ninu awo ten gerin
0: Ena ken
2: Eba ken Minu awo ten genin
0: Eko ken
2: Kaso bia wan ore Minu meje ite ni Bia si Si da da si
0: Kaso boke okuni ini
2: Nekba ti Nekba ti Aji wa Yusuf Teslim Tan wa nekale ti Ore wan mokada Ismail Adekola Tan wa ni yara shiri Abere lo wo Aji Yusuf Teslim Pwe kene Ore wan nife si julo ni no Ise ti wan ya la yu won si da wa logbi ija fafa lenu ose jije oluuto nigba ti mo kala ismaile na de won ni lai se okan meji ni di se ba ti se ati pa won ti e to nife ife otito o ti wonu ara won ibira lako won gba ibira le keji ta bi aji wa yusuf ni pe elo ni ye petrol ti ore won yun adekola ismaile ma ra sinu ese yajumo to ti won lu won si ni elegberun marun nigba to re won na de won le elegberun marun ni ibere ele keji na wa wo je Bire le ke tata bire lo wo aji wa yusuf ni pe ona wo ni awon mejeji gba wulo fun ra won paapa lasiko yi o won si da wa lohun pe ise awon mejeji o lo papo o si jo ti anfani fun awon ngba ti ore won na de bakan na ni won so bire le keta na o lo be ibire le kerin ta bi aji wa yusuf teslim ni pe ta ni o nse awada aju tori pe yoruba bo won ni alawada ni sori osinu won wa da pe taba ni ka wo yun awon gan ni yun yusuf teslim ngba to re won na de won ni to ba ti pa won ba nsa wada ore awon ni alawada julo ibere lekerin na o wole ibere lekerun ti abere pe kini asati ki jina si enu ismail adekola yun ore won ta bi ajiwa yusuf won si so pe nti amon sa ba so na ni pe to ba ti lo ro won o ni na yin da olohun gba wa lowo ngba to na de won ni asa táwọn máa ń pè ní lédèénu ìkarùn náà ọwọlé ìbéèrè tọ́ka díẹ̀ ńlẹ̀ a ní nínú ẹran nọ́mọ̀ àti ẹja èwo ni mọ̀kádà ń wa ìyún ismail adekola ti máa ń sábà ṣẹjú sí ọwọ́ sí ni ore won dan ku eran ni ngba ta won na de won eran la won ni fe si julo se je pere bere me fa ta le oni awon ore mejeji won wo me fe fa je o
0: ah okwe ni fo lo se ri gbolohun won ni na yin da o be jo eran le
2: na to ti re kanu oko
0: adupe lo olohun ah opo pataki lowo adeda to fun wa lara ida ni ojo tuni a si dupe lowo awon alejo wa fun bo se pon wale lori eto agbo fe special atale oni splash 105.5 fm ile funfun balawo felele ni badan adupe lowo ismail adekola se mu kadam ni
3: ah ele ba nfi bi ele ba nfi be
0: yusuf teslim tesman lati ayegun leyo lawon mejeje ti wa ni badan adura wa ni pe finilaga ti adie ti gbe mo bo wale to se ke bowo ba lo senu ipada abododan le ma dele yin
3: ame o
0: eku ife o ojo ni yin ti eni te o gbogbo te ba nda wole yo ma yori si rere ni e ni sala ni ohun to dara adura yin ma ma gba gbogbo ebe adura yin o ma yi pada o ma di eri e se pupo o adupe ni owo yin ki ato yonda yin ni papapa lara ebun ti eje loni pilo meji ma se atona be se lo gba pilo yen
3: ben
0: ati bi e se lo phone number mi te ba don ke le pe mi kin le so pe awon eyan mi to wa lo se leleyi Friday tabi Saturday lo da
3: o da sir
0: lati lo so pilo meji mo dupe ni owo yin o e ku ife ni gbogbo gba won gba te ti wa lale e na tun le recommend awon eyan lati wa abi ati jo nse ni ajosepo na ni ko de ba je
3: Allah ba wa se lagbara Olorun
0: ami ami ami so adupe pataki lowo ore wa to nfun wa ni pillow bedsheet ati gbogbo nkan oruko ti won lo nje alagba kimo pasola so 5 by 10 loja agbagi tutun ni iferodo mbadan won ta bedsheet pillow ati curtains eno na ati oju ferese ati awon orisirise nkan elo isele loso won tun ta rechargeable light touch light igbalode ati bebe lo alagba kim opasola o ti pe lati aye alalusoke shop 5 by 10 loja agbagi tun ni badan won tin tele wa ise oju oniti eni te o abetaya amoto parts tin be ni olakunle bus stop ni Adebayo Alao Akala Expressway Katode Logudu ni apata Mbadan ibi ti traffic light to tin passi moto ni Olakunle bus stop Katode apata ni Lubadan abe taya motor party won ta orisirisi party moto party maruwa party okada koda beyan ba fe tokun o tabi brand new gbogbo e lo wa nbe kasi ma gbagbe pe taya tuntun ayaran ati taya atokunbo fun moto fun keke lese meta ati okada gbogbo e na lo wa nbe ledin wo grade 1 to se pe opolopo awon eyan lo nife si to je tokunbo tabi brand new ayaran ti o je agaran abi taya motor pass ni Olakunle bus stop Katode Junction ibi ti traffic light in pass moto ni Adebayo Alao Akala Expressway se alaanu mekunu ni alase Abetaya Moto Pass alagba biodun oladokun oloyaya o si nse anu pupo beba fengin oil abi boya hydraulic oil brake oil gear oil ati gbogbo awon nkan ti moto nlo ti okada nlo ti maruwa nlo power steering fluid bemi dije battery jacki ati sise idanileko fun awon odokunrin tawon na ba fe di oni foga igbalode laarin iseju meji pam pam pam lai tese ma yo taya lese moto won ti patch ibi ti taya ba ti lo ah afi bi ti lo oyinbo opon ti sunjare dawo na ni bi ya okere abi taya amoto part oju yin igbinyeju yin yo tun ma lo si owo okini Olakunle bus stop ina ni won wa e se gan ti en shatile in for MD telecoms MD telecoms so gbalode ti won tin ta be mi dije phone lorisirisi ni owo ti o gaju ara lo ni ogogo ibi ti awon lokada ti ma n gbero gbagi ni ogbere idi osan ni badan ni shop yi ton pe ni MD Telecoms ti won tin ta phone ati phone accessories gbogbo awon eroja to ran phone lowo lowo nbe eyen sa ti bere MD Telecoms MD Telecoms onisowo to nta orisirisi phone gbalode ati phone accessory orisirisi nkan ta ma nlo pelu phone ti o fi le tojo ati awon eroja ta le ra ni edinwo lati gbadun phone ta bara smartphone iwon eku ni won ye ni iwon eku na ni won te pelu awon phone kekeke o ba mu 10000 15000 eko to di po a ma lo smartphone aye ti gba e now Infinix o wa nbe Redmi Samsung Tecno iPhone atorisirisi phone gbalode to sese jade MD Telecom o tun ta awon skin guard awon ta le pe ni phone accessories pouch skin guard charger memory card ati awon orisirisi nkan ti phone wa ma nlo eyan sa ti bere shop MD Telecoms better price awon yen rush lo sibe o won de tun ma nse un ton pe ni isi ba baba bana kini isi ba
2: san die die nu
0: eh san die die asiri bo lo nje be atokun mi do mi do lere situ won ka fun yin ni awon iwe mejeji alakoko ni omo paki ati omo nu radio e ma binu ni won gba ti eruwa to won lati ona jiji to ba ti de a ma fun awon alejo wa ni iresi je bu se mo ipe asumora wa to ba de ti de ma ranti
3: ko se wa lasa
0: e se gan yen la ma pe ni stomach infrastructure
2: mo gbe mi ronu
0: adupe ni ikadi gbogbo e woli ruben aikore celestial church of christ okera pada parish ti gbogbo yen ma pe ni sele gospel number 49 adeosun zone 2 apete nibadan woli ruben aikore e se gan waju le ma lo eni pada seyin ina mi mi mo yo ma jo hihi nu se ranse yin e se baba to laipe laijina a ma lo si eka eto kan ti won sanwo fun mo si fe ke gbadun re dada tori ibi to ti wa oji de
2: bo so
0: alayede mana kocha palaroba abracadabra e ku ise takun takun mido mido
2: loke loke
4: Flash FM 105.5

0: ìyá.
1: Kò sí ohun tí ó ṣe pàtàkì bí ìfẹ́ tòótọ́ ẹ̀yin olùgbọ́ wa tí ẹ láǹfààní láti máa tẹ̀lé wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè àgbáyé. Ṣé mọ̀ pé ìfẹ́ lewúrẹ́ ni tó fi bá ọkọ rẹ̀ hurun gbọ̀n?
2: Bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀.
1: Ìfẹ́ ṣe pàtàkì, ó ṣe kókó.
2: Ìfẹ́ wúlò gan o, láyè káyè.
1: Tá a bá ní ká sọ̀rọ̀ nípa ìfẹ́ tí ń bẹ láàrin ọkọ àtìyàwó, òde ni. Ìfẹ́ tó yẹ kó wà láàrin bàbá àtàwọn ọmọ rẹ̀.
3: Òdejì.
1: Ìfẹ́ tó yẹ kó wà láàrin ìyá àti àwọn ọmọ bákan náà.
3: Òdi mẹ́ta.
1: Ṣẹ́rí ìfẹ́, ìfẹ́ ṣe pàtàkì.
2: Nínú ilé ládùúgbò.
1: Ó ṣe kókó. Ìfẹ́ la nílò nílé ayé tá a wà yìí.
2: Ìfẹ́ ló so gbogbo.
1: Tífẹ́ tòótọ́, ìfẹ́ àìṣẹ̀tàn tó bá wà láàrin wa, kò sí nǹkan rere tá a lè ṣe fúnra wa.
2: Bẹ́ẹ̀ni.
1: Nítorí náà, a fẹ́ bẹ̀rẹ̀ ti òkòtó ìfẹ́ ní ìpele tá a bọ́ sí yìí. Èyí tá a pe àkórí rẹ̀ ní onísábàbí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Adémọ́lá Ọlágbénjọ́ bàbá Ìbàdàn. Kí ni Yorùbá ń pè ní onísábàbí?
2: Onísábàbí. Àwọn àtúpalẹ̀ ọ̀kọ̀rọ̀ náà lọ pé bí kádàrá Ọlọ́run ọba wá sí ìmúṣẹ láyé ẹ̀dá àsìkò tí ọba wá ẹnìkan lọ́lọ́run ó fi ṣe sábàbí.
1: Ẹ bá ń tún sọ. Tí
2: kádàrá
1: àyànmọ́
2: tí ọba wá sí ìmúṣẹ nínú ayé ẹ̀dá
1: kádàrá tàbí àyànmọ́ ọmọ ènìyàn ìbáṣọkùnrin tàbí obìnrin tó bá máa wá sí ìmúṣẹ.
2: Àsìkò tí ọba jẹ́ ẹnìkan lọ́lọ́run ó fi ṣe sábàbí.
1: Onísábàbí.
2: Ìròyìn ń sábàbí ipa tí onísábàbí ń kó nínú ìgbé ayé ọmọ ẹ̀dá.
1: Onísábàbí yẹn ó dúró gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́
3: atọ́nà
1: téyàn ó fi dé ìlànà àti débi ògo ẹ̀dá.
2: Bẹ́ẹ̀ni o.
1: Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Ṣe rí èyí tá a fẹ́ fún yín ní alẹ́ tòní, ó mọ gbọ́lọ́wọ́ gan. Onísábàbí. Olùṣọ́ àgùntàn kan táwọn eléléèbó ń pè ní pásítọ̀, òun àti Ọlọ́run rẹ̀ nìkan àtúnfi ẹ̀mí mímọ́ Ọlọ́run Holy Spirit tó wà pẹ̀lú ẹ̀, ó sì ń wa mọ́tò ní ọwọ́ alẹ́, ó sì wá jẹ́ ojú pópó tó ṣe pé lápá ọ̀tún igbó, lápá àlàáfíà igbó, ibi tó ń lọ náà àárín títì tó wà ní ẹ̀gbẹ́ kìíní ẹ̀gbẹ́ kejì igbó ló ti ń wa mọ́tò lọ. Olùṣọ́ àgùntàn pásítọ̀ tí a sọ yìí, ẹ mọ̀ pé kinní kan ó wọ́pọ̀ láàrin àwọn olùṣọ́ àgùntàn. Láàrin ìṣẹ́jú kan sí méjì, wọ́n á gbàdúrà.
2: Bẹ́ẹ̀ni, bí àdúrà
1: tó bá tún bù ṣe gàdà, tó tún bù ṣe gèdè, wọ́n á tún gbàdúrà.
2: Ọ̀rọ̀ bí àdúrà bí àdúrà.
1: Ṣé mọ̀ wípé àdúrà gbígbà yẹn ó ṣe pàtàkì? Ni arákùnrin yìí olùṣọ́ àgùntàn ló bá ń wa mọ́tò ayọ́kẹ́lẹ́ rẹ̀ lọ lójúgbó tó ṣe pé lápá ọ̀tún lápá àlàáfíà igbó wà níbẹ̀, ojú títì ló dẹ̀ wà tí ń wa mọ́tò rẹ̀ lọ. Ṣẹ́dẹ̀mọ̀ irú àwọn bàbá Ìbàdàn tí wọ́n ní ìrírí nínú mọ́tò wíwà gan, wọ́n máa mọ ìdí tó fi jẹ́ pé tá a bá ń la títì tó wà ní agbede méjì igbó lọ́tún
3: igbó lọ́sì,
1: ṣé ó yẹ kéèyàn sáré ni àbí kó rọra máa rìn?
2: Ìyẹn gbọ́dọ̀ jara mọ́ o. Ó gbọ́dọ̀ jara mọ́ rìn.
1: Rí bí nǹkan ṣe rí ní ìsìn yìí.
2: Kò ṣeé dúró wò
1: ó. Àfi kọ́lọ́run kó ṣàánú wa nílùú yìí o.
2: Yàn máa ra aṣọ ṣùgbọ́n èèyàn jara mọ́.
1: Torí nǹkan míì téèyàn ti ẹ̀ lérò. Ọkọ̀ bọ́ọ̀sì ńlá tó kó àwọn èrò sínú mọ́tò táwọn kan sì wà dúró sẹ́gbẹ̀ẹ́ gbó tí wọ́n ń yìnbọn lù wọ́n.
2: Bẹ́ẹ̀ni tọyún
1: olú ti pọ̀
2: ju lọ́pọ̀ ju.
1: Mọ́tò tó rìn lọ ní títì.
2: Láti inú igbó wọn ó ti yìnbọn fún awakọ̀.
1: Wọ́n wá yìnbọn sí láti inú igbó. Ọlọ́run kó la Nàìjíríà kọjá o. Olùṣọ́ àgùntàn pásítọ̀ tá a sọ yìí, bó ṣe wá ń lọ bó ṣe wá ń lọ lọ́wọ́ alẹ́ ni. Ṣé mo rántí sọ wípé ó ń lọ síbi ètò ìṣọ́ òru night vigil ló ń lọ fún
2: wájọ́ wa alẹ́.
1: Bó ṣe wá ń lọ bó ṣe wá ń lọ ló bá tẹ tọ́tù mọ́tò nìyẹn bá ṣe ṣì ni mọ́tò bá dúró. Benny, you shall go to Pastor Bressy, you know, pe kini batun shele si moto yi. Moto ti o se pe mo se se gba lodo awon mechanic atoko se ti won ti yewo lotun yewo losi
2: ta dojugbo to mo na
1: lo to je pe ojugbo wa ni ru idaduro bayi wa sele daju daju ise isu ni o kolohun ko ya wa ya sitani eni eko eni igbe se mo awon to ba je oluso agutan atawon baba wa chief imam Imam Ratibi Mukadam won kin fi adura sere
2: beni
1: ah ninu moto yen ni baba oluṣagu don ti n gbadura oluwa mo mo pe o ni idi ti moto yi fi da mi duro ṣugbọn ohun gbogbo lele se ohun gbogbo lele se ohun gbogbo lele se olorun aye raye kaka ko bara je o tun fi okan ba olorun re soro pe ohun ko ohun ti ba fa idiwo yi oluwa
3: omo
1: ran mi lowo yo mi kuro ninu idiwo to sele yi o si wa ninu moto bo si wa ninu moto yen lo ba wo apa otun ninu gbo ni apa otun o wa ri pe oye ina o lagbo lato kan pe daju daju awon kankan se nkankan nibe ni
2: oye na ti sapejuwe
1: be ni ni oluṣagutan yo ba kuro nu moto ayokele ti mo so pe o da duro aisedede kan ti sele ninu moto ti o je ki moto rin mo sugbon ko fi gbogbo ko baraje ko ti e ri yen ro bi pe o ni nkankan ti olorun to fe se lori idaduro yi eyin na ti en gbo wa te wa nu ile ti e ba ni ero rere lati lo si ibi kan ti idiwo ba de o le je pe o ni nkan kan ti olorun fe mu jade ninu idaduro beyin ibi ti won lo gan niyan
2: gege bi
1: nigba to ya o sare ina to lagbo baba yi ba o ba kuro ninu moto
2: n to pase ina yi lo
1: o wa to pase ina o si ri pe jina sugbon o wa n gbo gbogbo oro ti won so lati be kete kete ase enikan ni won pari ise le lori lowo ta ba ni won pari ise le lori won fe ba ogo aye eniyan je ni ibikibi te ba wa 1336 splash 105.5 fm lori eto ta pe ni agbo fe special bi olorun se nje olorun ti o si ni ye je olorun a gbadura fun yin pe ogo yin koni rakoro
2: ami o
1: ogo aye yin koni di otubante
2: ami o iseda wa ma gbabo di
1: ogo aye yin ati tiwa na o ma tan
2: ami ka bo wa do
1: olorun be lo se ma ri abe ni lori koni le ri wa be lori
2: ami o ka ma gborun wa
1: ada wahala sile lorun koni le ri wahala da si wa lorun o won ni fini lagaladi e ti gbe mo bo wale bowo ba lo senu ipada abo dodan ni gbogbo orin ajo te ba fe lo e ni lo alo de o
2: ami o eni ti je ti jona ko ni ko nuno ti a o
1: awon isubeleke to wa ni gboro won o ni le doju ko yin
2: ami o
1: olorun yo gbagbara lowo o
2: ami oro jade ase ara mu
1: bo se ma ri niyan
2: be ni yo ri
1: nigbati oluṣagutan tan soro re yi baba pastor wa ni siwaju die o wa ri wipe won gbe photo nla to je ti enikan won gbe siwaju eyan le ro pe boya won gbadura fun onitohun ni ase won fi n gegun ni
2: won pari ise le lori
1: olorun nu anu e ko ni je ki enikeni ta binu obirin ko ba ogo wa je
3: amen
1: lagba lowo olorun ogo ta fi jiyan laye yi ko ni baje lagba lowo olorun be lo se ma ri ngba to wa sumo ibi ti oye ina to ti la lo kan lapa otun o wa sa rora n lo lo wa ngbo bi to ti wa de bi ti oro yen to ti n jade kete kete si leti ase won fe ni yen gegun ni won fi n gegun gan epe epe nla na so pe kini kan bo ba ti eyan pe wa se kini kan e wo ori radio la wa e wa bi mi pe ki lo wa sele won wa gbe aworan eni ti won fi ngegun si bi waju won gegun gegun sepe sepe sepe ngba to te won lorun no ba lo bi oluṣagu ton se ri wi pe won tuka o ya fi a egbe rin lo si ibi egbe egbo o ba lo wonu moto pada o si ti roll up gbogbo windscreen ni moto tele tele ko se nto le mo pe boya enikan wa nbe awon de gba ona mi koja won ti e debi ti won park moto si sewari bi won se lo ton be ni emi olorun lo ba ko si oluṣagu ton tin be no moto won ni
2: igbese lati wa
1: o wa ni o ni idi pataki ti mo fi fe ki idaduro de ba moto ayokele re ise ohun lo ti wa si sile bayi
2: oyanju e
1: o wa pada lo sibi ti awon kan ti kuro laipe yi tori iwo ni mo fi se oni sababi ti ale oruko ti won pe eni ti won fi ngegun kini won se pe na o won pe eni yen ni marogolo
2: oruko
1: buruku ko ni je ti wa ko ni je ti eyin na e kaluku wa lo ma rogolo laye yi lagba lowo olodun be lo se ma ri olodun wa ko si wi pe gbogbo egun gbogbo epe ko ma yi si adura fun eni yen ma rogolo no ba bere si ni yi pada si wa rogolo nile aye re oni boha oni bo sowo olowo wa sorire wa jeyan laye gbogbo okuta idena ti nbe niwaju re olohun oba a bi gbogbo won danu won bere adura
2: lati ri awon egun
1: nigbati oluṣagu tan yin ma gbadura tan ogun ti bo e wa ni kilo sele o wa pada sinu moto ogan die nigbati o ti je pe o ti han si ohun na pe olohun lo fi ise ran ohun o si ti je ise na o ti so egun ati epe o ti yi pada si adura lo ba fi kokoro senu moto tayan yin moto ba da lo seri nkan ta fe mu jade mo se fe ki baba badan soro ko ti kin to lo sodo abiola adekanbi ohun gan to je nkan pataki to ye ka fi so wa alaafia ta gbodo fi jeun ina ni pe olorun lo ni wa
2: be ni
1: olorun lo ran wa nise tọlọrun ba si fe lo wa fun ise kan oni lati je ki nkan kan dawo duro
2: be ni
1: iyan gan lo je ki moto mona lo ki oluṣagu tan ko le ba araye se ise ti olorun fe ko se baba badan ki le rese
2: ni pe ati ko pe gbogbo igba ti a fe ki kadara bu abi nkan aburu osele siru eni be eni kan lọlọrun fi sababi lati yi igba otun pada fun eni ti bi
1: yen aye sababi
2: lo ni sababi e aye ti se ta lati fogo re lari
1: awon ota ogo won ti fe tuka won ti lo
2: lowo kan
1: ki olorun ti wa so pe o ya pada lo sibe gbogbo egun ati epe yi pada si ibukun
2: be ni
1: ki o ni si tele idari olorun o de se be
2: iyan tumo si pe gbogbo wa lo nbode
1: lakotan lakotan on ta fe mu jade lele gbogbo ẹni tó ní àǹfààní láti máa tẹ́tí sí wa ní ìpele òkò tó ìfẹ́ yìí láìmọ ọjọ́ orí yín ẹ máa rógolo ògo tí ọlọ́run dá mọ́ yín látìgbà tó ti ṣẹ̀dá yín ẹ máa rí ògolo pẹ́pẹ́pẹ́pẹ́ gbogbo ìkọ̀sẹ̀ tó wà lójú ọ̀nà àmúṣe ògo yín olúwa mú kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí àwa náà ka súnmọ́ lọ́rùn dáadáa torí ilé ayé tá a wà yìí ó peléke
2: ẹni ọbọ lọ́run dúró ní jogún òfo
1: ẹ jẹ́ ka súnmọ́ lọ́rùn o nígbà yóò wà wá tá a bá jẹ́ òjíṣẹ́ ọlọ́run chief imam imam ratibi ìgbàkigbà tẹ́ ẹ lérò lọ́lọ́run lè gbéṣẹ́ lé yín lọ́wọ́ ẹ sì gbúdọ̀ rojú àdúrà wa gbà o kálukú wa rògo wa lo abanilógo jẹ́ kò ní lè ba ogo tiwa jẹ́ o
2: kò jẹ́
1: bó ti jẹ́ abiola adekanbi kí lórí musa wà láàfin àánú ilé ìkó tó di pa máa lọ sí ẹka polú ọjà ní ìṣẹ́jú àyá.
3: nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé bíbélì sọ pé òun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún
1: rere
3: fún àwọn tó fẹ́ ti olúwa. So mo fẹ́ sọ fún àwọn ará ilé ipe ko no matter what on ti yan ba pass
1: ko se re bo ti ko le ri bo ti ko le ri
3: ti nkan kan ba nsele je ka duro ni 5 minutes ka wo pe ah ki lo se nkan to nsele yi to to ba ye pe pastor yin o duro to ko ni tu wa miss lati tu moto yen se a ko ma lo nkan mo fe je ko ri
1: sori ifarabale ti won so yen o ma fi aye sile fun imisi imisi olorun ta mo si inspiration abi okula kai eje lo se eka ipolowo oja nigbati aba pada de e tun gbo wirin lenu wa e se ti en gbo wa
0: Flash FM 105.5
4: Gbogbo ojo ni ibere otun lati sagbogbo ipa re loju opopuna sagbogbo ipa re lenu ise koda sagbogbo ipa re laarin awon ti e bo se ile ijo sagbogbo ipa re labe bo ti lu kori ibi to ba le la nba kikanju o sese nilo lati ma gba ase lati gbe igbe aye to nitumo iwo gangan la firan gbe igbe aye to nitumo live it 100 mtn
5: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.

ní tìbúrò orílẹ̀-èdè Nàìjíríà. Ó lé ní ẹgbẹ̀ta agbègbè tí MTN Foundation ti dé níbẹ̀ kẹwọn pẹ̀lú ètò ìdàgbàsókè àwùjọ. Kí ni a lè jọ ṣe pọ̀? Ọ̀pọ̀lọpọ̀ agbègbè ni owó jẹ́ ètò ìlera tó kújú owó àti ìdásílẹ̀ ibùdó àyẹ̀wò ara ti wà nípasẹ̀ ètò yìí. Ǹjẹ́ o jẹ́ mọ̀ bóyá agbègbè rẹ ló kàn láti jàǹfààní yìí? Fi orúkọ ibùdó

0: MTN sọwọ́ sí 421 ìforúkọsílẹ̀ àwásópin ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún yìí MTN.
1: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
2: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
3: Àjábalà tó jẹ́ kí n máa bòrí yàrá ẹ̀.
2: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí Valentine cashport, Easter cashport tó tún yàtọ̀ sí Workers Day cashport, ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídìẹ́ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Owó ni Monday mi wá bá.
5: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdú kan àti iyọ̀.
6: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
7: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forí rù rẹ̀ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ ₦500 péré, adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
8: Origin tá a ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí lódiwọ̀n 330ml tí owó rẹ̀ ò sì ju ₦500 lọ. Àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tíì pé ọdún méjìdínlógún o. Ẹmu tí ni wọ́n.
9: Flash FM 105.5.

0: he did, yeah. Hey, hey. Ato ti de la lei. Inye lo bi eto yin eto wa idan. Idan gagale lei to yato si dokidan. Iroyin re de ga yala ko tun ni. Ele ta pi amo si kan ni omo luare. Splash 105.5. Ele to kale sinu ogbale funfun bala o lagbegbe fe lele ni le Ibadan. Idan ni. Atun ti de fun igbadun eyin ti ajake jado li agbala aye. Boso alayede lo ma jeke lanfani ati je pe ke gbo wa daada lapa abeyen Obasa. O duro ti Arsenal pe Arsenal eleyi. Ka ri nkan je. Arsenal o si gbada. Arsenal o pada ri nkan je na. Boso alayede nu. A pa ro wa fun titi ase wa ase fun titi pe eyo kan ta san fe gba igi se pe won o gba eyo kan nu ti yin won gbe fasna oto ni oni anise ka je to da lobe asiko ti gbogbo eyin asna o ru leleyi latori DJ Y asiso wule ni di ko ru nti ete asiso wule ti ru ti pe ti pe na tele kiyan to wa ni ki ru asiso asisa ademola ko tun ru bayi won o wule ni lo ko ru tele iru to bi na ni isin to bi sport bank asiko to no ru lo wa yi in fasta in gbasna pamo lati joy ko je ga mo personal won ngba ta sin awo final champions league igba na ni to bi wa nbinu in wu bayi pe up gunners lot of gunners as Arsenal ni e wa ngbe pamo iba ti duro de kan gba champions league na ko to tura re lati ri personal won oga wa tun di olawo lolotu eto Alex Ferguson ti jani oloko dada loko mi oloko ele to ndada royin re daraja lori afefe lede yoruba ti anti the sport actor actually to wa active e wo wa ni ikani banidore ti lese wa mi Facebook splash 105.5 Ibadan interview wa nu ke tumo lanfani lati mo baba e ba wa share go lover. Eja bere ni to ni se pelu orilede wa Nigeria sugbon ka to bere ni to ni se pelu Naija aba so nipa ti cashier a tun yi ko to lale fe ti o gbope ope cashier owo ta tun lafani ati yi lale 25,000 se mo gbe mo ja o tan pe owo ta npin lojojumo o tun ti fo soke si o papa julo lori si dan gangan mo gbagbe pe ju 24 ojo kerin le logun tin bo yi iyen ninu osu ta wa yi media cashport la pe awon eyan o tun gbenu si sekedu gbe million iyen o de friday cashport lowo ko de winni ojojumo lowo o olo tin play cash e lati jo yi o so ti gbianju ti alebi e gbianju tale alo ti gbianju tale ni o ti gbenu si cash e o ti je cash e o ba ti te code yin *347*1004 o fi ashes leyin bo ba ti dai code yen won ti mo bi o pe ikanni wo lo fe play cash e si o mu splash fm to ba ti mu splash fm ti badan o ti set tan yan yan nu iyun wa tu bi o lere pe o da na o tikẹti melo lo fe ja o marun ni o mewa ni o tun fi da won lohun leyin eyi won tun bi o pe ilana wo lo fe fi sanwo se ussd code ni abi bank transfer i to ba ti rorun fun won nu mejeji lo mu won send account number si o account number ta ba send si o yi o lo send owo tikẹti to ba mu si o ti gbenu sinu bi nkan se rinu *347*1004# Eja lanfani ati bere ni to ni se pelu orilede wa Nigeria. Saaju ifigabaga olore sore to ma lanfani ati waye laarin iko ti Super Eagles to orilede wa Nigeria. Ati ko ti orilede ti Poland, Kevin Bassi, o ti darapo mo woni buba igbaradi bayi oni bi ti e pago si ni Warsaw ni orilede Poland. Yeah, o ti darapo mo bayi. Le to tumo si pe well leyin gba to n darapo mo won tan awon agba bolu ti nbe nbe bayi won lo bi won ti pe ogun bayi ifigabaga ti o mo lanfani iyen lati waye ìyẹn lọ́jọ́ rí ọjọ́ Wednesday láago mẹ́jọ kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gẹ́gẹ́ bí n ti ń tẹ̀ á lọ́wọ́ nù tí wọ́n bá padà yẹ àkókò tí figagbága wọn mọ̀ wáyé 25,000 ń bẹ́ẹ̀lẹ̀ lórí ti káàṣì lálẹ́ yìí ìwọ ló kàn o wọ́n fi gbàlà rẹ dọ́là o *347*1004# bákan náà bàbá sọ nípa ti ìdíje ti federation cup eléyìí tó ti dé ìpele eléyìí tó lápẹrẹ báyìí ó ti sẹ́ẹ̀tì tán yányán ìpele ẹlẹ́nu 16 round of 16 ó ti sẹ́ẹ̀tì tán yányán o wọ́n ti yí wọn lóra wọn bí wọ́n ṣe mọ́ kojú ara wọn ta bá ń sọ nípa ìdíje ti federation cup ẹ mọ́ gbàgbé pé ẹ ń bá láǹfààní àti gba ìdíje yìí òun ni yóò mọ̀ sí kejì ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti 3sc yóò mọ̀ sí kejì 3sc nínú ìdíje ti caf confederation cup tó bá di sáà tí ń bọ̀ sokoto united òun àti adamawa united ni àwọn ni wọ́n jọ mọ́ láǹfààní ìyẹn láti jọ kojú ara wọn òpin ọ̀sẹ̀ yìí ni yóò mọ̀ láǹfààní àti wáyé o òpin ọ̀sẹ̀ tá à ń lò lọ́wọ́ yìí òní ò mọ láǹfààní àti wáyé bendé insurance òun àti air canemy warriors ni kada warriors òun àti wiki torres ó jọmọ kópa bákan náà bida lions òun àti flight fc rivers united òun àti gẹgẹ agbábọ́ọ̀lù ti kwara united ni plateau united òun àti fc basira ó jọmọ kojú ara wọn ìkòròdú sire òun àti èyí ń bá international ti lo aba sunshine stars òun àti gbẹgbẹ agbábọ́ọ̀lù ti bara fc bí nǹkan ṣe lọ́nu tá a bá sọ nípa ìdíje ti president federation cup láti bẹ̀ ká sún wọ́ wájú ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ 1b facebook splash 105.5 ìbàdàn àbí tiktok àti sìjáni olókòdáná sport actor kì í mọ láǹfààní àti kí ọlọ́jọ́ bí èní ọ̀gá mi dáadáa bá mi alhaji abidin ọláwálé hamzat the top striker àtàmátàsí tó gá yàtà lórí afẹ́fẹ́ nù bàbá mo fẹ́ ni mo sí fìlà mo ti gbà pé wọn ò lẹ̀ dé fìlà tẹ́lẹ̀ happy birthday to you bá mi ìgbà ọdún ọjọ́ kan ni o ẹ gùn lẹ́mìí ẹ̀ ní kánjúkú bàbá ẹ ti gánú ayé bàbá ẹ̀ ní dúró lójú kan ẹ̀ ní padà sẹ́yìn ẹ mọ̀ ga lọ ni kò wá síbi tẹ́ ẹ fẹ́ ga dé àwọn ọmọ yín wọ́n ó tún ga ju wọ́n ó ga jù yín lọ lógun ọlọ́run bí nǹkan ṣe rí nu bàbá kẹ́ ẹ pẹ́ o mo ṣe ládùúrà fún yín pé ẹ̀ ní kánjúkú lágbára ọlọ́run ẹ̀ ní mọ̀nira lógun ọlọ́run kò yí sí o kí àkùkọ ńlá àkùkọ tó tóbi dáadáa kò wá tún wá fẹ́ kí àwọn àṣẹ́sìn àkùkọ kan máa kọ kò yí sí o ọ̀pọ̀lọpọ̀ àkùkọ wọ́n ti rí àṣẹ́sìn àkùkọ wọ́n ti rí káfà dànù pé níbo mò ń kọ lọ ìwọ náà tún fẹ́ máa kọ níbo ọlọ́run àbó fẹ́ kọ́ títọ́ ṣáìka ò rí bẹ́ẹ̀ bẹ́yìn náà bá wo kọjá kán mọ̀ dáadáa bí kọjá kán mọ̀ bá a ṣe fẹ̀ lójú tó òun àkàn fẹ̀ lójú lásán ìtọ́gà wá ń ṣe ó fi lé a lọ́wọ́ débi pé ọ̀gá wà ń lé ọ̀gá ò sí ń lé kò sí ẹni tí ò bóúnjẹ fẹ́gbẹ́ tí ò gbàwó bọ̀ bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn bàbá adúpẹ́ lọ́wọ́ yín ìkọjẹ́ kán mọ̀ wọ́n ní báwọn dúpẹ́ lọ́wọ́ yín o léètèmi náà tí mo wà ń bẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín lápapọ̀ bàbá ẹ̀ ní kánjúkú lógo ọlọ́run ẹ já tẹ̀sọ́wọ́ iwájú mo já ọtọ́gbè nípẹ́ yí kò tó ti káàṣì ẹ̀ ogo no go camp 25 ń bẹ lálẹ́ yìí *347*1004# kóòdù yẹn nìyẹn bó bá ti tẹ̀ sí báyìí wọ́n bí ọ pé kánì wo ló fẹ́ play káàṣì ẹ̀ sí home splash fm ìbàdàn lẹ́yìn èyí wọ́n bí ọ pé tíkẹ́ẹ̀tì mélòó mẹ́wàá ni o mẹ́ẹ̀ẹ́dógún ni o mú yun náà wọ́n á ní wọ́n á send the account number sí ọ. Account number tó bá send sí ọ yìí, ibẹ̀ ló send owó tíkẹ́ẹ̀tì sí, o ti play card sí ẹnu. Wọ́n ò ní pẹ́ yí koto mọ́ o, wọ́n ò ní pẹ́ yí koto mọ́. Olóò tí ń play card sí ẹ ti pẹ́ àbí? Ìjẹ́ tó alẹ́ làwẹ̀ àti jẹ́ card sí ẹ lálẹ́ ó sì mo já o tán nù expo ni mo fún ọ o. Ẹ já tẹ̀sọ́wọ́ iwájú. Ẹjẹ́ àgbà orílẹ̀-èdè ti Spain wọlé. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Benfica. Àwọn àti olùkọ́nikọ́ ti Fulham. Ní tó kó wọn Sùdínsà tó tẹnubodè Marco Silva. Wọ́n ti jọ sọ gbogbo ẹ̀ papọ̀ o. Láti jẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni wọn. Ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún. Wọ́n ti ń sọ tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ pé tí olùkọ́ni ó ṣe Mourinho bó bá ilé lọ. Sínú kẹgí agbábọ́ọ̀lù ti Real Madrid olùkọ́ni Marco Silva làwọn ó gbé. Tí ń tẹ̀mí lọ́wọ́ ni pé ó ti balẹ̀ sí Portugal báyìí lójúpọ̀nà láti tẹ́wọ́ gbaṣẹ́ ikọ̀ ti Benfica. Bó tiẹ̀ ṣe pé ikọ̀ ti Madrid ń tiẹ̀ iṣẹ́ olùkọ́ni ó ṣe Mourinho kò tí ì di ọ̀fíṣíà o. Kì í di ọ̀fíṣíà o torí pé gbogbo ẹ̀ ó sì wà ní ibi tí wọ́n fi kọ́ sí. Kódà gan nípa ti Ibrahima Konate agbábọ́ọ̀lù ikọ̀ ti Liverpool lọ́wọ́ ẹ̀yìn tí wọ́n tó ń jáde pé ó ti gbà láti darapọ̀ mọ́ Madrid lórí ti Personal Times láde wọn lọ́fẹ̀ẹ́. Wọ́n ṣàfi gbogbo ẹ̀kọ́ báyìí pé ẹjẹ́ á yanjú ètò ìdìbò sí ipò ààrẹ nù kẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid náà. Bẹ́ẹ̀ bá ti wá yanjú ẹ̀ tán tó ọjọ́ keje oṣù tá a wà yìí náà wọ́n yanjú gbogbo ẹ̀. Ẹni tó bá wọlé Erico ti Erike Perez eléyìí tó fẹ́ bá Florentino Perez ná tán bí owó. Bó bá lọ padà wọlé gẹ́gẹ́ bí president ó ṣeéṣe kó jẹ́ pé olùkọ́ni ó ṣe Mourinho ní padà níṣẹ́ lọ́wọ́. Benfica ò ní ṣe padà sí. Inú kan ti Madrid náà wọ́n tún ti ní kó mọ̀ bá tiẹ̀ lọ. Bí nǹkan ṣe rí nù bákan náà ti Ibrahima Konate náà. Àwọn gbogbo ẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀ kan lẹ́yìn ètò ìdìbò òun náà ni wọ́n mọ yanjú gbogbo ẹ̀ bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn. Gbọ́bí dáadáa ìjọba àtàló Ala Madrid bàmí kò ní bàjẹ́ kò ní fẹ́ bàjẹ́. Bákan náà ẹni ọlọ́run mọ̀ lórí orílẹ̀-èdè sí USA ní Chicago ní Illinois. Bàbá bí bàbá bá tún ṣe dáadáa fún adán bàbá ò ní ẹ mọ̀ dá ọkọ mi o ẹ mọ̀ dá ọkọ mi ẹ kàn mọ̀ ṣàdúrà fún mi ni mo máa ń gbádùn ètò yín yẹn. Ìdán gangan yẹn àwọn ò lè má gbọ́ àwọn ò lè má gbọ́ gbogbo gbà bàbá dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run bá wa ṣe dáadáa fẹ́yìn náà ju bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa fún wa lọ. Ẹ sì ń ṣe dáadáa sí a ọlọ́run ṣe dáadáa sẹ́yìn náà. Bàbá ẹ jẹ́ adákọ́yìn bàbá ni ẹ filẹ̀ ẹ sáà mọ ṣàdúrà fún mi. Bàbá ojú òní tì yín lágbára ọlọ́run. Nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid náà mo sì wà. Ẹ̀yìn ti Chelsea táwọn alákòóso yín sọ pé ìwọ tó bá fẹ́ gbé Enzo Fernandez o £129 million àbí wọn kinní kan wọn pè é. Wọ́n ti ní Madrid ti sọ fáwọn alákòóso kan Chelsea pé bóyá ni ẹ lè rí agbábọ́ọ̀lù yìí ta o torí pé àwa ò ní £120 tá a lè kó lẹ̀. Ṣùgbọ́n ọ̀nà kan wà tá a lè dá sí ọgbọ́n kan wà tá a lè dá láti gbé Enzo Fernandez kúrò ní kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea. Ìwé ọgbọ́n wo Madrid làwọn fẹ́ dá pé bóyá kí Chelsea kí wọ́n nà ka sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn bí wọ́n bá rí agbábọ́ọ̀lù tí àwọn lè yọ̀ǹda kí sí ogun agbábọ́ọ̀lù náà wọ́n lè nà ka sí o. Wọ́n bá nà ka sagbábọ́ọ̀lù táwọn ò lè yọ̀ǹda àwọn ó sọ fún wọn pé ẹ mọ̀ lọ nà ka sírú àwọn fìní àwọn kílé Mbappé àwọn Fede Valverde o. Àwọn adagula kò sí fún títà o. Bẹ́ẹ̀ bá rí agbábọ́ọ̀lù míì tó bá wun àwa náà láti yọ̀ǹda tá a lè fowó kún láti fi gbé Enzo Fernandez £120 million tẹ́ wí yìí. Madrid ò ní owó tó bẹ̀ láti san fún Enzo Fernandez o. Kì í ṣe Enzo Fernandez nìkan làwọn fẹ́ gbé tó bá dòpin sá o. Àwọn tó fẹ́ gbé agbábọ́ọ̀lù míì. Bákan náà nípa ti agbábọọlu ti ikọ ẹgbẹ agbábọọlu ti Inter Milan lọwọ ẹyin lapa ọtun ta ba so nipa Denzel Dumfries agbábọọlu fi ikọ ti orilede ti Netherlands Madrid tun wa lori agbábọọlu yi na sugbọ owo ti e opo fun gbogbo en ba fe gbe Denzel Dumfries ko nu kẹgbẹ agbábọọlu ti Inter Milan 20 million pere ni be loju we ti e ohun la kọle Inter o le taleye to ba wu won tan ba ti ri pẹgbẹ agbábọọlu to ba ti ko 20 million euro wa o ti set tan yanyanu *347*1004# code cash yenu ba ti te code un ba won to se ndara po mo wa ka won na le gbo ilana tin be nbe to ba ti te code yen nisin into ku ti won bi o ni pe ikanni wo lo fe play cash e si omo splash fm alakoko nu elekeji won bi o pe ticket belo mewa ni o medogun ni o o muyun na wa ni wa send account number si o account number tan ba send si o yi on lo send iye ticket de owo ticket to ba mu ba se mewa ni o ti mo ki 5000 nu 500 e ticket kan o ti lo fanu o ti play ka se e je ka se abi ale la won mo ja otan ni un mo fun ori expo igba tan ba so nti o jade nu exam fun yan ni pe e lo ka bi to tun wa pada jade o ti yo wa won mo je fi gbo enu soro fun o e je ate so wo waju iko ti Barcelona ni Magbena awon oni fi le lade won alaya lo fun gbogbo awon iko ti o tin kan sa won pe omo yi o ri ball gba dada lodo yin em je o mo bo lodo ti a a ni keta fun aiko fun ani ade won alaya lo won ni ko jo lake ko jo loko awon o le fi le lade won alaya lo o da na awon to a binu tan awon fe fese re loju o da bi gba to je pe odun ti o po loju iwe Magbena yen lo fun yin ni confidence awon fe fese re loju so go ju be lo e ti da nkan kan mo Magbena isin le gba lade won alaya lo nisin ti o pare ade won alaya lo teni o da na e tun fe gbe tan ko saaye nbe ikọ gbe agbábọọlu ti Barcelona iyi ti won so fun ikọ Manchester United yi awon alakoso ko mayu won si fele won fele ma sunkun ki lo fe fa ikun ba awon alakoso gbe agbábọọlu ti Manchester United o na ni wipe agbábọọlu won to wa lade won alaya lo nu ko Barcelona ta ba so nipa Marcus Rashford e mo gbagbe pe njo kini ana ti ko gbe agbábọọlu ti Barcelona ti won fe gbe ni ade won alaya lo adehun ti won se fun iko Manchester United ni pe ngba ti o ba fi di inu osu keta odun ta wa yi awon o ti mo boya won gbe tan boya won o ni gbe tan osu keta lo iko Manu wa so fun won pe awon fun won ni gbedeke ojo kedogun osu kefa ti won ba fi le gbe sanwo Marcus Rashford £26 million kon da pada iko Barcelona tun wa fun won pe o da na e fun ani adehun alaya lo sa kan si to ba di saa ti nbo lopin saa ti nbo a fun yin lowo Manu ni nibo eyin to pe gba wa tele ni se ta ba fe ta Marcus Rashford tele se £26 million lata e ti fi nkan bu awon loju ka awon to gba si yin lenu pe £26 million 26 ohun e tun wa rowo ko le iko gbe agbábọọlu Barcelona yin tan so bayi ni pe awon san owo to po ju lori Marcus Rashford awon o le san ju £13 million lo pe awon san to po ju nu tori pe awon fe gbe awon agbábọọlu kankan o iko Manu wa so pe eyin ele lo lo eyin ko le gbe Anthony Gordon ni won ni a awa la gbe e si leyin e le san ju £13 million lo bo wa le se ri ti Anthony Gordon yen ti e a san die lo bade odun meje la won fi san kii se be ba gbo 80 million awon o so le kan na o £13 million la won le san owo to po ju fun Marcus Rashford ba won alakoso ko Manu bi won se bu ekunnu pe Barcelona e se pada tan awon je edogbogbo omo lowo awon eya omo lo elu omo tan e fe domo pada ko da bayi Olorun o ba yin yanju e awon ti a ni Facebook Obakoya Ismail Wahab Jalil Soliu Timileyin o Barcelona duro dola Taiwo lati bolu aji Jacob Akin Adekunle Elepo Taufik Adewale Emmanuel up Liverpool. Baby Leke Ayomi de Obasa. Oyela King Dawood Akanmu Kola Wole Rocky Budan Bembe. Ola Mickey Omo Bile. Olofa Van Dijk lati abi apata. Kodue Oke ni Facebook Idris Abidemi Obasa. Julian Alvarez in tie. Julian Alvarez Barcelona TV. What is your avikun owo ti won san pe 120 million la won le san ki se 120 million pounds o 120 million euro na la won le san owo to poju nu iko ti Atletico n bere pe 150 ni ele in to je kokonu lori ti Julian Alvarez Kemi Ogunsanya Yusuf Adigun Sunday Samuel Adeniyi Paul Ogunremi na Benvin Facebook Oladele Taiwo Jetola Olaide Ola Olanase Ogunyemi Savio Soji awon ti an Facebook nu Alabi Abosede Adelakun Said Up My You awon ti an Facebook nu Abila won Oluaseun Adewoyin Adeniyi won je ko to ti ka se laipe yi o o ku bi iseju bi meji bayi ka yi ko to ti ka se fe ti o gbo pe be ti o gbo pe Hey, 25,000 ni. O ti yato si ti tele. O ti ade ni ranje lili nan bembe. Bayon le a kin kumi. La ti benyen eji ason wo waju. Okpe ye mi raji. O malara. Yako ma biki loko. A won ti an Facebook no. Mga jo bay di. Wakati meji di la adota 48 hours. Agba bolu. Fun yin ko ti Atalanta to jomo bi orile de Brazil baba so nipa Ederson agba ball lowo arin gbogbo ni man yo complete di yen tan yanyan tori o ba pada yipo ni o tori transfer news abi ku so logun de kini o le ti ma ri news kan pe gbogbo ti yanju tan yanyan nisin ki iko yen tun ni iko to fe tomo ni o da na awon o ta ni eyi ta won fe ta mo tele awon ti ran ti pe iko ta won ti gbe I won't for one is a long clause. Pay egba owo ngba won fe ta fa won won fi be pe dawon ba fe pada ta lojo waju awon ba won mu kan nu owo awon o ta mo o eyan ba tu bo sori eto njo keja bi boya le pe nti mo so fun yin tele tele ko ri be mo awon ya mo wo yan pe se be yi le so pa ati fe gbe awon lolo fe gbe agba bolu to je pe lowo kan ta won se gbo pe awon fe gbe lagbaja okan won ti wa nbe Liverpool oro ti wopo laarin awon ati oluko ni ko ti Bournemouth oluko ni Andoni Iraola ade won odun meji na ni oko towo bo na ninu kegbe agbabolu ti Liverpool nu aji ko to ti ka se nisin star 347 star 1004 hash star 347 star 1004 hash lo ba ti te code yen bayi won bi o pe ikani wo lo fe play si almost splash FM leyin eyi wo bi o pe ticket mi lo boya mewa ni o boya medogun ni o muyun leyin yen o send aka number si e aka number tan ba send si yin ohun o le sa owo cash si o ti set tan yanyan nu ati gbenu sinu eje ates owo waju igbegi agba bolu ti Chelsea ti kede ye ti an fe ta ma kukurela o won ni wo to ba ni owo tin lo bi 70 million euro lowo wa mu ma kukurela ko nu kegi agba bolu ti Chelsea ma kukurela ti so fo eyan tele pe ohun pada lo le ile koko n ta gbe ohun pada lo so rile de Spain awon alakoso ko Chelsea ti ni iwo to ba ti ni owo tin lo bi 70 million euro lori ti ma kukurela wa mu ko nu kegi agba bolu ti Chelsea iti ati alo ba ni pe awon alagoso ko Chelsea ti wa jo di mo pe ti kukuru aba bi kukuru ku abi o ba ile ku onu ko ti Chelsea a je wi pe agba bolu fun iko ti Juventus baba nso nipa Andrea Cambiazo ele ti ko ti Juventus gbe ku onu ko gbe agba bolu ti Genoa lodun 2022 owo tin lo bi 15 million o ni kegbe agba bolu ti Juventus san fun iko ti Genoa lodun na lohun sugbon iko Genoa fe ta ju be lo Juventus wa ni e je gba 15 million ṣùgbọ́n a fún yín láǹfààní kan lọ́jọ́ iwájú tá a bá fẹ́ padà ta gbá bọ́ọ̀lù ẹ gba ìdá mẹ́ẹ̀ẹ́dógún 15% nínú owó tá a bá fẹ́ fi ta gbá bọ́ọ̀lù yìí àǹfààní fún ikọ̀ ti jìnnú àti ta ọmọ fún Juventus nù agbábọ́ọ̀lù tá à ń sọ nípa rẹ̀ yìí o lè gba owó ẹ̀yìn ní apá àlàáfíà ayé máa kokoro o lè gbá bẹ̀ dáadáa o lè gba agbábọ́ọ̀lù o lè gba ọwọ́ ẹ̀yìn gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù lọ́wọ́ ọ̀tún ayé Reece James o lè gbá bẹ̀ náà dáadáa o lè play gẹ́gẹ́ bí wing back náà lápá ẹ̀gbẹ́ méjèèjì right wing back ni o àti left wing back ìwúlò Andre Cambiaso ìwúlò rẹ̀ pọ̀ ìdí tí Chelsea ṣe fẹ́ ranjú mọ́nu ta ni nọ́mbà yìí 07 ò ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 0736 ló parí nọ́mbà yìí ògo dákun pé gbé kọ́ọ̀lù o. ògo ti gbé ẹ̀lú ẹ̀ka alẹ́ o
1: ẹ̀ka alẹ́
0: kí ló kọ yín ìbúlẹ̀ wà yìí.
1: a sì ní yìí ni látẹ̀kọ́.
0: látẹ̀kọ́ ìbàdàn lẹ́ ń gbé àbí àbí kò lẹ́ ń gbé.
1: èkó mo ti ń sẹ́bọ̀ ìbàdàn ni
0: ìbàdàn. ìbàdàn lẹ́ ń gbé congratulations ẹ ti jẹ káàṣẹ lálẹ́.
1: olúwa ṣe o ẹ ṣe o.
0: ẹ ti jẹ 25,000.
1: thank god.
0: kọ́sọ́mákì ẹ wá máa pè yín sà bó wo yín ṣe máa tẹ̀ yín lọ́wọ́. ọ̀dà bó lọ́la látún láǹfààní àti pàdé lórí àkọ́tun ètò yín ètò wa idọ́ gangan tìjáni olókodáná ló kọ̀ mi ẹ̀ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì splash fm ó dàbọ̀.